0: wa lai won ti join wa lati orilede Morocco na e se o lati orilede Morocco a ma riri yin eyin ti a lati United States eyin ti a lati Canada a ma riri yin o eyin ti a lati orilede Germany ten gbo wa lojo juma eyin ti a lati Ireland lati United Kingdom lati Benin lati Libya lati Ghana kakire agba nla aye eyin ti a lorilede Nigeria na a dupe lowo yin o adeyin mi ka olasukan mi le mi nde pa pin ti se ba le fila olasukan mi ka sa ma se daada ajo ko bi eni kilo wa aja lo oyo ti gbo lasan pe mi o ba reran ko ma se da ba mi oro jenu ohun mo sun tan enu mi tun se uye uye uye
1: iwo ni eko la eko ko eko agbara iwo ni iwo ni kan
0: awa lorilede Nigeria la wa religious ju te ba n wa lara awon orilede ti masalasi ati sauce po si julo Nigeria ni yo ma gbe bi ipo kini abi ipo keji nbe o sugbon sibe sibe wa nko bo ni wa owo wa bo ni ise ati ise owo wa baba be edibo e ma gbo ma iya mi ni e ma gbo omo iya mi ninu esin edibo fo ma iya yin ninu esin o e support omo iya yin ninu esin edibo fo ma iya yin o edibo fun peteru edibo faisiki edibo fun ramani abdurrahmani abdurrahmani isi ni omo omo ẹni tí è jẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ kìí tí mo ṣe gbé ọkọ ẹsìn mi pamọ yìí táwọn mi ò ṣe mọ bóyá muslim ni mi àbí christian ni mi àbí babaláwo tí mo ṣe gbé pamọ yìí tó jẹ rírì mi ó ṣe bẹẹ débi pé káwọn kan wọn máa lọ fi pé radio station yìí belong sí ẹsìn àwọn kò belong sí ẹsìn kankan gbogbo ẹsìn lèmi ń ṣe o lèmi ń support o ni ó jẹ ń gbé orúkọ ẹsìn mi pamọ ni ó jẹ ń jẹ káwọn èèyàn ọmọ ẹsìn tẹmí ń ṣe gbogbo ẹsìn lọdọ mi ẹnbẹba ti ń gbọ odù falẹmọ gbẹsẹ bíbélì lẹtùn máa gbọ kùránì lọdọ mi ọrọ mi ò yé yín àwọn tábà mọ mi délédélé ọmọ ọmọ ẹsìn tí mo belong sí ṣùgbọn mẹta lọkan lèmi kù aláàjì pa ètò olúwo kékeré yín rèé adéyinka kásàmà ṣe dáadáa tí mò ń bá bọ awa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà ẹ̀wọ̀n èèyàn jù àwọn ẹni máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́run ọ̀mọ ti ń ṣe ọlọ́run ọ̀mọ ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́ mọ́ jọra wọn kí àwọ̀ wa kọ́ mọ́ jọra wọn kéde wa kọ́ mọ́ jọra wọn lẹ́nu wọn nínú ròrí wọn wọ́n lé ọlọ́run ọ̀mọ ti ń ṣe àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di ẹlẹ́sìn kan ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan àwọn dẹ̀dẹ̀rìn ìrobó àwọn dẹ̀dẹ̀rìn pálí. Máa jìjà ẹ̀sìn máa gbé ọlọ́run níjà àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn àrán o ẹ̀ ní sì gbọ́ wọn ẹ̀ ní báwọn míràn ti ń criticize ìjọba nígbà wọn ti jẹ dòdò láti jẹ dòdò tára tẹnu wọn ò fi lè sọ dòdò tẹnu wọn fi kò dòdò. ṣùgbọ́n àwa a yà balẹ̀ yà bòkè yà gígókò yà bá everybody god damn it. béèyàn bá súre fún yín tí ò sẹ bí ọrọ ọgá mi adégbèǹga adébóyè blessed memory. ó ní béèyàn bá súre fún yín tí ò sẹ bọrọ bá wá ṣẹlẹ tó képè bọlẹ ẹyin mú sí kẹfì fún mẹrin lálẹ ẹ pé get out ẹ pé get lost ẹ pé go to places ẹ kẹrin ẹ pé god damn it ẹ láì. ẹyin tó tún sọ àní béèyàn bá súre fún yín tí ò sẹ tọrọ bá wá balẹ tó képè bọlẹ ẹyin mú sí kẹfì fún mẹrin lálẹ ẹ pé get out ẹ tó pé get lost ẹ pé go to places ẹ kẹrin ẹ pé god damn it ẹ láì. ọlọ́run nìkan lọ́ba o àwa nígbàgbọ́ pọ́ lọ ń bẹ o a tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà. ẹyin kọ̀ọ̀kan sí agbára kan tó tó agbára ọlọ́run lódìmarè wàhálà haúlá wàhálà kò wá tá ìlà àbẹ̀là àlè ilẹ̀ àṣẹ. ọwọ́ ọlọ́run là wá wà o ọlọ́run lónìkan pẹ̀ mí ti à lọ́wọ́ wàhálà yìí tó bá ṣeé ṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o ṣùgbọ́n ọlọ́run ní ń sọ wa o ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ̀ o nínú ewu gbogbo máa sọ à máa pa wá mọ́ nítorí pé ọba tí ń pa ísírẹ́lì mọ́ ìsùn bẹ́ẹ̀ ni kì í tó gbé oba tin pa wa mo ni lu oyo isun be ni ki to be ki to gbe o inira sleep no slumber iso olon oba abo re to ni gba to da yi ojo ma wa lori emi ati dipi agbogbo wa o teyin na ba be da seto kin to ma lo kin to ma dagbe tori ke mo ti wa seto ti pe lo je ki ma se late kan pe ki nje gbadun mi daada be n bo se gbadun ti Tell them I'm saying that no canvas, Lori Terenas. Any book, any cake, and better than me, then. I didn't got because I

lemi se wa nbi se ka be kan legalize corruption David Black abi kilo ko abi kilo ko as UK minister prime minister of UK David kini ka ko lo ko to ni Nigeria is fantastically corrupt ninjo na to so o gbona lara wa bi pe kini sugbo to lo so ododo oro sire bi sogusọ ni ododo oro bi sogusọ ni o we are fantastically cali corrupt ta ba tun le multiply cali in uncountable times our affair very very corrupt gbogbo alasi jọmọ abuja o go ni tiwa na nse ah ma bo se ma sun so kongo iresi sinu omi gbona ko le ba sunki ton din osunwon ku sesin re oko pe ko ma din osunwon ku sesin re oko ko ma do sunwon ku owo ina lo ma lo dan mi fi se bile like na ma ni e wa san wa lubari ko omo ninjo am ko mo owo ina ko le ma mu lo be bi owo telephone eru kojo e wa lo ma nya ya ku ya won ma nda won nda luru ka ki awon mo te fowo buku te bi sadura fun won ninjo te ko won jade awon mo te fowo buku owo ti o mo ko te bi to owo eje àwọn tẹ́ fowó jìbìtì tọ́ ẹyin tẹ́ ń jálé onílé fi ibò tì yín mọ́lẹ̀ ẹ máa ní kálíìbù good ìlú ìlú dáadáa ká fi ìlú dáadáa lẹ̀ fáwọn ọmọ wa àbí ká fi ọmọ dáadáa lẹ̀ gan fún ìlú tọ́rọ àwọn burúkú tá ń fi lẹ̀ fún ìlú dáadáa náà ni wọ́n padà ń ba ìlú tọ́ dáa jẹ́ o kí ni rè ní ìsìn àwọn òwòrán lówó lọ́wọ́ àwọn tábà lè fi rìpọ́ọ̀tì ẹ̀ ní o ní nàìjíríà yìí bọ́ọ̀ bá dílé lu jìbìtì bọ́ọ̀ máa sọ̀sọ́gúsọ bọ́ọ̀ bá sọ̀sọ́gúsọ ọ́ máa ṣèṣekúṣe bọ́ọ̀ bá ṣèṣekúṣe ọ́ máa jalè bọ́ọ̀ bá jalè ọ́ máa jí owó ìjọba kó ẹ̀yin tẹ́ wà ní ministry of work gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin náà mọ bẹ́ẹ̀ ṣe máa ń jí tẹ́ ṣe ń hùwà bàjẹ́ àwọn míì iṣẹ́ ìjọba wọ́n ti sọ pé iṣẹ́ ìjọba ìṣeṣẹ́ àti làágùn wọn ní ṣiṣẹ́ ọ̀yà wọn tọ́ bá sì ti di pé ìjọba ọ̀sánwó báyìí ṣíráìkì ni ìwọ́ tó lọ ibi iṣẹ́ tó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ owó tó ń gbà gan tẹ́lẹ̀ ó tún máa ṣíráìkì pé ó tún fẹ́ kúnwó wá sí ń jẹ ègún mọ́yánnu o ní ní yọ gbogbo wa lẹ́nu o gbogbo wa la corrupt o gbogbo wa lólè bí ìwé bàbá mi sáyọ oyèrìndé bàbá dáadáa of blessed memory tán kọ́ wa ní yorùbá ní ilé ẹ̀kọ́ gíga emmanuel alayande college of education àwọn ni wọ́n ṣe ìwé gbogbo wọn lólè ìgbà kan ni wọ́n kọ́kọ́ ṣe nígbà tá a fi wà ní secondary school náà ti ṣe ìwé yẹn ní ń jẹ́ gbogbo wọn lólè gbogbo wọn lólè ní nígbà nígbà padà ìyá bàbá padà upgrade ẹ̀ tí bàbá rí pé kì í máa ṣe gbogbo wọn gbogbo wa náà máa ṣe lólè tí ilé bá dà ẹni aláwòrán bí bá pati ẹ̀ lèèyàn rè ẹni aláwòrán bí bá pati ẹ̀ mọ́ nìkan lèèyàn rè nínú wa o kìṣì bàbá bá tuntun ìwé wọn bá tún ṣe àtúnṣe rẹ̀ wọn bá ṣe sọ táìtù rẹ̀ sí àkọlé rẹ̀ sí gbogbo wa lólè gbogbo wa lólè bí ilé bá dà o ẹni ọlọ́run bá pati ẹ̀ mọ́ nìkan lèèyàn rè o bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ̀ wá tálákà bẹ́ẹ̀ bá fẹ́ tálákà ẹ̀jẹ̀ kówó dé o bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ wá tálákà ẹ̀jẹ̀ kówó dé kí burú jẹ́ ó yapa kí burú jẹ́ ó yapa ṣùgbọ́n ní ìsìn ńkọ́ ìwo ni wà ní wò.

Tẹ́gbàgbé àkórí ọ̀rọ̀ wa, should we legalize corruption in Nigeria? Kákó ti mọ̀ pé àwọlé àkókò gbádùn náà gbogbo wa náà lólè. Káfẹ́ ká legalize ẹ̀, ká wá máa moderate rẹ̀ pé ẹja máa moderate rẹ̀. Tọ́ba ilé jí owó tó báyìí ní China nísìnyí, ó ti níye billions tó iye owó tó lè jí kó torí pé wọ́n yìnbọn pọ́ ni. Kò sí wákàtẹ̀ pé wọ́n lọ ẹ̀wọ̀n kankan sí mbẹ̀. Ṣùgbọ́n tí ò bá túbọ̀ tó yẹ pé ta sọ́ra ẹ̀ wọ́n lè gbé bá yakọ lẹ́wọ̀n. Ṣùgbọ́n tó bá di pé ó ti jí kódé lẹ́wù yìí, eléyìí fẹ́ bàlújẹ́ ni o, eléyìí kàndánù rẹ̀ sì ni wọ́n yìnbọn pádànù ni. Báyá káwa náà moderate corruption báwọn pé tó bá ti lè jí lu jìbìtì kọjá lẹ́wù yìí, agogo ti mọ̀ páwọn èèyàn ò lè pa jìbìtì tẹ́lẹ̀. Tẹ́ ẹ̀ tún gbàgbé ọ̀rọ̀ míì tí mo sọ tí mo fi ń dojú ẹ̀kọ́ èyí tẹ́ wà nílé òkèèrè pé tẹ́ ẹ bá fẹ́ bun àwọn èèyàn tán wà nílẹ̀ yìí lówó ní Nàìjíríà lówó, ẹni tẹ́ ẹ bá rí pórí èrè ò tí ì pé tó tẹ́ ẹ ti ti ọ̀rọ̀ òṣèlú sí tó tọrọ owó lọ́wọ́ yín, ẹ wá ti ọ̀rọ̀ òṣèlú sí bó ti ẹ̀ lọ̀rọ̀ òṣèlú Nàìjíríà, ta ni wo ti ẹ̀ dìbò fún un? Irú ẹni báyìí nínú ẹni báyìí nínú ẹni báyìí ta ló wọlé dìbò fún, ta ló dìbò fún? Tó bá ti ń sọ ọ̀rọ̀ tí ò nẹ́sẹ́ tí ò bá kíní gbé, ẹ mọ̀ fún lówó, ìyè tí ìjẹ́ tó nu o, torí ìyá ń jẹ́ àwọn èèyàn ní Nàìjíríà lọ́wọ́ o. Àtàwọn tá à ń dìbò àtàwọn kan tí wọ́n ń dìbò, àwọn tí wọ́n tí mo wá ń dùn mí ni pé àwọn tí wọ́n wà educated tí wọ́n mọ̀ tún yàtọ̀ sósì, tó jẹ́ pé wọ́n bá gbowó lọ́wọ́ ẹni tó ń sọ pé kán dìbò fún òun, tán gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yìí gan, wọ́n mọ ẹ̀tọ́ pé àwọn ò ní dìbò fún ẹni báyìí, èèyàn gidi làwọn ó dìbò fún. Wọ́n kàn gba owó pé owó yìí òkú gbígbé náà ní tẹ́lẹ̀, ojú kó náà ní tẹ́lẹ̀. Àwọn yìí gan tán mọ̀ tún yàtọ̀ sósì ni wọ́n mọ wá ń sá fún bò, àwọn ìyá aláta, ìyá elépo, àwọn àbókí, àwọn ni wọ́n mọ ń dìbò. A wà jọ mọ complain. Ẹ mọ̀ á gbọ́ opinion oríṣiríṣi nínú ìròyìn nínú newspaper. Various countless numbers of opinions. Kálukú ló ní opinion. Ẹ bá sì rí wọn ìdìbò. Wọn ìdìbò tó gba àwọn jákujàku tá ń borílẹ̀-èdè yìí jẹ́nu. Wọ́n máa gbọ́ excuse rádaràda. Excuse tí ò ní jẹ́ wọ́n rẹ̀ wọ́n dìbò. Tẹ́ bá mọ bí tèmi ti máa ń lọ dìbò láti ilé mi. Ìgùn ọ̀kadà lọ ni. Ìgùn ọ̀kadà lọ wá sí polling unit mi níbi tó jìnnà síbi tí mò ń gbé nísìnyí dé. Wọ́n máa give excuse rádaràda ò lọ give. Tọ́ bá sọ pé violence máa wà nbẹ̀, move polling unit ẹ, option wà tó fi lè move ẹ lọ sí polling unit mi tó mọ̀ pé máa ń wà secure tó wà nígboro. There is no excuse, you have no excuse láti má dìbò. You have no excuse. Kò sí excuse kankan tẹ́ lè give tẹ́ pé ní ò jẹ́ dìbò. You have no excuse. Àyàfi báyà ẹ sì kẹwà lórí ìdìbò láìsàn lókù. Tí ò bá ti síyún bẹ̀, ẹ ní excuse kankan. Ojúṣe yín ni o, ojúṣe gbogbo wa ni ká dìbò, ojúṣe wa ni o. Ẹ àgbọ̀dọ̀ mọ complain lásán láì dìbò. Ẹ mọ iye billions, trillions of naira tí wọ́n ti yá. Tó jẹ́ pé àrọ́mọdọ́ mọ wa ọmọ san gbèsè rẹ̀ lọ ni. Àwọn onáńsẹ̀ náwó yìí, wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ ni. Mí kíni náà fi ṣe kí lẹ́yìn rí tán ń ṣe. Wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ ni. Insecurity, wọ́n ń jí yín gbé. Àwọn tán wà nílé òkèèrè ò lè wá Nàìjíríà mọ́ pẹ̀lú insecurity. Wọ́n mọ bẹ̀rù fẹ́mi ara wọn ni. Bábá tó ń sọ pé wọ́n jí yín gbé, ẹ mọ bẹ̀rù ọ̀nà tí ò dá, accident ni. Àwọn olẹ́wàá dìbò fún tí wọ́n lè tún gbogbo àwọn nǹkan yìí ṣe. Ẹ wo ẹni tó ní ọpọlọ tó mọ ọ̀tún yàtọ̀ sósì. Ẹ ní mọ tó fọmọ ìyá yín nínú ẹ̀sìn dìbò, ọmọ ìyá mi nínú ẹ̀sìn, ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wèrèwo. Ẹ mọ bínú ẹnu bẹ́ẹ̀ ṣe máa ń rí lára tèmi, ọ̀rọ̀ máa ń gbóná lára mi. Ní èyí ń fẹ́ sọ̀rọ̀ nígbà mi torí ń sọ yọ bó ṣe ń ká ńlá níṣe mọ sọ. Ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wo. Tó bá ti di kíní ká gbé kíní ti sẹ́yìn, bóyá ogun gan ni ká máa fi búra fún yín ni. Máa fògùn àti sàn tó búra fún yín, ẹ bá ti fẹ́ gba ìṣàkóso.

gbogbo ọmọ ìyá tá ń dìbò fún wèrè kan wèrè kan gọ́vnà wèrè kan olóbu kú gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o torí mo mọ̀ pé wọ́n regulate radio station eléyìí private radio station online dẹ̀ ni ló jẹ́ ilé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti máa tí wọ́n ti máa ṣe inú ìjẹ́ kèmí ó ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station yẹn bó ní ṣe á máa fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú bó láṣẹ máa ṣe entertainment program nìkan tá à ní sọ̀rọ̀ nípa ìlú politics á sọ̀rọ̀ nípa òṣèlú á fi bá aráàlú wí á bájọba wí ní aráàlú ń ṣe tí ò dá sọ awíkoǹkó lójú ọlọ́rọ̀ á sọ ló ẹni tó òṣèlú náà ń ṣe tí ò dá sọ sójú wọn ìyẹn ò jẹ́ káwọn lè torí wọn ní bá wà láyé láti máa ṣe bó ṣe wà ní gbogbo àwọn kinní kíni mo wá ń bá bọ̀. Gọ́vnà kan nílẹ̀ Hausa lọ́hùn ní oríta tó yẹ kí roundabout oríta roundabout tọ́nà yìí fún báyìí bàbá wèé ní máa yíṣà ní oríta tí roundabout wà lọ́lọ́ gbé mọ́ṣáláṣí tí ò bá ti gbórí èèyàn ti dàrú àwọn táwọn àjọ jẹ́ kínní ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa gbógo fún ni wọ́n máa sáwọ̀dà rẹ̀ ní àwọn tí ò bá nílà káì tọ́pọ̀lọ́ wọn ti jòrò tán yányán wọ́n máa gbógo fún ni nínú mọ́ṣáláṣí àbí kínní bá ìyẹn lọ ń kọ́ mosque sí roundabout tí ọkọ̀ ń gbà yípo tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹn sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà ni sáà pé wèrè ń jẹ lórí irú eléyìí báwọn sáà pé kò sì kọ̀yẹ́ kásẹ̀nu kò sọ̀rọ̀ sí wèrè eléyìí báwọn pé orí eléyìí ti burú yányán ni roundabout tọkàn yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àáfàá àti àwọn kínní lè má mú wọn wà má wọn àgbàdo ní nàìjíríà lẹyìn ká bá gbé ọmọ ìyá mi nínú ẹsìn kan wèrè ń dó wèrè kan dọdọ mi kì í ṣe pé fún ni o.

0: láwa religious jù. A wá ní ilé ìjọsìn pọ̀ fún jù ní country tí ó nílé ìjọsìn jù. Kódà tó fi mọ́ inú gbó tí wọn àti ìkó débẹ̀. Ẹ mọ bá bí mọ́sálásí bíi mélòó pàdé. Láwọn bá sọ́ọ̀sì pàdé lóríṣiríṣi káàkiri. Àwa náà sì ni ìwọ wa ló burú jù. Àwa là ń lu
1: jìbìtì.
0: Àwa ni ó fún wa ní nǹkan ká fi jí sẹ́fẹ́ nìkan tá yọ̀ ọ́ lẹ̀ ń bẹ̀.

fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdí ẹyin èèyàn wa tẹ wà nílé òkèèrè àwọn tẹ wà nàìjíríà tẹ bá tọrọ owó lọwọ yín tẹ bá wò pé ẹni èyí. Ẹ mọ́ bínú jà ẹ̀ network lọ́jà tíntín tẹ bá wò pé ẹni èyí ó deserve kẹsàn án fún torowó yín ni ẹ̀ ń ṣiṣẹ́ rowó ni o. Nígbà tó sàánú fún rú wọn. Ẹni tẹ bá wò pé ìyá ẹ̀ tí ì jẹ́ ni ìyá rẹ̀ tán. Tí ń sún sọ̀pọ̀tì àwọn aládáadáa. Tí ò ní làákàyè débi pé à sọ̀pọ̀tì èèyàn ni. Ẹni tí ò bá ti ní ẹyin tí ẹ̀ tún ṣe báyìí. Ẹni tí ò bá ti ní photos card tó lóun ò ní photos card tí ó sì ṣe akitiyan láti gba photos card tí ò ní jẹ́ new reason láti má ní photos card bóyá ó sọnù ni bóyá wọ́n jí gbé ni. Ẹ mọ́ fún rú wọn, ẹ mọ́ sàánú rú wọn bẹ́ẹ̀ mọ́ o. Torí Nàìjíríà ò lè ṣàdédé dá o. Àdúrà tá à ń ṣe a máa jẹ́ pé ọlọ́run ò gbàdúrà ni. Nàìjíríà dà ọlọ́run fún wa ní gbogbo nǹkan tá a lè fi tún Nàìjíríà ṣe. Ọpọlọ ń bẹ̀ ibi jìbìtì là ń lò ó sí ni. Resources ń bẹ tá a fi lè tún Nàìjíríà ṣe tí ó tún dáa ju Mecca àti Dubai lọ tí ó dáa ju America lọ. Ṣùgbọ́n ń kọ́ Serviceness ìmọ́tàrí ẹni nìkan ni kálukú wa ń bá káàkiri. Inú òjò ó dà ó. Sọ́lọ̀ wa ní ọ̀wá sí nǹkan tá a lè ṣe fún ara wa fún wa. Sọ́lọ̀ ní bá wọn ṣe ní Saudi ní bá wọn ṣe ní Dubai. Àbáwẹ́ Ọlọ́run àbí àwọn leaders ibẹ̀ wọ́n wà selfless. Àbí wọn ṣe máa ń pè mo ti fẹ́ ṣe ìbòsọ. Ẹyin lọ́sùn kúrò lówó ẹ má bínú jàre. Wọ́n wà service wọ́n wà selfless àdúgbò lé. Ṣé selfless náà ni? Ẹyin lọ́sùn kúrò lówó ni o. Báyìí bàtà ìbá ń délé tó bá ń gbọ́ mímí ni wọ́n bá ti yá nílé.

0: opopo meka maroro opopo dubai maroro awon mo be ni won tun se o dubai ni sin won depend lori epo mo won ti lepo won ti maximize resources yen de bi pe won ti fi owo re won ti fi tun ilu se to je pe awon kan tan wa fi build in gankan ni wa mu owo wa o de mu wa gan o tun ju owo epo ti won ti won ni bi owo epo lo won depend lori epo mo lodo ti ọrọ̀ ajé oríṣiríṣi ní bẹ́ẹ̀ àwọn ọlọ́rin politician yín bí wọ́n bá jí owó kó ń bí wọ́n bá ṣe wedding fún ọmọ wọn ibẹ̀ wọ́n ń sá lọ ṣe rántí ijó ní tí àtiku abubakar tó bá ṣe wedding fún ọmọ rẹ̀ sẹ́mu pé dubai ló kó wọn lọ wọ́n àṣẹ nàìjíríà wedding mọ́ nàìjíríà bí ọ̀rọ̀ kan tí wọ́n associate mọ́ putin the president of russia russian federation wọ́n associate ẹ̀ mọ́ bóyá òun lónìí bóyá òun kọ́ ló sọ ti wọ́n ní pé
1: wọ́n ṣe kò padà nílé fún ọkọ̀.
0: Africa is the burial ground for rich Africans. Why he shops for his clothes in Italy? He gets his earth báwo ni mo ti bẹ́ẹ̀ sọ in lọ́sùn kò lówó ẹ̀yà ń lè bọ́ ẹ̀yìn èèyàn yìí. Yóò gẹ́ẹ̀tì aṣọ rẹ̀ ní ìtàló. Yóò lọ sáàfù ọlọ́run rẹ̀ ní mọ́kà tàbí kọ́ gba Jerusalem lọ JP alájì oríṣiríṣi alájì alájì tínú ọmọ JP tí wọ́n nínú kà tí wọ́n ń ṣe kà. Bọ́ bá fẹ́ gba ètò ìlera yóò gba UK tàbí America lọ. Bọ́ bá fẹ́ jí owó kó tó fẹ́ ra lẹ̀ tó fẹ́ ra lé property tó lè sunun yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà. Yóò gba tax havens lọ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti gba tax lọ́wọ́ àwọn ibẹ̀ ni ó gbà lọ. Wọ́n bá fẹ́ ṣàfẹ́ ayé ẹ̀bà lórílẹ̀-èdè Canada. Wọ́n bá ṣe wedding ẹ̀bà ń Dubai àwọn olóbùkú àwọn elébobo. Tọ́bọ̀ wá dìpọ́ kú tán ẹ̀ mà ní ẹ̀ máa gbóhùn lọlé ni o ẹ̀ máa gbóhùn lọlé wọ́n fẹ́ sọ bí ìdìbẹ̀rẹ̀ àgáàní.

ẹ̀sùgọ̀ election míì tí tó ń bọ̀ wọ́n tó máa fún àwọn èèyàn láàyè láti lọ gba voters card ẹ sọ fún àwọn èèyàn kan register o àfi bí orí ò bá ti ta wá dáadáa tó mo mọ iye tí mò ń fún ọmọ lóúnjẹ lójoojúmọ́ mo mọ iṣẹ́ tí mò ń ṣe kí n tó rówó bàbá fi máa appreciate àwọn tá bá ń gbìyànjú tá bá ń struggle tá ń hustle tí wọ́n yìí sọ̀lẹ́ irú christmas ìtọ́lọ̀ yìí pẹ̀lú orúkọ àwọn alátìlẹyìn wa tán máa ń bun àwa náà lówó àwa náà bun àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọjọ́ christmas lówó owó tí mo ná lọ́jọ́

0: o baba mi saminu adepoju miriam adesewa simkins america oyinbo la won o gba won ta ma ran alo ni adupe o amo lore o gbogbo yin oyin na oni tawo yin olorun ma wa pelu yin ta ma pa ilo ati abo yin toro gini la die bo oko emo iko ikobala iko ikejo lona asete bo nse olorun eh ni sise o won ni daran siyin lorun akoba adaba oran olorun ati mo o jo ni koni je ti yin o ni wale lai lai okay okay lo wa fun ni nbe o okay loke le ye fun loke loke le ma wa lojo gbogbo adupa o gbogbo ni te ma ran lo ai omo ba ladigbo lo gun itini adekunle baba mi evangelist akande moses akintunde emi fe ran wahala nje oni tawon amotekun tan gba phone lowo mi phone moses fun abi se gbogbo eto mi ade ti mo se lo ori facebook so je live video ni ade ti mo se lowo bi ure te ngbo yi na ni ori phone na ni gbogbo ora je ni wa mo fe ba yan edit video ni mo fe se jingu mi ni ti mi lo si studio lo se ni ori phone na ni te gba phone mi fodi do se ejo meta baba akade moses akintunde gbogbo awon agbalagba ninu oyo ati bayi ni ti phone pipe ni ti ba bi ri phone mi gba eh to wa mo phone ohun gan ni gba phone ore mi ni ke tun se temi amanzo alala mo pe ran wahala po eh bo se jenu wala o ma wa pelu yin o o si se mi bi ke mo ilo ke mo arojo lo ejo ro nlorun wa lai mo le se bayi dola olorun ba ngbo mo le mo arojo lo bayi dola tin si mo wi tin ni ti kan ni jora won tin ni fi kan pe meji
1: ikan fọwọ́ sọwọ́ pọ̀ ìkan mọ̀lé àwọn èèyàn wọ́n fọwọ́ sọwọ́ pọ̀ wọ́n máa kì í àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀rìn ọyọ́ àti bà nínú tí kò rọ̀ lọ́rán mi sí iná ni mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì tapọ̀wọ́sowọ́pọ̀ gbé ìlú ọ̀yọ́ ga agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtìbà yín ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ ní iyẹ ni yóò yẹ wá o torí iyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀ tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàbí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀ àánú àná ni mọ́ ẹ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ní lára ńlá dìkú ìjó àti wípé ajíṣe bí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

gbogbo àwọn atọ́lọ́yẹ tí wọ́n ràn wá lọ́wọ́ kọ́lọ́n bá wa ran àwọn náà lọ́wọ́ aya ń fi orin sí láti ilé agbára ẹ mọ́ dà ń lóhùn èmi náà nílé agbára orí fóònù mo ti ń tẹ ọ. Ìgbà mi kankan báyìí serious kọ́ lọ sàánú mi. Packaging pọ̀ packaging là ń jẹ o. Gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ o mọ́ dá àwọn náà dábùkátà wọn. Ká má rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ká máa lọ dáadáa ká máa bọ̀ dáadáa kí sẹ́ wọn kó mọ̀ dìsẹ́ mọ́ lọ́wọ́ o.

ọ̀rọ̀ tá ń sọ tí ń jà nfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára gan tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọba parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run lò ní sábà bí òkú àwọn igi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn àjẹ́ kò ti sú wa àwọn náà wọn àjẹ́ kébi ọ́ pa wá débi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá àyè bébi bá pa àyàn kọjá àbìkí ọ́pù èyí ó ṣèṣekú sí àwọn ní àjẹ́ káwọ́ ti ṣèṣekú sí àwọn ní wọn ò ti jẹ́ àdàdà kú ni ìyìn tọ́jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ jẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tó ń lu jìbìtì tó ń lu ṣe yàwó tèmi náà sì tún ń ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lárẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ntọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ àlọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wa adéyinka pẹ̀mbọ bí àwọ erin káṣàmọ̀ṣe dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bá bọ̀ ọ̀rọ̀ èdè bá bá èdè ìjìnlẹ̀ bá bá ìjìnlẹ̀ ọ̀rọ̀ bá bọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bá bá ìmọ̀ ìwà bá bá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótógó.

tawa ma ya o na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ sí mc à ń rìkọ́ọ̀dù fídíò à ń ṣe bẹ́ẹ̀dẹ̀ jingun nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tó ń hósù jáde nítorí pàfẹ́ wọ́wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò máa wọ́wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣe kú sí ẹn yóò máa jẹjẹkújẹ yóò máa hùwà kíwà yóò máa jalè yóò máa fẹ́wọ́. Ìgbàwé sọ̀lẹ́ o. Mo jẹ́ jẹ́ pé ọ̀lẹ́ ni wá Ọlọ́run nìkan lálágbára. Àyè sọ̀lẹ́ o. Àyè sọ̀lẹ́. Tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe. Nítorí owó tẹ́ ẹ fi máa bùn ń lo. Tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ń ṣe fún ara mi. Ṣùgbọ́n ká gẹ́gì jìnnà bẹ̀ ń dà bá fi pamọ́ ní níyì. Gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ Ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́. Tí wọ́n tún ń gbèrò fáwọn fẹ́ ràn án lọ́wọ́ Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run máa dá àwọn náà tàbí sí ayé wọn. Káwọn náà kan máa bójú rere.

0: Bara ka ma fe yi se lo ni owa go meji la berebe te tun ma gba awon repeated programs wa da ka ma binu gbogbo e ti jora won ni o ya ma wa 24/7 eh o je tun ti be the sound sabai injo ma raaye mo hun wa son line gba to lo ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumo ni ojojumo e ni sala igbohun wa meje tun ma gba repeated programs ko kan tabi music na eh ni sala e ma gba program kan ikeji ni aye igba n wa owo generator a ni di computer ati ni table n baba ti fun won ti awon baba ti fun alowo table won di fun ani owo ati se sia na ati se sia baba in ati se sia owo ta to fun ale ni jo meta ati bi kun owo ta fi se sia pe ka tun se sia ati tun ra awon first apron ta fe ma wo kan le ba mo da mo pe oniroyin ni wa o ta ba lo cover event nita kan mo ba won foju wa yi ri dedede pe eni kan mu phone da ni kan record ni ṣùgbọ́n tó bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ àmọ́ nígboro tó bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn lélẹ́yìn oní rédíò lélẹ́yìn tó bá rí first tó rí cap gbogbo àwọn iṣẹ́ tà ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni wọ́n fẹ́ máa lò nínú àyín yàrá kan ni wọ́n fẹ́ máa lò ntẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ ẹ ṣe wà dúpẹ́ a mọ̀ lóore gbogbo ẹ̀yìn tẹ̀tí ràn lọ́wọ́ ọlọ́run ọmọ ọ̀ràn náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ lọ́la aláìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la wípé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàlá ọlọ́wàlá kò wá tá ilá abilá rí ra sí.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajíṣebíọ̀yọ̀radio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọ̀yọ̀ láàárí ọ̀yọ́ ní ṣe bí bàbá ẹnìkan kan.
0: tó o tẹ́ ẹ bá ní kọ̀ǹpútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi ò ẹjú sí mi ẹ bá lọ́lọ́kù ẹjú sí mi ẹjú sí mi ń hàn ọ́ iṣẹ́ egoli ni mo kọ́kọ́ kí n tó wá mọ̀ kọ́sẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì a mọ̀ fún rere yín ẹ ṣe o bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan-an náà àdúpẹ́ torí rédíò àwọn èèyàn máa wà wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀ tá a bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yìí kú níbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú tí ẹ̀ ń gbọ́ wa ẹ nífẹ̀ẹ́ wa ni ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́ èmi ò gbàgbé gángan serious o ẹ̀yìn tí mọ̀

0: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebíọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajísebíọ̀yọ́ online radio. Ajísebíọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
3: Ajísebíọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

Owó dá o, èmi àti yàn ní mo sí o. Owó dá o, wà láì. O sì a máa fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò da sí orílẹ̀. O sì ò dá o, kò sì ò dá o. Èmi àtẹ̀yìn a nítòsí o. Bàbá àwọn èèyàn gan sẹ́nu ìpàkọ́là kọ́ sẹ́yìn. Adé àfẹ́jì ọ̀wọ̀ràn tí ọmọ ríre méjì lóòjọ́. Ẹwífà lára pé mo ríre o, ire tó sọnù, ire wọlédé. Ẹwífà jèrò pé mo ríre, ire tó sọnù, ire wọlédé. Ẹwí tó ń fọ́nrán ẹ̀gbọ́n àgàn sọ pé mo ríre, ire tó sọnù, ire wọlédé o. Ire lójú owó rí, èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi. Lọ́wọ́lọ́wọ́, àtàwọn tí wọ́n tó máa gbọ́ mi, ń gbọ́ bá yá. Àtàwọn olólùfẹ́ mi tí wọ́n sí online tí wọ́n máa gbọ́ wa báyìí báyìí. Torí pé afẹ́fẹ́ kan kì í fẹ́ kọ́ mọ́ kan gi okola. Gbogbo àwọn olólùfẹ́ mi yán. Gbogbo àwọn tí wọ́n fẹ́ mi fẹ́ dáadáa. Gbogbo àwọn aláàánú wa, alátìlẹyìn wa. Àní bàbá àwọn èèyàn kan sẹ́nu ìpàkọ́là kọ́ sẹ́yìn. Adé àfẹ́jì ọ̀wọ̀ràn tí ọmọ ríre méjì lóòjọ́. Ẹwífà lára pé mo ríre, ire tó sọnù, ire wọlédé o. Ẹwífà jèrò pé mo ríre, ire tó sọnù, ire wọlédé. Ẹwífà ọ̀nà gan àgan oṣù pé mo ríre, ire tó sọnù, ire wọlédé. Ire lójú owó rí, èmi àtẹ̀yìn ojú wa yóò máa ríre ni. Bó ṣe wù kí ló le tó kówó wọn tó owó ò ní wọn èmi àtẹ̀yìn o. Ọdọ́ owó àwọn olókun ò ní dá wa. Nítorí pé àwọn owó a máa rí owó náà ni bọ́wọn owó sì lè wù kówó wọn tó. Àwọn owó là ń náwó, àwọn omi là ń dè sun, àwọn oúnjẹ tó wọ́n báyìí là á pè níyàn mú. Adé ọ̀fọ̀mọ ọba lẹ́yọ̀ ajo yìí. Ẹ sáré wá ẹ̀wọ̀ arajà ọmọ ọba ẹ̀pọ̀ ṣẹṣẹṣẹṣẹṣẹṣẹ wá ẹ̀wọ̀ arajà òye ọwọ́n. Gbogbo iṣẹ́ wa, gbogbo sẹ́ǹsẹ́ wa. Gbogbo sẹ́ǹsẹ́ wa, bàbá tí ń lù báyìí náà ni ọmọ dùn. Gbogbo sẹ́ǹsẹ́ wa. Èrè tó pọ̀ láàmọ̀ jẹ́ mẹ́ nítorí èrè lobìnrin jẹ lábọ̀ ọjà. Èrè lobìnrin jẹ lábọ̀ ọjà. Èrè náà lọkùnrin náà ń jẹ lábọ̀ ọjà. Ọyá ẹ̀yin tèmi, ọyẹ ká ní fura o, bàbá ń sin àlè ẹni lọ. Ọyá bàbá Yusuf Ọlátúnjì, ọyẹ ẹ máa bọ̀ àyín. Ẹ súnmọ́ bí ọ̀rọ̀ náà kàn yín.

orílẹ̀-èdè márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wò.

ẹ̀yìntẹ̀ mi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lẹ́kú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí. Ifá ló ní àmọ́ jẹ́wọ́ mu o. Nítorí gbogbo àwọn tán jẹ́wọ́ mu ńjọkìnrin àná ikú wọ̀ mu náà ni wọ́n kú o. Ifá ló ní àmọ́ jẹ́wọ́ mu. Kámọ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ́lọmẹ́lọ. Ntí ọwọ́ wa ò tó kámọ̀ fi gọ̀gọ̀ fá. Nítorí ntí ò tó a tó a wá tún padà a tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́. Adéàpùn ìra ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí. Ifá ló ní kámọ̀ jẹ́wọ́ mu o. Nítorí gbogbo ẹni tó bá jẹ́wọ́ mu ikú wọ́ mu irú wọn máa ń kú. Nítorí ọwọ́ ò tóun ẹ mọ̀jẹ̀ á lọ máa fi gọ̀gọ̀ fá o. Nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni àwọn bàbá mọ̀ èèyàn mọ̀ èèyàn àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ̀ ń fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀ wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ọ̀hìn ojú òje lọ. N ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà ojú èje lọ. A ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ojú òje lọ. Adéyinka Ọlásùnkàn mi lorúkọ mi o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròkọ ti sọ lórí ọbẹ̀ nínú àwọn tangara. Wọ́n bá wùn mí mo lè dún mẹ́wìrì. Tó bá tún wùn mí mo tún lè dún mẹ́wìrì. Wùn mí àní tó bá tún wá wùn mí èmi lè dún gbàgbà fúfú kówó ẹ̀yà ayé. Àbí ìmọ̀ àdókòkò ni.

0: ẹjọ́.
1: Ọ̀ ẹ̀yin tèmi, ó tún ti dé pamọ́ntí kan bí o ṣe rin o. Èmi náà lè dè bábá èdè, èmi lọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀. Inú ọ̀rọ̀ mi náà lẹ́tọ̀ ti máa rí ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀, ìmọ̀ bábá ìmọ̀, ìwà bábá ìwà, nítorí àtúnṣe dáadáa. Gẹ́gẹ́ bí ó kọ́ mi kásà máa ṣe dáadáa. Ayin kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà tún rèé o, sẹ́mi gangan tún lọ ọmọ ọba aládéjì ganjigan. Èmi lọmọ ọba àtàndá lówó lódù bí ìyere tógbó tògbó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru o. Sẹ́mi tún lọkùnrin sìbà olórí aláròyé ẹ sì mọ̀ pé àròyé rọ̀ ń lọ́rùn. Àròyé ni ṣe ẹ̀bákà igbe gígé ni ṣe ẹyẹ lóko. Nílànà ni mà ní o tí tó ń wò sùnsùnsùn. Mọ́nàmọ́nà mi a máa káríbọ̀nú nígbà mí bí ẹni tí ò lọ́gbọ́n nú. Àgùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ó wò alágùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ó tún wò sùnsùnsùn. Ayin bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ń kọ́ ọgbọ́n inú mi.

let me give you an example. Lára àwọn policy tán ṣe policy gidi ni o ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlókù díẹ̀ káàtó ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèèrè ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó máa lówó lọ́wọ́ látàrí rẹ̀ ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ọ̀rọ̀ mi ò yé yín. Wọ́n á ṣe feasibility study sí wọn dáadáa. Àwọn òyìnbó mọ̀ ní làákà ipò o. Àwọn òyìnbó fún wọn ní làákà ipò. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate bó ti jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan náà fẹ́ introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kiní yìí o. Àwọn mi ń ṣe research ni o. Wọ́n tó fẹ́ fi mọ ibi tán kù sí ni o. Wọ́n tó fẹ́ fi mọ èyí tán ṣe tó dáa ni o. Àwọn website kan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n nu. Àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe wọ́n wá ti sí irú àwọn survey site yìí. Wọ́n fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí wọ́n gbé fún àwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wá máa fún wọn ní ìdáhùn. Mo sọ tí àwọn ọtí ibi tó yẹ pé àwọn èèyàn wa báwa náà ní ṣe táyé pé níta lówó lọ dáadáa ni irú rédíò station yìí mo lè gbé lọ sọ́nà àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajíṣebí Ọ̀yọ́ rédíò rí o. Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀ ṣé ẹ ti gbọ́ àwọn programu wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dáa o? Èwo ni wọ́n ń ṣe tí ò dáa? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve. Báyà wọ́n ń ṣe product kan tí wọ́n bá fẹ́ improve rẹ̀ wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé ayin olóye tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ torí àwọn tó ń ní làákà ẹ̀ tó ń lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajíṣebí Ọ̀yọ́. Ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ mò ń bọ̀ ná.

0: wọ́n ti fi improve bá a ṣe ń gbé ìgbé ayé láti America ní ìsìn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bí bá mi ṣe wà ní Ivory Coast yẹn pa General Overseer Baba Ṣẹ́gun Baba Ṣina Pastor Ṣina tí wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ láti Ivory Coast wọ́n kàn tẹ gbẹgbẹgbẹgbẹgbẹ dẹ́yìn nǹkan wọ́n ti ṣàdúrà fún mi láàárọ̀ ìdarí láti Ivory Coast tọ́ ẹ pé ní àti ayé John ni wọ́n fẹ́ ṣàdúrà fún mi láyé John. Àti àwọn ẹ̀kọ́ lẹ́tà ọlọ́run lọ́mọ iye ọdún tí oṣù tí ó lò tí ó tò dé Nàìjíríà láti Ivory Coast tó ti ẹ̀ tún jẹ́ pé Áfíríkà ńlẹ̀ lẹ́m̀bẹ́ ni. Ṣùgbọ́n látàrí innovation àwọn ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó ń ronú tó máa ń rorí dáadáa ó ti so easy látorí WhatsApp wọ́n kàn tẹni pẹ́ọ́lọ́nu látorí fóònù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́ wọ́n ti sẹ́ndì owó sílé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ document ni aye ijo ta ro yan mo ti won mo send owo lati ile ibo kan ba won call ti won ni call o ta mo fi le on le han won nisin fi document han mi latori phone ni mo ti mo ya ma scan re mo ya photo document ni so ni gba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi ta ma fe se monitoring full monitoring won se lati ile ibo nisin latari ironu agbon ma jinle awon eyinbo alawo funfun pa lawon eyan wa na tori awon eyan wa na won aduro won bo na
1: a ti se bi oyo la ri oyo ni se bi babe ni kokan a ti se bi oyo la ri oyo ni se bi babe ni kokan
2: ikan fowo so opo ikan mole awon eyan won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa ni layo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti ko ro lo ran mi sin na ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta ko owo so wopo gbe ilu oyo ga agbara nbe nibi ipimo so kan I eye pelu iwuri nbe nibi ki ilu oyo goke aga kodun popo ko pe owo ara wa lati fa o ti o ba wa ko yi sin ki eta o tun ko yin sin ejan ku mo to ba wa ku eyin nikan ki e tun iro ara yin pa oyo ati ba ni ti ko ro mu wi pe karin kapo karin iye ni iye ni yo ye wa o ori iye ni yeye le yo ro wa lorun nitori riro ni radaba lorun ilu oyo ni meri agbega ni o mo ade bayi lo lati ko wa loke la ma wa jojojojo ade yin ga olosukan mi le ninge papin ti gbogbo yin te ti mo ti pa le pe temi na ni lata ti su lori o na oyo ati pa yin ti ko ro yan ran mi ni se ana na ni mo logun oro soke patapata wi pe ijo to ba ka ni lara la de ku ijo ati wi pe aji se bi ofo la ari ayo ni se bi babe ni kokan.

0: ọyọ́ mi tí ó.
1: Tílà ń bá bọ̀ measurement and evaluation pé bàbá tiẹ̀ wà níjọba o, bàbá fẹ́ gbé pọ́lìṣì kan jáde o, ká evaluate rẹ̀ kárò dáadáa. Mo tún fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yìn tẹ́ ẹ ń bá mi bọ̀ tẹ́lẹ̀ láti ilẹ̀ wípé pẹ̀lú àwọn òyìnbó àwọn a máa wọ́n máa ń lo ọpọlọ wọn dáadáa. Iná ní jẹ́ kí wọ́n máa lọ àdùnnú wa lórí o, ní jẹ́ wọ́n máa jẹ́ olórí wa o. Bí wọ́n bá fẹ́ ta product náírà márùn-ún péré, wọ́n lè kọ́kọ́ fi múrí márùn-ún ṣe research lórí rẹ̀ láti fi jẹ́ pé wọ́n fẹ́ improve lórí product yẹn. Débi pé product yìí ni wà padà máa mú millions of dollars, billions of dollars wá. Wọ́n ọ̀kọ́ ná wọ́n lè lórí product náírà márùn-ún, wọ́n lè ná múrí márùn-ún lé lórí research nìkan. Wọ́n àti ìṣe tí wọ́n ọ̀kọ́ ná múrí márùn-ún lórí research nìkan. Mo fi wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn policies tọ́wà àwọn táwà níjọba táwọn ń ṣe. Wọ́n kì í wọ́n ní wọ́n kàn ro àlọ́ báyìí ni pé kíní yìí dá gbúrúgbúrúgbúrúgbúrúgbúrú, wọ́n kàn yín implement ẹni bù láìpẹ́ náà. Wọ́n ní kọ́kọ́ wo, wọ́n ní rò lọ wájú, kán tún rò lọ sẹ́yìn pé kán evaluate. Wọ́n tún kí ń jòkó pé nígbà tá a ṣe policy yìí tó tiẹ̀ wá rí báyìí o, ká wá evaluate ká tún wò pé ewo la ṣe tó kù díẹ̀ ká tó, ewo lọ yẹ ká tún pẹ̀pẹ̀lẹ̀ mọ́ ká tún continue láti máa ṣe dáadáa lọ. Pẹ̀lú tí mò ń sọ pẹ̀lú product pẹ̀lú àwọn ìlú Èbó, mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn website tí àwọn òyìnbó yìí tán dálẹ̀, survey website. Àwọn táwọn à ń lo Èbó bẹ́ẹ̀ lomi ò bá níṣẹ́ nílùú Èbó, tó bá jókòó ti survey nìkan lásán gan yóò yìí tó máa rówó ń bẹ̀. Àwọn ìtẹ́mi gangan fún ara mi tí mo ti participate mẹ́ VPN la máa ń lò, tá máa ti dictate pé VPN la ń lò báyìí, wọ́n kàn block wa ni. Ṣùgbọ́n àwọn tó ń ṣe tó yẹ pé wọ́n ti bẹ̀ gan lówó lọ́wọ́ tó yẹ pé iṣẹ́ gan ni lọ́tọ̀ fáwọn kan. Ní tó sì wà fún náà ni pé bóyá wọ́n fẹ́ ṣe product kan o tàbí wọ́n ti ṣe product yẹn o, wọ́n wàá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo product yẹn pé kí ni tá a ṣe o, ewu lẹ̀ wò pa tún lè improve lé lórí o, bóyá policy kan ni wọ́n náà ń ṣe. Oríṣiríṣi company oríṣiríṣi bá àwọn míì tún wà tó yẹ pé bóyá application kan náà build ni, wọ́n wàá sanwó fáwọn kan pé kán bá wọn explore application yẹn, kán wò kán lo tinú tẹ̀yìn, èwo ni ó kù díẹ̀ káàtó káwọn improve, èwo ni káwọn yọ kúrò nínú àwọn functions tó wà níbi application yìí, àwọn software báwọn ṣe máa ń pè wọ́n náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn software yo bí wọ́n ṣe máa ń ṣe, àwọn brand big brand bí àwọn mọ́tò àwọn cars, àwọn náà wọ́n máa ń ṣe irú àwọn wọ́n máa ń sanwó fúnra àwọn survey website yìí látún ti fi improve product wọn. Ìgbọ́n lọ́dọ̀ wa ń bí pẹ̀lú àwọn tán wà ní ṣáájú wa, àtàn ṣáájú wa yìí, orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn máa ń kọ, táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ni o, wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí. Ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó, ọ̀ bá sì gbìyànjú, ọ̀ bá má ṣe báyìí o, wọn wà fẹ́ gbé múrú wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn. Èyí tá ń ṣe tó dáa nìkan wọ́n fẹ́ kí wọ́n máa fọ́n rere, wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn lẹ́ran ara jọ ni gbogbo wa, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook. Ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o, wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú á wò wájú, bá gbà àgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o, kó tó di pé mo wá ṣubú níwájú, níbo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba, tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba, ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá, wọ́n àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn. Ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ní ní Facebook tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún Ṣèyí Mákindé. Ẹ má sì mí gbọ́ Ṣèyí ń ṣe dáadáa Lọ́yọ̀ State o, ń ṣe dáadáa Lọ́yọ̀ State o. Wọ́n wá ń kọ orin kí ni kan mo ti gbàgbé orin já ń kọ, wọ́n ń kọ orin ìra wọn ò fẹ́ pòpò òdénú o, ìra wọn ò fẹ́ pòpò òdénú o, kí ṣe pé torí pé wọ́n fẹ́ràn Ṣèyí Mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o. Ṣùgbọ́n torí tí wọ́n jẹ tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o, ya bi nkorin yi o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun eje nbi yin awon ti won sugba president Goodluck Jonathan lana awon oru bebe awon ti an pariwo re a daru ni a se kere kan ni iwo nikan ni eyin Jonathan ni o kene kan ni o eba bi Jonathan loni olorun lo mo dun to ti ri imi ninu won gba yin ba won eyan se ri nu nature awon eyan nu o ibi an ba e ta man je lowo nikan na mo o ayo dodo te ma wan je gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa nipo asaju kese gbogbo awon tan wa nipo asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to n bo gbogbo igbiyanju goloba ti o je ki igbiyanju goloba won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo sugbon awon tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣerú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing ká kílókọ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ti ń wà tí àwọn eléyìí náà àwọn tọ́jẹ́ tiwantiwa yìí tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kínní àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tá ń bi mí bíi kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbó sí orí lórí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kínní yìí ká tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ níbi ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èbí lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tó ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kì í ṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé pé owó tá a fi ń bọ́ ti rice pọ̀ àwa block importation of rice ẹyà ẹ máa gbin àwa ẹsẹ̀ ń ronú pé ẹja máa gbin rice àti ọkọ̀ block importation náà ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ dá ọ̀wọ́n gbogbo rice ilẹ̀ àgbà tó ti wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹ ilé kan sí i máa ṣe bá rẹ tó àwọn ọmọ ibi tó ti wọ́n mọ ti ń ṣàbòsí rí àwọn tó ń bá àánú kínní yìí foreign rice ni wọ́n ń jẹ wọ́n ọ̀ jẹ́ tiwantiwa o ibi tó ti yà alábòsí nù tó bá ṣe pé irú ní ìṣègbọ́n ṣe bá rẹ ló ṣe bá àánú rẹ wọ́n wá stockpile nigerian local rice nigerian rice wọ́n stockpile ẹ̀sì aṣọ rọ́ọ̀kì wọ́n wá ń so fídíò rẹ̀ bí wọ́n ṣe ń bù tí wọ́n fi ń dá náà rẹ̀ tí wọ́n fi ń ṣe fún àwọn tó wà lókè lọ́hùn ẹyin tẹ́ mọ mú àwọn policy kan wá tí ọmọ against àwọn èèyàn ẹyin gangan sì rèé ní tí ẹyin against gangan lẹyìn gangan náà ń ṣe ní abẹ́ òrùlé yín ọ̀rọ̀ mi ò yẹ yín ni mo fi máa ń pariwo tí mo fi máa ń sọ̀rọ̀ pé alábòsí ni

0: gbogbo. Raji Alamu náà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
1: Bàbára ayé ìta bá ń ṣe ooo.
0: Measurement and evaluation. Tẹ́ bá tiẹ̀ tún wá ti ṣe gbogbo kíni, ẹ tún wá wọ ẹ̀yìn wò. Pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ntí measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo mo ti ṣe àṣìṣe o kí n mọ́tún bá lè ṣerú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé, ojú bo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú, ni wọ́n wà á wòwò, wọ́n wà á wòwò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

Mo ń sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí ò bá sí innovation, tí ò bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast, ní Nàìjíríà, níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà, ní United States of America, láti orílẹ̀-èdè Canada, láti United Kingdom àti Denmark, Ivory Coast, Libya, South Africa, Ghana, káàkiri gbogbo àgbà ńlá ayé tẹ́ ẹ tẹ́ ẹ ti ń gbọ́ mi. Tí ò bá sí ìrònú àwọn kan, innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi ò torí irú àwa yóò lówó lọ́tà abilé ra táìmù lórí nọ́mà rédíò táàbí máa ṣètò lórí rédíò ọ̀rọ̀ mi ò yé yín. Ṣùgbọ́n innovative ideas àwọn kan ló mú mi mọ́ wà báyìí nínú yàrá mi mọ́ wà láyìí lórí káòchì lórí àga kan ni mo jókòó tí mo fẹ́ yìí lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí. Lórí ẹ Android fóònù mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi. Fóònù tí mo fi ń WhatsApp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o kò yé yín. Àìlápàládà mo ayé ti rọrùn o ayé rọrùn ayé ti rọrùn. Àwọn èbó àwọn tẹ ń ronú àwọn tinkers wọn ti jẹ́ kí ayé rọrùn. Ṣùgbọ́n ní àyín ìrònú ló jìnà sáwa tábà tún wá rí àwọn tẹ ń gàgà ń ronú yìí àwa nífẹ́ àgùntàn wò wá nífẹ́ paṣọ ẹ̀sìn dà àgùntàn wò nífẹ́ paṣọ ẹ̀sìn dà. Àwa ò ní wò pé báwo náà làwa ṣe náà sì lè jẹ irú àǹfààní innovation, innovative technology, programming, coding, softwares ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àfi lè better life wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀ díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kógbá lé wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kógbá lé.

0: mani kuro, ore mi magbe kuro. Laji sebi oyo, online radio.
1: Laji sebi oyo la ri, oyo ni sebi babe ni koko.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì, wọ́n sanwó fún rìsáàchì ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit, research nìkan làwọn máa ṣe, tí wọ́n ń gba salary fún mi, wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bèèrè sí lórí, ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence, àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà, tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afag Gilo. Àwọn ni wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Park. Tẹ́ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni. Àwọn alátìlẹyìn wa nù. Awusola artist Awusola artist Awusola Michael Angelo. Ọmọ wọn Lekiti. Tọ́gbé kó dàgbà tó fi ìlú Abuja ṣe lé. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóòrèkóòrè. Ẹ ṣeun o. Adúpẹ́ o iná ò ní tán o gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù, ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí a ń gbé nílùú Èkó, Èkó Àrómi Sálẹ̀gbẹ́lẹ́gbẹ́. Àfà Àgúlò, ìlú Pàpó làwọn ń gbé. Asiru Amadu, tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ní ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣe lé o. Tó fi tún fi dé orí. Bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Bàbá Sàmínú. Ọmọ Adépọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà. Èrúwà Ojoko. Agbẹ́dúdú orí òkèlé. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mù. Bàbá lè wúmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́mú lọ bàbá ta ní sẹ́gbẹ́ gbúrẹ́ gbúrẹ́. Àgùtàn. Bọ́ lọ́jọ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ mú lọ mí o bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Akúkọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bámi tún lọ mi ojúra bẹ̀sẹ̀ kí òṣojú. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Ń láwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí ni lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojúra bẹ̀sẹ̀ kí òṣojú. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà ọmọ wa lọ́yọ̀ Aláàfin. Ẹ òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti. Níbi wọn ti ń kó lówó kó kí wọ́n fọwọ́ fọ gbà á lẹ̀. Aṣẹ́kọ̀ọ́ lè bá àdìjà kó lè bá dápọn. Kọ́mọ aládé ò lè bá rí ìgbà fùlà ń bẹ̀. Àwa tún lògùn ìgbàdo ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọdọ̀ jẹ tí ò gbọdọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní sọ́sẹ̀sì Odúọlá láti Amẹ́ríkà láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe ìwà tí wọ́n ń dúró tì á. Àwọn náà ń jàwọ̀ olè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tóbi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti Amẹ́ríkà lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti àánú o. Àwọn ti à ń ti àánú. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù alọ́gọ ẹnu. Wálé bàbá Wálé. Bàbá Wálé láti Germany. Báyà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ, tí ìran ti dákọ, tẹ́ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yin náà, yóò máa ti ẹ̀yin náà lẹ́yìn. Ojú yìí ti náà lẹ́, ojú òní ti yìn o. Tóró gírin ladìẹ bọ ọkọ mọ ẹ mọ lọrí ẹ mọ bọrí ikọ ìkọbálá ikọ ìkejì lọnà àti ti bó ń ṣe ọlọrun. Ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ máa kí n tó gbàgbé. Mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́ bá wà ṣe gravy tẹ́ bá wà ṣe bánà Ajíṣebí Ọ̀yọ́. Àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà. Bánà fún Ajíṣebí Ọ̀yọ́. Gbogbo àwọn tá ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture. Plenty Fashion Home. Lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú. Àìníye inú ni o. Níye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí? Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwò wájú bá gbà àlagbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn máa ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tó fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọpọ́ọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún ọ jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú. Àwa ń bẹ̀rù innovation. Innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ, ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wa wa ni bo la wa fe wa ipo wo la wa fe di mu ninu awon tan ronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na tun do lowo won do lowo do loro eh eh sai ma pe ipo nikan la fi ma wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi ba yin soro lowo te fi gbo mi ni gbogbo agbaye te tin gbo mi lowo yi o ori phone ni mo tin yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa asinu le se radio nla kan o on ara mi o ye innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo oro.

0: ìjẹta tó kúnra lu mo lóbi ká já ń gbómú sowó ọwá lẹni bá kákẹ ẹgbà àgàn ní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹta ẹgbà mẹta ní ẹni ká mẹrin ẹgbà mẹrin ní èèyàn ká márùn ẹgbà àrùn owó lọka ẹni ká mẹfà kó ẹgbà mẹfà ní ẹni ká méje ẹgbà méje ẹni ká mẹjọ ẹgbà mẹjọ èèyàn ká mẹsẹ ẹgbà àtọ owó lọjẹ ènìyàn tó kẹwàá rẹ lórúkẹ owó ìlórí ti jówó ọmọ ẹlẹ obì ìlórí ti jówó lóbi ìkùdùrọ wà ní léwọn bí wọn ṣe ń dàdé dùnbẹ lóbi bá ní ìrọlẹ gidi ẹmọ èso ń bi dọba rẹ mọlẹ bá
1: ọmọ rẹ lé wá ọkọ àgbórí onílẹ obì ọwọ nílé ọmọ àbòkù lẹyìn ìjẹta lọmọdọ apanadà ìjẹta pẹlẹ ọmọ ẹni àti ilẹ ní ọwá bí bá ń gbórílẹ bàbá ọmọdé máṣe wọn òkè kéèké aṣọ wọn lọ́la tó gbájú ẹlẹgbẹdọ tí ẹmí lásán òde ìjẹta èyí yóò wù dá ẹbá nílẹ dà ní ẹra mímí wà lẹnu ló bá jólóye ẹnìkè jólóye dùnrán ìjẹta kàní àjólóye dùnyà mi ọwọ nílé ọmọ òkú yẹ ìjẹta mọdù apanadà tẹmí bá ń gbórílẹ bẹ
0: nítòsí pọpọlọ tá a wo tòsí ìjẹta ìní fọwọ́ lùgbé ẹgbẹgbẹgbẹ bẹ́ẹ̀nà ẹ̀lú olówó ńlá wọn ní fọwọ́ làrólà ń forí ọwá dákun dábọ̀ jẹ ńlá kí fọwọ́ làró ìta ìjẹta dákun dábọ̀ jẹ ńlá kí fọwọ́ làró òṣòdá ọmọ ẹlẹ obìnrin ọmọ wá wà mí ta méjì mọ̀rẹ́ta ló ń rí àlọ́nà mí ta méjì mórèjì gbẹ̀gìdà ní mítà méjì morùkán wọlé ọ̀gán náà morù gbogbo wọn bá kí mi lóko lóko ogun lónìí òkè lọ́la ìjẹta ojoojúmọ́ lọ́mọ yóò wá kíra wọn lóko lóko yé kan ní àìrípo owó màlẹ́ gidi ẹ̀wọ̀.
1: ó ní bá a dún gbórílẹ̀ ẹ̀bẹ̀ lọ́bọdún máa lé wọn ìjẹta ẹ̀bẹ̀ ní àmọ́ olóbì ẹ̀pọ̀ nàdà ìjẹta ọmọ wa nílé ọwọ́ nílé ọmọ àbò òkú lẹ́rìí àwọn ọlọ́mọ ìkú ara àṣìjà ọmọ àbọ̀tà tẹ́lẹ̀rẹ́ bẹ́ẹ̀ mọ̀lẹ́ ọmọ eré gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ́dọ̀
2: kábọ̀
1: abidiyé kan mi abẹ ní ogún àdúgbò gbalẹ̀ èké ẹ̀fà tẹ́lẹ̀rẹ́ nílẹ̀
3: ẹ̀rọ ẹ̀yìn náà kú dídán ẹ̀ẹ́dọ̀rẹ́ ìjẹ́ ìjẹta lẹ́ẹ̀kì bàrà gbèrè bí ẹni pé wọn ò lóbì kan abẹ ló mọ onílẹ̀ obì owó tó wá ní bẹ́ẹ̀ náà lè ẹsùn mọ́ mi ní àyè mo fẹ́ fún un ní ìdánwò ààrẹ òde ṣe ilé ìjẹta àbẹ̀lẹ́ ọmọ aláàyè lóbìdì ẹ̀fọ́ elébùdó wọ́n wuyì níbò fún wọn jáde àkàrà rògbòdò ó wuyì ilé ìjẹta àkàrà ìjẹta bí ọba lépo bí oníyọ ohun agbóná ló lantí lantí kí ni wọ́n fi ń ṣòro òkú nílẹ̀ ìjẹta ẹ̀rọ pé àkàrà rògbòdò ni wọ́n fi ń ṣòro òkú nílẹ̀ ìjẹta àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹta bímọ lónìí wọn fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ kí ni ìjẹta àbẹ̀ ní ogúnra ló fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ.
2: èmi ò tí ì dáyé ń gba wọn.
3: ọdẹ náà odò èrè ni bí mo bá lọ sádò tí wọn bá sí ilé tọ́lárẹ̀ ògún bá fẹ́ bọ́ká béèrè lẹ́yìn wa kọ́ wa wípé ìjẹta bímọ lónìí wọn fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ ìwọ̀n àyìn owó àtàrẹ mọ́bì jẹ́ pé tó mọ́ ọ lọ bó nígbà òun bá dé tó kí ọ fẹ́ ẹ kú ewu ìjáde ọmọ
2: ẹ̀hẹ́
3: wọn ni kọ́ bọ́.
4: ẹni ẹgbẹ́ ìjẹ́lá láwọ́ wọ́n fẹ́ lọ́jọ́gẹ̀ iwájú làwọn ọmọ ń lọ ìrọ̀wẹ́ ìgbọ́jọ́ lẹ́ẹ̀kọ́ sùn náà wọ́n fẹ́ lọ́jọ́gẹ̀ iwájú làwọn.

mi kó máa lọ bí òwe torí bí òwe bí òwe làálùlù òkìdìgbò ọlọgbọn ní ń jo ọlọmọràn ní mọ. ẹyin ọmọràn tẹ ẹ wà ń kalẹ tẹ ẹ ti mọ oyún ògbín nínú kara.

Ǹjẹ́ kí láàbì máa bára wa sọ̀rọ̀ náà lénìí náà ni ìgbẹ̀yìn? Ẹ mọ̀ pé ìgbẹ̀yìn lójú. Àwọn bàbá wa tún mọ̀ ní ìgbẹ̀yìn láláyò ó ta. Ìgbẹ̀yìn lójú. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. Ìgbẹ̀yìn lójú.

0: ṣe ẹ mọ wípé ọlọrun ọba mi ò kúkú níyàwó tá a lè yàn lálé o.
1: ilé ó bá pa ní.
0: torí ara wa ká má ba mọ fara nira ara wa. iná làwọn òfin ṣe wà nínú bíbélì ló ṣe wà nínú kùránì a ní tó ń bẹ nínú ẹsìn ìbílẹ tó jẹ tàbá láyé níbi tí ìyàwó awo kan bá ti dìde awo tó dé ò gbọdọ jókòó ńbẹ bẹẹ náà ni lọdọ àwọn ọlọdẹ lọdẹ ibi tí ìyàwó ọlọdẹ kan bá ti dìde ọlọdẹ míì kò gbọdọ jókòó níbẹ.
1: ó ní tí inú mi máa ṣe ṣe bọ́n ló fa yòókù mọ́ra.
0: gbogbo àwọn òfin yìí gbogbo àwọn àṣà yìí ti ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀ ti ń bẹ nínú tàbáláyé ti ń bẹ lẹ́nu ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. gbogbo àwọn kínní yìí ká mọ̀ bá àmọ́ kó ìnira bára ara wa náà ni. ìgbẹ̀yìn lójú kí ni ó gbẹ̀yìn èmi àti ẹ. àròbá gbogbo wa là á dìtàn. tí a sì mọ̀ pé kò sẹ́ni tí ó ju sáyé hàn yín yìí.
2: alágbára kalẹ̀ wo ìwà tá a bá fẹ́ ṣùgbọ́n kò sọ́nà láti ṣe àṣepé rárá.
0: bẹ́ẹ̀ ni o àṣepamọ́ ló wà àṣegbé kan ò sí láyé níbí. gbogbo ohun tó o bá ṣe lọ́ọ́ gbà òṣùwọ̀n tó o bá fi wíńkà náà ni wọ́n fi san fún ọ padà. ṣe ẹ sì mọ̀ wípé nìkan kan ò lè gbin àlùbọ́sà kó wá wo ẹ̀fọ́ láéláé ohun tá a bá gbìn náà ni ó wù. o lè mọ wà bú kó o mọ wá sọ pé ó kẹsàn-án dáadáa láéláé fábàdà kò lè jẹ́
2: bẹ́ẹ̀.
0: ṣé jìbìtì ni wọ́n mọ̀ yàn án lù. o lè jíjà ni wọ́n mú níṣẹ́. ká fi báírò yíwé kọ̀ wọ́n lọ́dọ̀ tiẹ́. ká gba sọwọ́ gúdúrú owó àbẹ̀tẹ́lẹ̀ owó ẹ̀yìn ni wọ́n fi ń ṣàyò ń tiẹ̀.
1: ọba tó dà wá sáyé ṣé kó ń lọ́wọ́ tó gbà lérò tó fi ní káwáyé.
0: a níbi nàìjíríà bàjẹ́ dé nísìn àwọn ọlọ́pàá wọn ò fi bójú mọ́. ebígbà kan ni wọ́n máa ń sọwọ́ sẹ́yìn tí wọ́n sọwọ́ kúdúrú mọ́ gbowó àbẹ̀tẹ́lẹ̀ gbangba gbangba ni wọ́n ti máa náwọ́ tí wọ́n tún máa feel entitled wípé kò fáwọn lówó iye báyìí ló fáwọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́ wọ́n sì ń gbowó oṣù o wọ́n gbà á máa fi ìnira wọ́n máa kó ìnira bá àwọn èèyàn. ṣé èèyàn a máa wá gbin àlùbọ́sẹ̀ ọ̀họ́ ẹ̀fọ́ bí ọ̀rọ̀ pé tó o bá ṣe náà lọ́ọ́ gbà ni. bí ìwọ bá wá rò pé o ti mú jẹ o ti lọ àwọn ọmọ tó wá fílẹ̀ yìí nǹkan tó fílẹ̀ ṣàyé nǹkan àwọn ọmọ tó fílẹ̀ nǹkan àwọn ọmọ tí wọ́n máa jẹ̀yà ẹsẹ̀ rẹ̀. bíbélì ti sọ ó ní a ó bẹ ẹsẹ ìyáwó àti ẹsẹ bàbá wò látòrí ìran kínní tó fi dé ìran kẹlóná ẹran lézí mẹun ṣé kẹfà ni àbí kẹjọ ìran ṣe bẹ́yìn náà mọ bó ṣe gùn lọ́sálálú. kó wá tún wá gàgà kó wá jàjàbọ́ ní àyín ká pé ọlọ́run o ọlọ́run mọ̀ ní sùúrù fa ká pé ọlọ́run o à mú ọ ní àyín ẹyin ò tí ò mú ọ ní àyín tó rò pé jàjàbọ́ ọlọ́run ni ọlọ́run mi gbà bẹ̀tẹ́lẹ̀ kò dàbí àwọn olóṣèlú ilẹ̀ nàìjíríà kò dàbí àwọn adájọ́ ilẹ̀ nàìjíríà ó jẹ́ mo kó ìyà ó jẹ́ mo tó ìyà ó jẹ́ gbìngbìn nìkìyà. ẹnjiníà nìwọ ẹnjiníà electronic engineer òun tún fóònù ṣe rédíò níǹkì òun tún lápútọ́ọ̀pù ṣe kọ̀ǹpútà kò sí nǹkan tí wòye tún ṣe ń tiẹ̀. ìrésà ni ó bàjẹ́ lára pẹ́ńsù sápnà lọ́mọ ní wọ́n rà.
2: ìgbà tó wù aláwòrán ló lè gbẹ̀ mí kó wá.
0: aláwọn èèyàn wa ó tún wá máa fi ọlọ́run sẹ̀rí lórí irọ́ láàyè ìlànà. àwọn èèyàn wa ọ̀dà kan mọ̀.
2: ṣọlọ́run tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́.
0: ọmọ ẹgbẹ́ wà láìtàláì náírà márùn péré ni mo fi fẹ́ẹ́ ta ọjà fún ọ. mọ̀sù parọ́ mọ̀sù parọ́. tó gbọdọ̀ parọ́ ni. a ní o dúró lórí nǹkan tó fẹ́ ta yìí pé ẹgbẹ̀rún kan ní ta o bó bá pé ọ rà ń bẹ tí yóò bá sì pé ọ.
2: a ò dé dé wáyé o.
0: ewu làbúrò a máa fọlọ́run sẹ̀rí lórí irọ́ torí ọlọ́run
2: tó fún mi.
0: lórí èlò owo to na tan laarin iseju melo tori olon ebe ro olon fa
1: maya shaun ala
0: ala mo wa ko inira bara ara wa ko si nkan kan ta le se ta bi le ko bo ta le fi ko inira bolon pe a wa jiye ese iseye ese ta je so se owo le dolon se ni sa tolon se ni a le da olon se ke awa ara wa na la mo ko se lara ara wa ta mo se ara wa ta wa mo fi lo ko lu olon
1: o dokita lo dare ju lo students pata
0: ala won doctor ah la ila ejo nbe lorun arodake bi orin anti mi eni ejo nbe lorun arodake ejo nbe lorun aro kawo lori awon doctor awon ko so ngbo doctor se mo pe bi awon ko so ngbo engineer phone ati radio gbogbo ati television se wa to je pe ori ni omo fo radio ati television ati phone yin te gbe dodo awon awon ko so ngbo engineer ti won ko wo bo kini yin loju awon radio yin loju bo phone yin loju te do o fi mo dun torun o fi mo ro te se o fi mo dun ti gbogbo o fi wa pejo ti o wa toro si lara be gele na lo se ri awon ko so ngbo doctor nbe boya la awon eyan wa ti e mo yi pe ise doctor ti awon eyan wa ni ayin ta ti so di kini ototo ni eka eka ti kaluku won to ye ki won o diro mo sugbon ngbo ye pe Nigeria ni bi anything goes ni gbogbo nkan ta nse eni to lo ko bi won tin to egun apa onu o ba ma fi kini korun kaaki yo ma so pe won wo malaria yo ma so pe won toju ba toju efori ni o ba yiwo ala won nurse to je pe nursing school na lo awon na do hospital le eyin awon na ma toju awon eyan labe ile ti gbugbe to je pe ta ma ve operation won elomi ninu won ohun ti yo tun se dada yo ranse pe doctor to mo pe o mo pa operation ni sugba won mi bibi lo ba ti foju si bi emi lo ni bi ti doctor mi tin se lo na ba ma da operation se lai ko operation nurse loko koko operation won ise to ko ah alejo nbe lorun aro.

0: ẹ wá gbọ́ kí là wà mọ́ yà ayé gan.
1: Ṣebo ló máa ń tó gbá lérò tó fi ní ká wáyé.
0: Ṣé ẹ mọ Abba Kyari? Tí gbogbo àwọn èèyàn máa ń dọ́gbọ́n pè ní de facto presidency ìjọba President Muhammadu Buhari. Ebi gbogbo ó sojú gbogbo wa níjó ní tó fi kú. Ngbò lọ tán ṣe ẹlòmí ò bọ́ sípò rẹ̀. Máa ní èmi ni. Lójú ń sọ níjó ní wípé tán bá ń sọ pé ìwọ ni. Mọ́ tàdí ẹyìn kó máa sọ pé ọlọ́ọ̀nì. Torí gbà táyé rí ọ ni wọ́n ń pè ọ́ wà láìtàlá bí ọba ti rí ọmọ wọn ó pè ẹ lòmíì dandan ni. Ẹyin ló mú àfohùn wá kàkà tó fi kọ́. Ó ní àìsí mọ náà ni ó gbẹ̀yìn kó wá òhò. Àwọn olówó àná wọn ò sí láyé mọ́. Àwọn ọlọ́lá àná wọn ò sí láyé mọ́. Àwọn aláṣẹ àná ti wọ sàárè. Àìsí mọ náà ni ó gbẹ̀yìn gbogbo wá. Àbájá ànádà. Nelson Mandela tànádà.
1: Àṣìyà Lúkà.
0: Umaru Musa Yar'Adua tànádà.
1: Wálé oko rọ, wálé ìbára.
0: Pápá tí ẹ̀ wá sọ pé àwọn eléyìí ń jìnà sí wa. Ìwọ náà wo gbogbo àyíká rẹ. Wà àwọn tá ẹjọ́ ṣe kékeré.
1: Àtàlùbáríkà.
0: Wà àwọn tá ẹjọ́ ṣàná.
1: Láwọ́ lèmi o.
0: Ẹjẹ́ tó padà sẹ́yìn.
2: Ọba kan dá mi jọ.
0: Àwọn Arúnà Sọ̀lá àná ń kọ́.

0: barista mo mọ̀ pé púpọ̀ nínú wa ni ó mọ barista bá ti ẹ̀ mọ àwọn àyìnlọ́ ọmọ wúrà nǹkan kan tá a gbọ́njú bá wọn a barista nǹkan barista. Ó ní urungurun ègbúrọ̀ ṣe èèmọ̀rọ̀ yé urungurun ègbúrọ̀ ṣe ọmọ agbájẹ́ lọ́la.
1: Kí ni ọjọ́ kan?
0: Bí nǹkan kan ò bá tiẹ̀ tí ì ṣe wá lẹ́ni.
1: Ọ̀rọ̀
0: kí la mọ̀ tí ó ṣe wá lọ́la.
1: Lára ajá ni kò pa ajá kò ń jẹ kó gbádùn.
0: Kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí?
1: Mo níṣẹ́ ibi.
0: Ṣéṣẹ́ rí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí ṣẹ́ ọdì kejì? Àbí ṣẹ́ bú? Ṣé wọ́n ń gbẹ́ ọmọ ni kejì rẹ lẹ́sẹ̀ ni?
1: Láàárọ̀ lọ́sàn-án lò.
0: Jìbìtì ni wọ́n yàn láàyò ni.
1: Má sọ pọ̀.
0: Iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe ló mú láàyò. Ẹ mọ̀ gbogbo àwọn kíní ìyá ń fi ara ni ara wa ni nítorí Ọlọ́run.
1: Bàkínlá bàbá.
0: Kí n lá dà torí ń tá jẹ tá wọ̀ yìí náà.

ṣe nítorí àdá àdá ilé ayé yìí náà tó jẹ́ pé gbogbo ẹ̀ náà ilé ayé yìí náà ló mọ àwọn èèyàn wa gbogbo wa ó kúkú níbi tí gbogbo wa náà ta ti ń kọsẹ̀ lára ọlọ́run ta ń kọsẹ̀ lára ara wa

0: Jerison Production.
1: Kẹ́mọ̀ wá wo gbogbo obìnrin tàjọ ń sọ yìí ó ń bá èmi náà wí o ibi tí èmi náà ti ń ṣe tí tọba ti tabakalupu wa ká lọ túnbẹ̀ ṣe ni. Torí pẹ̀tẹ̀pẹ́tẹ̀ lọ̀rọ̀ yìí ẹni tó bá ta bá kọ́mọ̀ fi ṣe bínú ni kájọ lọ túnbẹ̀ ṣe. Níbi èyí tí mo sọ́lẹ̀ yìí èmi náà ti rí ibi tí èmi náà ti ń jẹran àwọn èèyàn wa.

0: Ọlọ́run fún àwọn bàbá wa ní ọgbọ́n ìjìnlẹ̀ pọ̀, àrònú jinlẹ̀.
1: Tí mo sì lómi.
0: Kódà tá a bá ń tẹ̀lé àwọn òwe lásán gan-an, òwe ilẹ̀ Yorùbá. Ẹnu mi àgó.
1: Ẹni tí ń bọ́ lọ.
0: Òwe ilẹ̀ Yorùbá àti àwọn ìwọ ọmọlúàbí tó wà nínú rẹ̀, ó tó ṣe ìgbésí ayé láìsí ẹ̀sìn kankan gan. Pé èmi ò jẹ́ mùsùlùmí, èmi ò jẹ́ kìrìsìtẹ́nì, èmi ò jẹ́ babaláwo, èmi ò jẹ́ ẹni tí ń bọ fáyín, ẹni tí ń bọ sàngó, ẹni tí ń bọ ògún. Òwe ilẹ̀ Yorùbá àti àwọn àṣàmọ̀ tó jẹ mọ́ ìwọ ọmọlúàbí, ó tó ṣe ilé ayé. Wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi ń wíkà ni wọ́n fi ń san padà.
2: Fáko rọrí ìwà ọmọ ló ń jẹ́ kọ́mọ oṣogun òkìgbẹ́ láyé. Orí ọmí ọmọ kẹyìndé yàtọ̀ sí wípé.
0: Ẹ tún gbọ́ yún náà, sàn bẹ̀sùn fáko rọrí ìwà ọmọ ní mọ́mọ́ sí òkìgbẹ́. Ṣé ẹ mọ̀ pé oníjàgiri jà gan, oògùn òkìgbẹ́ náà ni ọmọ wá káàkiri.
2: Àtiwá tí a dá léwu láìdá láyé o.
0: Yóò ti mọ̀ pé wọ́n lè fi àdásà òun náà ni. Yàtọ̀ fún pé ọlọ́mọjà kọ́ ọwọ́ ọlọ́wọ́, èèyàn bọ́ sọ́wọ́ ọlọ́wọ́. Oníjàgiríjà gan ni ọmọ owó ogun òkìgbẹ́ káàkiri.
2: A ò lè dáwọ̀ ẹ̀ta bá kú tọ́lá.
1: Ìwọ̀n gan-an mo ṣẹ́ ọwọ́ rẹ̀.
0: Ṣé ẹ mọ̀ pé òwe léyìn ó ṣe rẹ́gí agbọ̀n bìkan.

0: àjíṣe bí ọyọ online radio náà lẹ ń gbọ lọwọ ẹ dákun ẹ mọ yín kú ńbẹ ṣe ń gbádùn wa bó ṣe ń lọ
1: fọdí òkú ó bẹrẹ
0: tí gbogbo àwọn ètò tá à ń mú wá lọlọkan ọjọ kan ṣó ń ṣe déédé ara yín ṣó ń bá yín lára mu tẹyìn bá fẹ lù mí lọgọ ẹnu 07068 87 4274 náà ní nọmbà mi dá ilé pèbí sí adéyinka ọlásùkànmí ńlè mí ń jẹ lumatec tí mo jẹ olùdásílẹ ìkànnì tá a wà yìí àjíṣe bí ọyọ online radio tí ọlọrun tó lò mí láti fi dá sílẹ tẹ bá fẹ pè mí ẹ fẹ lù mí lọgọ ẹnu ẹ fẹ bá mi sọrọ tàbí bóyá èyí sì fẹ darapọ mọ wa ẹ fẹ polówó ọjà ni èyí náà fẹ máa ṣe prógrámù kan ètò kan ẹlẹẹkejì lórí ìkànnì yìí ni a jọ sọrọ bá a sì jọ máa ṣe lálálà fi bọ tá a jọ máa yọ síra wọn kò tí ì yé yín bá wọn tá a sì jọ máa ṣe tí ó sì tún máa dùn tí gbọngbọn máa kán sí ẹyin ẹ má wọrí nípa tówó ná ẹ ti ẹ kọkọ pè mí ẹ bá mi sọrọ 07068 87 4274 ní ọ̀lẹ́ lè pè mí sí 07068 87 4274 ẹ̀rọ náà ni mò ń lò ní orí WhatsApp ẹ lè fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ tún lè fi chat pẹ̀lú mi ní Telegram náà mo wà ní orí gbogbo àwọn ìkànnì ayélujára látòrí Facebook ẹ̀yẹ search fún ẹ̀wá Adéyinka Ọlásùkànmí Kásámásẹ dáadáa ní orí Facebook ní orí Instagram kan mi for you CANME pẹ̀lú 4 àti U kan mi for you CANME 4 U kan mi for you ẹ lè search yẹn náà Adéyinka Ọlásùkànmí náà ni ó gbé wá lókè rẹ̀ tọba dẹ̀ jẹ́ pé orúkọ company wa lẹ́fẹ́ search ní Facebook ẹ search fún Lumatec tọba yẹ pé ní Instagram náà ni ẹ search fún Lumatec tọba yẹ pé ní Twitter náà ni ẹ search fún Lumatec tọba yẹ pé ní Twitter ẹ fẹ́ wá ẹ̀mí gan personal profile mi kàn mí for you náà ni kàn mí for you náà ni lọ wà ní Twitter lọ wà ní Instagram tẹ bá search kàn mí for you one kàn mí for you one ní Facebook yóò gbé profile mi wá instead ẹ bí wọn search fún Adéyinka Ọlásùkànmí yẹn kásá máa ṣe dáadáa èyí tó bá rọ yín lọ́rùn ni ẹ dẹ̀ tún lè wá prova iléeṣẹ́ wa àjíṣe bí ọ̀yọ́ radio ni prova yẹn ní Facebook ó kàn jẹ́ wípé àmì ń bẹ lórí Adéyinka Ọlásùkànmí àmì ń bẹ lórí àjíṣe bí ọ̀yọ́ àjíṣe bí ọ̀yọ́ àmì wà lórí rẹ̀ àmì Yorùbá wà lórí rẹ̀ eléyìí mú lé wọn jẹ kó yíṣe láti wá pẹ̀sì lè tún wá báyìí there is a www.facebook.com/ajisebioyoradio www.facebook.com/ajisebioyoradio ìyẹn ò nídìí àmì tẹ bá ti tẹ sí url yẹn gbangbangbangba lẹ́jà síbi profile wa ní Facebook a dẹ̀ wà ní Twitter náà àjíṣe bí ọ̀yọ́ radio náà ní Twitter bó ṣe rí nìyẹn 07068 87 4274

0: ẹ mọ̀ pé ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ni àkòrí ọ̀rọ̀ wa lónìí. Kí ni ó gba ẹ̀yìn èmi àti ẹ? Kí làwọn èèyàn mọ sọ lẹ́yìn èmi àti ẹ lẹ́yìn tá a bá lọ tán? Sẹ́yìn mọ̀ pé ìtàn ò lè gbàgbé Abiola, ìtàn ò lè gbàgbé Abacha, ìtàn ò lè gbàgbé Nelson Mandela, ìtàn ò ní gbàgbé èmi àti ẹ náà. Wọ́n lè má máa sọ̀rọ̀ wa on a global scene o. Bá àwọn arádùúgbò wa alámùlétí wa o, wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn wa. Wọ́n mọ sọ gbogbo ohun tá a bá gbáyé ṣe lẹ́yìn wa. Wọ́n bá ṣe pé dáadáa la ṣe, wọ́n mọ sọ. Àwọn ọmọ yín, àwọn ọmọ wa, wọ́n sì mọ gbọ́. Tó bá ṣe pé dáadáa kejì náà ni, àwọn ọmọ wa náà jẹ púpọ̀ ńbẹ. Ẹ̀yà ajá gbáyé ṣe dáadáa, torí àrọ́ bá gbogbo wa ládùúkàn. Ẹja sọ́ra kálùjìtàn dáadáa lẹ́yìn wọ́ ọ̀la. Wọ́n lè rí dáadáa sọ lẹ́yìn wa. Àní tó ń bẹ nínú ẹ̀kọ́ ọ̀sìn Ìsìláàmù wípé kán máa sọ dáadáa lẹ́yìn òkú. Ó dáa púpọ̀ pé ń bẹ lára àwọn nǹkan tí àwọn màláìkọ máa kọ́ lẹ̀ yàtọ̀ fún àwọn nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ torí kò sí nǹkan kan tá a lè ṣe tó lẹ́yìn Ọlọ́run ọba. Gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ literature ni pé tẹ bá fẹ́ mọ character kan, ẹ lọ study, ẹ lọ gbo ṣàkíyèsí tí àwọn character míì tán sọ nípa character kan. Nbẹ nínú literature bẹ́ẹ̀ àwọn tán bá ṣe literature, nbẹ nínú ti English, nbẹ nínú ti Yorùbá. Bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà ló ṣe rí. Ẹyò tán bá fẹ́ mọ ìwà ẹni tó kú tó lọ, àwọn èèyàn náà wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀. Wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n mọ sọ dáadáa lẹ́yìn rẹ̀. Wọ́n bá ṣe bí náà ló ṣe lẹ́yìn, ó tún mọ sọ bí náà lọ lẹ́yìn rẹ̀. Ẹyò ó yé yín bá wọn. Ìwọ wá ni ìwọ fẹ́ káwọn màláìkò píìkì nígbà tó bá lọ tán. Tó bá ṣe pé dáadáa lọ fẹ́ kí wọ́n píìkì ò yá tètè tẹ pa mọ́ dáadáa ní ṣíṣe kó o fi kún jẹ dáadáa rẹ ní ṣíṣe látẹ̀ní lọ.
1: Ìwọ náà má ṣe bẹ nìkan nítorí wípé.
0: Ntọ́ ọba ti ní gbà mọ́ ṣe fọ́mọ ẹni kejì.
1: Ó tún wá lè fún ọ ní.
0: Ó ṣe mí mo ṣe san bá díẹ̀ dà ń lóògùn nù má sì fọ́ lẹ́yìn.
1: Wọ́n bá ń gbowó ìdá mẹ́wàá gbọ́jọ́ jẹ́ ti yẹ tán.
0: Kò ní bá wa débi kankan.
1: Iṣẹ́ wa sọ pé ẹ tètè má lọ. Ohun tó lọ́hùn mi kò ní ìyànjẹ.
0: Ṣé ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé Ọlọ́run ò bímọ?
1: Ìyanu.
0: Ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n á ní Ọlọ́run bí ẹ̀sán.
2: Nígbà tá a fi wá sáyà o. A ò yẹ fúnra wa tá a bá.
0: Gbogbo wa lákẹ̀ẹ́sàn gbogbo wa wa. Gbogbo iṣẹ́ wa. A kẹ̀ẹ́sàn rẹ̀ ká tó lọ ní àyín.
3: Fakola Adisan Hasan Ali Manwa. Ọ̀rọ̀ ṣaláúdà ọmọ àdánù pátá.
0: Ọ̀rọ̀ ìtàn ládà lẹ́yìn ìwọ ọ̀la. Ẹ̀yà ajá dọ̀rọ̀ gidi. Ẹ̀yà ajá dìtàn gidi káwọn èèyàn lè rí tàn gidi sọ lẹ́yìn.

0: ẹjẹ́ àjọwò sí ọwọ́ ara wa wò sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán kí ni wọ́n mọ sọ lẹ́yìn wa. Kí ni wọ́n sọ lẹ́yìn rẹ?
1: Ènìyàn ló máa ń dalẹ̀. Ọpọlọ òye ta.
0: Ṣé wà sọ. Màrí mà sọ ni wọ́n mọ sọ lẹ́yìn rẹ pé ń lo filẹ̀ lọ.
1: Bọ́kọ̀ ọ̀run dání kó tó di.
0: Àbí wọ́n mọ ròyìn rẹ pẹ̀lú oore oníláàdà tó ṣe fáwọn èèyàn kó tó lọ sí àmọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan.
1: Kí o jẹ́ ká mọ̀ pa.
0: Tí mo ní pé bó ṣe wù kọ́ ọpẹ́ láyé tó títí. Ogún mẹ́ta péré.
1: Dákun bẹ́ẹ̀ fún.
0: Kó o pẹ́ láyé jù bẹ́ẹ̀ lọ, kó o lówó lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ bí ti Kárúnà. Ogún mẹ́ta péré báyìí náà ni ìpín rẹ̀. Ìtọ́ ọba jẹ.
1: Alábòṣìṣẹ́ bọ̀ ló mogun aláyọ̀ ló bá wọn kọ.
0: Àtohun tó o bá ń mu pẹ̀lú àwọn orí ńlá àdá tó o bá ṣe.
1: Torí ìgbẹ̀yìn rẹ̀ má fojú dẹ̀dá ẹgbẹ́ rẹ̀.
0: Ìtọ́ jẹun torí ká bá wà láyé ká má bàa kú ni o.
1: Tí o bá jẹun kọ́ ni.
0: Ẹyin náà ni títí ẹ. Ara àwọn títí ẹ.
1: Fojú ti máa ẹ lọ.
0: Ṣùgbọ́n orí ńlá àdá gangan.
1: Òun
0: náà wà ní àṣesílẹ̀ tí ó wà jẹ́ àbọ̀ wá bá. Òun ló ṣe sílẹ̀ ní ìsú. Ìní wà wá lọ dé bá tó bá kú tán. Iná làwọn ọmọ rẹ̀ ó tún máa jẹ àwọn ẹbí rẹ̀ máa jẹ lẹ́yìn rẹ̀.
1: Lẹ́yìn tó bá.
0: Ṣé ìwọ ọ̀gá iléeṣẹ́ nìwọ jẹ́? Báwọn èèyàn ọgbà gbaṣẹ́ tù rẹ. Percentage ni lọ́ọ̀bì orin wọn máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ. Tí wọ́n máa yọ ọdọ́ máa yọ nínú sálárì wọn.
1: Kí orun tó tún bá wẹ.
0: Àníṣe tíṣà ní ìsìn over 500,000 náà fi ń ra slọ́ọ̀tì.
1: Ìwà ṣe kókó.
0: Ẹgbọ́n mi torí ọlọ́run. Ká sì máa fi ara ni ra ara wa torí ọlọ́run. Nígbà téèyàn fi 500,000 tó fi ra slọ́ọ̀tì iṣẹ́ tíṣà tí ó máa gba bí 35,000 to 40,000.
1: Ìgbẹ́tẹ̀ mi.
0: Ọdún wo ni ó tó san 500,000 tán?
1: A ní kò sí.
0: Modern day slavery.
1: A lè wẹ̀ fúnra.
0: A ní kíní yìí àwọn èèyàn wa ó ti wá ń wí àwọn èèyàn wa sí kò wá mọ ẹbí kò má rá. Bọ́dá tèmi kan náà tí ó ti lù mí ń jìbìtì ń. Nígbà ńlọ̀ ní ayé civil defense. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ parí NC. Lọ́dún náà lọ́n ní 2013 ni àbẹ̀wò. Àbí 12 àbí 11 ní ntí ẹ̀ rántí dáadáa mọ́kẹ́.
1: Ọba tó dà wá sáyé. Ṣé fún lọ́wọ́ tó gbà lérò tó fi ní káwáyé.
0: Òun ṣiṣẹ́ ń bẹ̀, ó sì ní ìràwọ̀ bíi méjì àbí mélòó ló ní léjì kan gbà. Ó sì ti bá búrò rẹ̀ kan náà ṣe rí tó sì ṣe
1: sí.
0: Ọmọ ẹ̀gbọ́n bá mi gangan. Family. Bó tilẹ̀ jẹ́ pé kì í sòun nìkan ni wọ́n ń wu àbàjẹ́ yìí ó ti láwọn àtijọ́ ń pin láàrin ara wọn.
1: Ọba tó dà wá sáyé.
0: Bó tilẹ̀ jẹ́ pé corruption náà ni gbogbo wa. Ewu làbùrọ̀ mọ́ sanwó wá kí ló gọ rẹ̀. Ṣùgbọ́n gbọ́ jẹ́ pé Nàìjíríà bíi tọ́lọ̀ ń dá a sí náà rè. Ibi orí dá a sí náà rè kẹ́. Bó o bá sì ti lè rìn bí wọ́n ṣe ń rin wọn ní ijó rọ́nà lọ.
1: Ọmọdé iṣẹ́ tó ti dé pẹ̀lú bá kọjá orí.
0: Kí n mọ́ fẹ̀mí ọ̀rọ̀ gùn kí n mọ́ bá lọ́wọ́ ná. Lówó bá wọ first mail. Wàlá àrówó gbàdì sí.
1: Mi ò kọjá ìrírí o, ẹ ti mọ̀ tí ń bá dé o.
0: Ìwá ṣèmi nìkan. Bam.
1: Èmi pẹ̀lú àjẹ́.
0: Kì í tún wá sọ̀dọ̀ ọ̀bọ̀dá wa yìí nìkan. Káàkiri bá mi.
1: Bá alájọ sí yíyá àfíjú.
0: Àwọn aṣáájú àwọn olóṣèlú wọn ti bá orílẹ̀-èdè yìí jẹ́ jìnnà. Kọ́lọ́n bá wa tún ṣe ni.
1: Fẹ́ wá ọkọ mi.
0: Ọlọ́run ò sì ní í ṣe nǹkan tá a lè ṣe fúnra wa fún wa.
1: Bí tó péré.
0: Àbí Ọlọ́run ni ọ̀rọ̀ àmọ́ wa jẹ president ilé a lórí. Àwa ara wa náà láàmọ́ jẹ́ lórí ara wa. Láàrin àwa ara wa táwa a máa ń fi ìyá jẹra wa. A máa wá bu àwọn olórí lókè. Ní tí wọ́n gan ń ṣe níbi tó wà níbi ipò kékeré tó wà ń bẹ̀ ń gọ́.
1: Àwa àbíkú láyé.
0: Ẹyin ò mọ sọ̀rọ̀ rédíóníkì sọ̀rọ̀ dókítà lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ náà làwọn tíṣà náà níbẹ̀ wọn. Àwọn lẹ́kítọ́rà. Handout ní ràì. Ọmọ tí ò bá handout tí ọ̀rọ̀ handbook ó fèlì nùkẹ́.
1: Fún ọkọ láyà ọkọ̀mà.
0: Ìwọ náà ń jẹran àwọn èèyàn ń bẹ̀. Ẹyin o, ìwọ náà a ti kó sọ́wọ́ ẹni tí ń ṣe kọ̀m̀pútà. Ìrìnàgò ní má disk a ní hard drive ti bàjẹ́ hard drive lára. Ẹyin o, ẹnjìníà náà, òun náà tún kó sọ́wọ́ ẹ lò.
1: Òun tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́.
0: Àkósọ́wọ́ nọ́ọ̀sì àbí dọ́gbà.
1: Ọlọ́run ló mọ̀ tó gbà lérò.
0: Omi tí wọ́n fi síyàn lára tí ò ju bóyá bíi múrí mélòó kan lọ.
1: Ó dà wá sáyé.
0: Òun náà kan papọ̀ pẹ̀lú sọ́ọ̀kì sọ parasitamọ́ bí oníwàṣó mọ́ra wọn.
1: Bọ́bá tó dá wa sáyé.
0: Ẹyá àní òmú 5,000 wa.
1: Ìkálẹ̀ jọ sí fún ni.
0: Àjọ ń rẹra wa jẹ́ ó ti wá di omi ara wa.
1: Sáyé ṣèbò ló máa ń tó gbá.
0: Ẹyin o, nọ́ọ̀sì àti dọ́kítọ̀ náà, òun náà gbọ̀kadà. Èjì ọ̀gọ̀kadà, ètò ọlọ́kọ̀ nú wọn. Plug ọkọ̀ arẹ abàjẹ́. Adọ́dọ̀ mẹkáníkì. App engine lára sọ́kọ̀ yìí kẹ́. Òun náà tún gbé sanlé. Òun náà tún rẹ jẹ́ ń bẹ̀. Ìyún náà, àtúndébi tó ti fẹ́ ra èlò oúnjẹ. Ìyó lóúnjẹ náà. O ti yọ, o ti ki Kongo gari, Kongo rẹ sì bọ́nu omi gbóná ìyún ti súnkì. Gbogbo ajọ wa ń rẹra wa jẹ. Làwọn eléèbó fi sọ pé we deserve the kind of leadership we get. Torí àwọn leaders yìí wọn bọ́ọ̀lẹ̀ látọ̀run wákẹ́. Àjọ dàgbà ni lára ara àárín ara wa náà láti dàgbà. Àjọ dàgbà ni púpọ̀ nù wọn ẹjọ́ ṣe kéèké ni. Ẹjọ́ sọ̀dọ̀ ẹjọ́ lọ sùkúù níkẹ. Gbogbo àwọn àwà yìí lára ara wa náà ló ti ń jẹrà mẹ́sẹ̀ ẹ̀yìn ara. Èmi náà tèmi náà ń sọ̀rọ̀ yìí ó. Èmi náà níbi tèmi náà ti ń jẹ tèmi náà ti ń hùwà bú. Kọ́lọ̀ bá mú kú ńbẹ̀. Gbogbo wa ká wa mọ̀ lè dìjú. Ká mọ̀ lè sùn forí léjì ká. Àwa náà lágbọ̀dẹ fún ara wa, láṣẹ security ara wa. Àwa lágbẹ̀ kàǹgà fún ara wa. Àwa látún ọ̀nà ara wa ṣe fún ara wa. Ìjọba ò ṣe kankan fún wa. Wọ́n múná wá, à ń sanwó náà.
1: Wọ́n bẹ̀rẹ̀ títí o, àfi ìgbà.
0: Táàksì níní ìsinra yìí, wọ́n ti fi ẹ́ fi táàksì yín alọ́rùn. Àwa jọ ń fara nira wa.
1: Ọlọ́run ló mọ̀.
0: Aláàdìsáàbọ̀ àwọn leaders tá à ń gbẹ.
1: Tìjú yẹn ju
0: ká. Lásìkò election, ìwọ ọmọye tó gbà lọ́wọ́ olóṣèlú káàkiri, bó ṣe gbà lọ́wọ́ PDP, lọ gbà lọ́wọ́ ACN, lọ gbà lọ́wọ́ JJJ, lọ gbà lọ́wọ́ CCJ.
1: Ṣẹ̀yìn, ẹran sọ̀ṣẹ̀.
0: Ẹyin o, ṣe bẹ́ẹ̀ ni tó bá fún ọ lówó jù ni wọ́n dìbò fún. Ṣé ọ mọ̀ pé àwọn owó yìí, àwọn kan náà ń yá wọn lówó náà fi ń. Èyí tí wọ́n bá rí jíkó lápò ìjọba, àwọn kan náà ń yá wọn lówó yìí. Níbo owó ti rí padà? Nígbà wọn bá gbé contract fún wọn níkẹ. Wọ́n á gbé contract ọ̀nà fún wọn.
1: Gbogbo ohun tí o
0: yọ. Ibẹ̀ làwọn ó ti rí returns wọn. Wọn à ní ṣe quality roads fún yín. Láàrin oṣù mélòó, ọdún mélòó, ọ̀nà bàjẹ́ ọ̀nà mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀
1: bábà.
0: Ọ mọ̀ pé it's as a result of the riba, the bribe that you collected during the election. Torí àwọn rìbá owó ẹ̀yìn sọwọ́ kúrúrú tó ti gbà lásìkò election ni. Tó rọ̀ bí àwọn ní ẹ̀rọ ti ń rọwó ní. Nìkan wọn ti rí owó tí wọ́n fún ọ lásìkò election yìí. Wọ́n sì wá padà. Wọ́n tún wá ilé orí rẹ̀. Àná ti mortgage the future of next generation. Tí wọ́n ti yá owó, tí wọ́n ti yá ìyáláyà owó. Àwọn yìí àwọn tí wọ́n ń rúlu wà yìí ìbò náà ti wá wá ìbò náà wá. Ṣé láti ilé ìbò wọn ti wá ni? Ṣé àwọn èèyàn yín náà ni? Àwọn èèyàn wá.
1: Gbogbo ilé.
0: Láàjọ dàgbà. Ládùúgbò.
1: Èyí tí a mọ̀ pa àdúrà ló yìí. Mo mi
0: ní
1: mú.
0: Ara ni ẹyẹ gbowó káyọ̀ fi ẹ má fowó dìbò mọ́ ẹ má torí owó dìbò mọ́ ẹ ní gbọ́.
1: Ẹ jẹ́ fún fún wa.
0: Gbogbo wa náà láàjọ máa jẹ omi toro rẹ̀ tí ní ìsìn. Ẹ bá ní àdìbò fún ẹni báyìí ẹdìbò fún ọ̀dọ́ ẹdìbò fún ẹni báyìí wọn á ní kò lè torí pé òní wọlé ẹjẹ́ ìdìbò fún báyìí. Ìwé ṣé ìdìbò fún
1: ìwà lẹ̀ á.
0: Gbogbo tẹ́ mọ̀ sọ nígbà tí ò dìbò fún
1: tẹ́lẹ̀.
0: Títọ̀ òun náà ò dìbò fún tó nítorí pé kò ní wọlé. Táwa ní ó dìbò fún tí ó wọlé nígbà tí ò bá dìbò fún títọ̀ òun ò dìbò fún kó
1: wọlé.
0: Nígbà tí àwọn olórí yìí tí wọ́n bá ti ní fíẹ̀ wípé táwọn bá ti ṣe dáadáa àwọn èèyàn ó yọ àwọn kò nípò. Torí wọ́n ti mọ̀ pé àwọn ò fowó ràbò lọ́wọ́
1: yín. Ọkọ̀lá nínú wa dúdú. Ìlà tá ń kọ́.
0: Nígbà tí ò bá ti sí ìbẹ̀rù pé wọ́n lè yọ àwọn kò nípò tàbí káwọn tún wá gbé gbàgbò káwọn mọ̀ wọlé.
1: Lọ́mọ tó gbà lè.
0: Wọ́n ti mọ̀ pé owó lẹ kó gbogbo bùkátà yín lé lórí. Táwọn bá yìí ti fún yín lówó èyí ti ń ṣe yín tán. Owó tẹ́ nígbà tẹ́ nà kan jọ kan tàbí jọ kejì.
1: Má fi sàmọ̀ wá tì.
0: Táwa fi ọdún mẹ́rin jìyà rẹ̀ gbáko.
1: A tún ní
0: recall option. Táa tún fi lè recall olórí tí ò bá ṣe dáadáa. wo tun fi corruption bona ni
1: to gba le ro to fin ni ka waye
0: e ni won recall aye edibo fun eni bayi edibo odo edibo fun eni bayi edibo bani jode won ni ko ni tori pe ko ni wole ni oje edibo fun iwe se edibo fun na eyin ma e ma ri bi ti bi ti na wa nle e lo ko sinu na
1: to fe ro pa yo kele fe sa bi fe ari te wa ko e lo so be se to yo ni ni boya ko ni ni sile.
0: You don't want to choose to walk alone. You want to walk with the corrupt crowd. Money to the pain of it. So, basic pain, they can let that do a little toy, a drum back.
1: They won't part of landing.
0: Along about it, Silen Alabus. You see, walk by Louis Nibe. Money to the pain, they call it Wally and Nibi Buffo. Ah, ngba to ba dibo fun, ta ni o dibo fun je wole ti wo wi baun, ti to n wi baun, ti to n wi baun. Se popularity le yin dibo fun ni abeni te wo po ni nkan ti o se fun yin.
1: Abba.
0: Ara yin o nkan.

ẹ pè mí lájọ́ kọ bí ẹni kìlọ̀ wà èmi náà ni mò ń jẹ́bẹ̀ o àlẹ́yẹ méje ìjá díẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yẹ méje ìjásà Deyinka mo tún ti dé lọ́jọ́ tòní.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀, tá à ń papọ̀ mọ́ òkun yọ, náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò, ẹyin ká máa sọ́ dànù lásán. Ká máa rò dànù, ká máa ràròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mú lọ alé. Lóòrọ̀ yìí, ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ́rójú o lè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérí láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ́ ẹ mọ̀ bá wá 415. Kẹ́ ẹ mọ̀ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà mọ̀ bá jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tòní lé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ ti ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó ńbẹ̀ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì ṣáàdì bàbá tó àmì. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Àgbọ́lá àlérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣí ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun lọ.
1: Àti ìgbà tí ń ṣí ẹ.
3: Àlíwọ́wọ́ 419 o. Àdèlérògùn àkóbá o. Nǹkan tá a jẹ àlésán o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bà tó pè mí ó ní ibo ni mo wà iṣẹ́ ọ̀kadà lèmi ṣe ó ní ibo mo wà mo sọ pé mo wà ní roundabout ó ní roundabout mo wà òkè gbogbo ẹrú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí. Kí n lọ sí òkè òun máa bá mi bi tí mo wà

0: kí lòun ṣe lòun tẹ account number ẹnìyàn òun kọlẹ pé gba fóònù ẹ ká bẹrẹ pé máa wá gbé ẹ wá sọdọ pos yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí ì kọ́ ti fún ènìyàn mo ti pè mo ti wọn ẹ pè fún gidi gan ó ti yé yín ó lè níwọ̀n o ẹ wà very careful o later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn tó fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn ẹ̀jọ̀ tètè ọlọ́run gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ bá ń ṣe fídíò yìí.
1: ṣe ẹ̀ wá ń gbọ́ ọ̀yá ẹ̀gẹ́ wa gbé ohun oníjìbìtì náà ọ̀yá láti ilé agbára ẹ tárí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan ṣe pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ ẹ jẹ́ kó oníjìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ mo ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: hello.
3: hello.
2: hello. hello.
3: ẹ káàárọ̀.
2: ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: àwa ni.
2: mo pe nọmba yẹn títí tí kò wọlé. kí ló ṣe fóònù tẹlẹ.
3: kò sí kan tó ṣe.
2: ibú lẹwà.
3: ẹ mú aṣáájú roundabout yẹn mò ń bọ̀ ń gbà yìí.
2: ṣáájú roundabout àmì.
3: bẹ́ẹ̀ni.
2: ó yẹ dúdú mi yẹ dúdú mi yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
3: ok
2: ṣáájú ibú lẹwà níbẹ̀.
3: ṣáájú ìdíkọ̀ lẹ́ ń bọ̀ ni.
2: àwa méjì là ń bọ̀ ṣáájú ibú lẹwà níbẹ̀.
3: kẹwàá dé bi roundabout yẹn ẹ dúró síbi ilé epo nnpc yẹn.
2: ibo gangan lẹyìn wà káwá bá yín ní ibú lẹwà.
3: no ẹyin ẹ dúró síbi ilé epo nnpc yẹn màá bá yín bẹ.
2: ṣe mọ nǹkan tó ṣẹlẹ.
3: bẹẹni.
2: ṣèbáwọ tó ṣe pos yẹn ṣọ wà ní tó ṣe ọdọ yín bẹẹ.
3: pos wà.
2: pos wà ní roundabout lẹyìn àbí. ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ìlú lọ́mọ àgbà lórí ẹ.
3: 85.
2: deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹ̀jọ̀ engineer ẹ̀gọ́ wà ní.
3: ok.
2: ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti phone lójú ẹkẹ pé ẹ má kọ́ ti phone.
1: eléyìí ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara àwọn gan tí wọ́n ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí.
2: Hello.
3: Ẹ mọ̀ bá kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
3: Ok ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ send you 85,000.
3: tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ìlú lẹ́wọ̀n gbà.
2: tọ́ba fẹ́ bá wa send ẹ̀.
3: oye tọ́ba fẹ́ bá tọ́ba fẹ́ send ẹ̀ oye tọ́ba fẹ́ send ẹ̀ sí yàn. hello. ọ ní 900.
2: ó yẹ ẹgbẹ́ fóònù fún.
3: ok gbà.
4: hello.
3: dáàdì gbàdélé o.
2: hello.
4: sa.
2: báwo
4: ni.
2: ṣé nẹ́tíwọ̀kì wà.
4: nẹ́tíwọ̀kì wà.
2: èló ló pe deposit lórí 85,000.
4: 900.
2: ọ̀nà méjì la fẹ́ ṣe sí o 50,000 kan 35,000 kan èló ni charges ẹ̀ báyẹn lórí 50,000 èló ni wàá gbà.
4: mo lè gba 500.
2: ok 35,000 kan.
4: ẹ̀yìn 400.
2: ẹ̀ ó jẹ́ 900 náà. ṣé o máa print receipt tàbí.
4: ẹ̀ẹ́nu.
2: ok báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàkà nọmba yẹn fún ẹ 50,000 alákọ̀ọ́kọ́ ó máa kó 50,500 fún ẹ fún alákọ̀ọ́kọ́ yẹn. ẹlẹ́ẹ̀kejì 35,000 akó 35,000 fọ̀ fún ẹ.
3: ok
2: pos machine ló máa lọ àbí mobile.
1: ṣe ń gbọ́ bó ṣe ń bá ọmọ ní pos sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀.
2: ó yá gbé fóònù fún.
3: ó ń dáhùn.
2: ẹ gbé fóònù fún.
4: hello.
2: hello.
4: sa.
2: mo fẹ́ kó bá mi confirm orúkọ àkáǹtì yẹn ni.
4: ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n lè
2: fẹ́. jẹ́ kí n pè fún ẹ bá yẹn mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dáa.
4: ok
2: òfin ni kó wá gbé fóònù fún ẹ 15 14.
3: kí lẹ fẹ́ kó ṣe báyìí.
2: deposit ni ẹ béèrè pé ṣé o máa fún receipt ẹ bá ń béèrè pé ṣé o máa fún receipt.
3: ọmọ fún receipt.
2: ó yẹ gbé fóònù fún.
3: Bólú ẹyin wà báyìí máa gbé yín wá sọ́dọ̀ ẹ ní ìkọ́lé.
2: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba rìsíìtì yẹn máa bọ̀ a máa tó dé síbi ilé epo yẹn kẹ́ni bá mi gba rìsíìtì yẹn bọ̀ ni. ẹ bá mi gbé fóònù fún.
3: tó máa send owó yẹn ni.
2: ẹ bá mi gbé fóònù fún máa send ẹ ni ẹ bá mi gbé owó
3: yẹn. ara o kò lè send owó yẹn kó bá rí láti kó ogun.
5: a ti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí babẹ nìkan kan.

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin tí a láti United States of America, ẹ̀yin tí wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kì yín bẹ̀ mo kì yín láti Germany, wà láì mo kì yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú dédé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan ná báyìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí a fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Àwọn àtàwọn náà fẹsẹ̀ tán fẹ́ fi tí wọ́n ní wà tí wọn ò ní, wọ́n fẹ́ fara wọn wà tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́, ó yíwọ́, tẹ́mi wú blẹ́ndì ó, sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ́ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí kan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì, wọ́n ní lára àwọn girlfriend wọn náà ni, lójú ẹ̀ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀. Ẹbí ta wá ni, ẹbí gbogbo wá ni o, èmi ẹ̀yin àwọn. Èmi ẹ̀yin àwọn, àwọn ẹ̀yin èmi. Àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà látijọ́ ń kọ̀ ha kọ̀kàn mí látilẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a ti ẹ̀tún wá wà yí, kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú. Nǹkan ó tún dojúrú o, bí ẹsẹ̀ ti lọ. Yóò dojúrú o, kọ́lọ̀ ń jẹ́ olójútùú ni o. Yóò tún dojúrú sí o. Torí pé ebi ń bẹ̀ nígboro. Wàhálà wọ̀ lù o. Kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o. A ní rogùn fún pínpín o. Ìlú le o, Nàìjíríà ò rẹ́rìn lọ́wọ́lọ́wọ́.

0: bẹ́ẹ̀nà.
1: Fún kẹ̀yìn alátìlẹ́yìn wa, jákè ìjádọ̀ àgbà ńlá ayé, bàbá Sàmínú ọmọdé pọ̀jọ́ mi dúwà. Bàbá mi Fàtáì Bàndélé, ọmọ ìyá Aláàfin, United States of America lámíjèjì wà. Miriam Simpkins Adesewa Adepoju l'America ìyàwó bàbá Sàmínú Adepoju. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtáì Lámídì, ọwọ́ l'Ondo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísebí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi o.
1: Ọmọọba Aládìgbò Lòmú Ìdíni Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé
1: tó. Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín náà nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́tì rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́? Tẹ̀ tún fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí aráàlẹ̀ ní bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mi pé kékúkú sèmi àwọn èèbó kúkú ni owó tó ń jẹ àwọn àwọn bàbá ńlá wa ni. Tí wùrù rẹ̀ rẹ̀ bá dé wùrù rẹ̀ rẹ̀ tiẹ̀ ti dé ó ti wọ̀ lù báyìí èèmọ́ ti wọ̀ lù báyìí. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbà jẹun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètekète lórí Android application All Nigerian Radio tó jẹ́ ti Lumatec. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatec LOOMERTECH Lumatec LOOMERTECH Lumatec. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion Media mẹ́ta ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ ọ̀gọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà òkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa ṣe.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ́ ẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ́ ẹ tó rà àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọn ò fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá ń yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èèbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ gbọ̀gìnì gbọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà. Wọ́n fẹsẹ̀ ṣe mọ́ ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. ẹ má jẹ wọn sọ pàpà ẹpà pẹnipẹni tó fi lórí aṣọ oúnjẹ tí wọn jẹ ni ẹ má jẹ kí nǹkan kan wọn wọn ẹ má jẹ kí nǹkan kan wọn wọn kọ mọ di pé eléyìí ni yóò wá lọ máa fà á tí wọn fi máa fẹ́ fi tí wọn ní wà tí wọn ní tí ò fi wá dìbò pé. A ní fojúsùn fún ọmọ o. A ní fojúsùn fún ọmọ o. Fọlá àwọn ọmọ àwọn wà láì wọ́n dájú kọjá bẹ́ẹ̀ wọ́n dájú kọjá àlà.

0: ẹkọ àtàrà ní gbogbo ìkiri tí àfẹ́rẹ́ kan tí tó bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkàn mi ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà Ìlásàròkò tí ṣe lórí ọbẹ̀ nínú àwọn tanga.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́nì kọ̀ọ̀kan.

àwọn ni ẹ kú iṣẹ́ látàárọ̀ ọjọ́ tó bí ó láti òkè òkè nígbà ọ̀yà láàfin ni wọ́n wá ní àárín aago kan òru aago kan àjálẹ̀ òru.

0: Ìwọ nìkan náà lọba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbáńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín Oyo Ìṣẹ́bíbá Bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan.

ṣùgbọ́n kì í ṣe live ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àtibá unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù December lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbá oṣù wo ní ń bà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà ẹ máa sọ December lẹ́nu ẹ mọ̀ sọ December lẹ́nu. Torí gbogbo nǹkan tí Ọlọ́run bá mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òròkú lọ́yọ̀ aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìsákúsá pọ̀ wọ́n ní wọ́n ń sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́ bíréèkì wọn ò mú dáadáa ní bíréèkì lọ fẹ́ẹ̀lì ó tẹ́ríbù ṣùgbọ́n ìkáká lára àwọn táwọn àánú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣì fún àfarapa lọ títí wọn àṣì ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́nì ẹ̀nà ni pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́tàn àti ìparí sọ́yẹ́ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré búrèkì wá mú wọn níbi tó ti ń ju kíní kó sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ẹ ń sọ̀rọ̀ ni ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀gbọ́ ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun bó sì ń tí December tó fi yàtọ̀ sí January o kò sí ti January tó fi yàtọ̀ sí February o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ sọ́ra yín o kẹ́ ẹ sọ́ra yín kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá a sọ́ra ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ ọ̀nà ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lẹ́nu lórí ni ọ̀yá gbé ń wọ̀ lọ́tún.

0: ẹni tó yẹ mí ní gbé mi wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ ó. Gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀. Kọ̀rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí. Lájálẹ́ yìí. Ká mọ̀ sí ń gbọ́, tó rà sí ìwé ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kùrukùru jẹ́ máa ń fẹ́ wà. Ìwọ́ la mọ̀ sáré àsápàjúdé, sáré àsádejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọba ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọ́ lu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngbò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run tó le lọ ibì kankan mọ́ làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọ ọgbà ni. Orílẹ̀-èdè márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́ o. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbìkan ilẹ̀ a máa mọ́ ń bò míì, bílẹ̀ bá mọ́ ń bìkan a tún sún bò míì. Ọlọ́run ọba mi lọ́ba ara àfẹ̀dọ̀ ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ara tí ó wu àwa ni kó fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún fáyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kó ṣẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu, ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu, oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ́ ẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyè. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó, a máa kan jí ní táìmù yìí. Bẹ́ ẹ bá fẹ́ bóde ní ẹ máa paná lé o. Ọlọ́ọ̀ni jẹ́ ara ẹ̀dá, àní rí náà ń kàn ga. Ọlọ́ọ̀ni jẹ́lé ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn ilé ìbò ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tóyìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣẹlẹ̀ ọjọ́ Monday ṣe tá ń lò pé ní ibi tí mo wáyé lórílẹ̀-èdè wọ Nàìjíríà. Ọ̀sẹ̀ tá ń lò ní ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan. Ìbádé ṣọ́ọ̀bù nínú ṣẹ̀lẹ̀ lókè òrùkẹ́lẹ́ nínú ṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbò. Mo rí táwọn èèyàn sáré kìjokìjo olómi ń gbómi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀. Ó ní ìpẹ́ ń bu ìyẹ̀. Tá ń sáré tá ń pa iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmẹ̀ nébọ̀ jẹnẹrétọ̀ àwọn táígà jẹnẹrétọ̀ ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé jẹnẹrétọ̀ sí kò gbé ta bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà iná bá jò ó di iná o lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjọ kíjọ. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà àìsí mẹ́la ìbáwọn adáṣe oje mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ ẹ̀yìn èèyàn báyà lẹ́mà pé mínírààsì náà ẹ̀lẹ́ lò ó fún bí fire extinguisher kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù ọkàn bẹ́ẹ̀ kan ní bu àwọn èèyàn tí a máa wọ pé àbílẹ̀ lè ṣe wọ́n fẹ́ máa mú mínírààsì ó mínírààsì ni mo kàn mú ni mo kàn jí pọ̀ dáadáa kó lè bá ní gáàsì mo kàn spray rẹ̀ sí ni ọlọ́run bá sáré iná náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìpè iná ṣàkókò ṣùgbọ́n àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà dodo sọ́run àjàǹté èéfín jẹnẹrétọ̀ làwọn míín fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí ibi yẹn ti ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan kò sẹ́nì kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta àfọwọ́fà a mà wá bléèmù ọjọ́ kan a mà bléèmù oṣù kan ẹ dákun ẹja máa due diligence. Ká mọ̀ máa ṣe àtà o ọlọ́run ọba yóò máa sọ wa o ṣùgbọ́n káwa náà ká mọ̀ sọ́ra wa ká mọ̀ ìyá fọ́lọ̀n sọ títún pokùn ọ̀dẹ̀dẹ̀ gọ̀pẹ́ ọ̀rọ̀ mi ò mọ yéyín adéyìn ká pẹ́ ń bọ bí àwo erin sọ̀rọ̀ mi ń yéyín 07068874274 lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi tó bá jẹ́ pé outside Nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí normal call ẹ dẹ̀ lè text message lórí WhatsApp bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí yín lálẹ́ ká dákọ̀ yín lórí ètò ẹyẹ message mi lórí WhatsApp mi.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo Lari, Oyo Ni Se Bi Ba Beni Kokan.

ìyá kò ní tọ́ sèmi àti yàn àníjẹyà mọ́ o. Ọjọ́ ẹkún wọn ti dópin. Àní sọkún àní jẹ̀bàjẹ́ àní jẹ̀kuru. Àní kìka àbámọ̀ bọ́nú. Kí àwọn ìlérí àti ìpinnu tọ́lọ́run ti ṣe pẹ̀lú májẹ̀mú rẹ̀ kán lè bá wa ṣẹ́ ká gbogbo wa kájọ máa fẹsọ̀ ṣe. Ká mọ ṣe ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti jò ó ga gbọ́n. Ká mọ jẹ ẹni tí ọwọ́ owó tó ká mọ lọ́ máa fi gọ̀gọ̀ fà á. Ká mọ lọ́ máa fi gọ̀gọ̀ fà á nítorí ọwọ́ ọba ti tó. Olúwa sì láàní jìyà mọ́ lóòótọ́, ṣùgbọ́n káwa náà ká tún tẹ pa mọ́ṣẹ́ wa. Ìdí iṣẹ́ ni làwọn bàbá wa sọ pé àti ìmọ̀ ni lọ́lẹ̀. Ẹ jẹ́ gbọ́ òkun lọ́lá fún láyọ̀ lẹ́ẹ̀kan sí i.

0: kó tó sẹ̀lé mi wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bà lé mi kí n má tún sí sọ ọ́. Abala kejì náà la tún bọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbà oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yìí kurukuru, a máa la lùjá, a máa la kòká, a máa la kòká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ níwájú bọ́yọ̀ kọ̀ọ̀kan ti takú. Tó takú lóru mọ́júmọ́ tó wà níwájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ̀wá ṣe tí ó jẹ́ kí Adélé láyọ̀ k'Adélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù là á pa àmúkùrù pẹ̀lẹ́. Àmúkùrù tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbà. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ kí sára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o. Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mu tí o. Bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ò ṣèrà rẹ̀ tán yọ wà léèyàn kan ní sòun. Ní ò bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ láti òkè wá kọjọ.
0: A máa fẹ̀mí ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣe ara rẹ̀ tán á léèyàn ní sèun tẹ́yìn ká pẹ́ ń bọ bí awo irin. Ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹ́ran kó a sì rábà mi èèyàn. Kọ́ máa ṣẹ̀ lé mi, kọ́rọ̀ ọmọ bà lé mi, ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun, réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèké yìí dáa ẹ máa wá gbóhùn mi lọ lù kẹfun dẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Ṣé mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa? A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ó kàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò náà ti máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùn kúrò lówó oje. Báyà mi fàtá ìbá ń délé. Ẹ wá kọ́ nílé èbó tí ń lo oje. Báyà mi sàmínú Adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

bá ṣe pé nǹkan jẹ́lẹ́ agbárí èèyàn kí ẹ̀ máa gun ọ̀kadà tí ò ní náà kí lálẹ́. Funniest part of the event ni pé wọ́n máa wá tún sáré ìṣàkúsá. Ṣé bọ́yà wọ́n ya ọpọlọ àwọn èèyàn yìí wò. Wọ́n máa gun ọ̀kadà lọ, wọ́n wá tẹ kíní standing full stand ọ̀kadà mọ́lẹ̀ lórí ìrìn lórí eré lórí títì. Ìyàn wàá dún gbárárá yóò wá sáná lọ lálẹ́. Ẹ gbọ́ kíni wọn. Kí ni enjoyment tó ń derive látara gbogbo àwọn irú ìwà rádaràda yìí? Kí ni nǹkan wúrí tó wà ń bẹ̀ tó ń derive? Tí ó bá ṣe pé wèrè ń jẹun lágbárí wa. Tí ó bá ṣe pé orí wa ti fẹ́ yí àgbádùn. Máa fi full stand ọ̀kadà máa tẹ̀ lórí ìrìn. Tọ́kadà wà lórí motion. Ìyá wa máa halẹ̀ lọ gbárárá lórí títí ọlọ́dà. Iná wa máa sá kárárá. Àwọn tí ọba mọ̀, àwọn èèyàn fọ́n dàgbé. Wúru fire accident kan fẹ́ ṣẹlẹ̀ ni àwọn èèyàn fọ́n dàgbé. Ẹ gbọ́ kí ni irú ìwà yìí, kí ni kí la bá débi irú rádaràda yìí? Tí o bá ṣe pé ìwà bí ìwà ẹranko bíi pé wèrè ń jẹun lágbárí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Máa gbọ́ kadà tí ò dínà kí lálẹ́, wọ́n tún wá máa sáré. Ẹwà ni kíní wọn wà á kíka àbámọ̀ bọ́nu. Àbámọ̀ nísìnyí gbẹ̀yìn ọ̀rọ̀. Ìbámọ̀ mọ̀ ti ṣe. Mi tó ti ń tẹ̀kí ní mọ́lẹ̀, ìyún a lọ mú ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ lórí títí ọlọ́dà. Tẹ́sẹ̀ bá wá bó yátiyàti. Ọya mọ́lẹ̀ yánmọ́yánmọ́. Yọ wá di àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀. Yọ máa wá kíka àbámọ̀ jẹ́. Só sì yẹ kó rí bẹ́ẹ̀. Ntá a ti lè avoid, tá a lè avoid. Ntí ò yẹ kó ṣẹlẹ̀ pẹ́ẹ̀pẹ́ẹ̀ pínrínpínrín. Tá a bá lè ní sùúrù, tá a bá lè farabalẹ̀, tá a bá lè ṣe, tá a lè rin ìrìn yìí lọ́nà ẹ̀tọ́, tá a lè hùwà ẹ̀tọ́.

0: ẹmọ sọsù december lẹnu ó ní bàbá bá àwọn ẹnìká kíyèsí ìwà ọwọ́ wa iṣẹ́ ọwọ́ wa bá a ṣe máa ń ṣe lásìkò december owó àwa pin lẹ́mìí lẹ́lòmíì ń wá lásìkò december ẹ sì sọ́ra kò sówó lóde kò sówó lóde ẹ máa mọ báyìí ṣe máa náwó lásìkò tá a wà yìí o àsìkò sọ́wọ́ náà la wà yìí o lọ́nà ọ̀sà àánú lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ sóò ti jẹ́ lókù ọmọ sóò ti yóò sí mọ́ o ọlọ́run ó ṣàánú ibi tá a jọ ba nàìjíríà jẹ́ dẹ́nu
1: ẹni tó yẹ mí
0: ṣé àwọn táwọn ànípò òṣèlú nìkan o gbogbo wa la jọ ń bàjẹ́ o

bẹ́ẹ̀bá wa kọ̀ ẹ̀mọ́ mú tí bẹ́ẹ̀bá mú tí ẹ̀mọ́ wa kọ̀ bọ́kọ̀ yín ọ̀kadà yín ọ̀bà níná ẹ̀mọ́ gbéjáde lálẹ́ o. Ilé ayọ̀ kọ́ máa sẹ̀ nínú ilé mi àtẹ̀yìn. Ilé ayọ̀ kọ́ sẹ̀ lórí wa. Kí ìpín mi ìpín ẹ̀yìn kó gba àtúnṣe. Káàárọ̀ dẹ̀ wá. Àwọn ò ní bọ́dún yìí lọ, bọ́dún yìí ṣe ń parí lọ, àní bọ́dún lọ. Gbogbo oore tó kù nínú ọdún yìí kọ́mọ sọlẹ̀ bá kọ́mọ sọlẹ̀ gbà bàgẹ̀ sọ́ọ̀dẹ̀ ni àtẹ̀yìn o. Òfò àtàìsàn àtàdánù kọ́mọ gbénu gbẹ́ wò wá rere ìrere ìrere kí gbogbo kọ́mọ sọlẹ̀ kà sọ́ọ̀dẹ̀ wa.

0: Olúwa mọ sọ wa kọ mọ pa àlọ àti àbọ wa mọ káwa náà ká mọ sọra wa káwọn wọn sáré àtàpájúdé. Káwọn lọ máa fa gbòòrò tí gbùrù ọmọ padà máa wá fa gbó lẹ́yìn.
1: Agbára láyé àtọ̀run ọwọ́ rẹ lọ́wọ́ kò sẹ́lòmíì lẹ́yìn.
0: Gbogbo agbára láyé àtọ̀run ọwọ́ Ọlọ́run lọ́wọ́ kò sẹ́lòmíì lẹ́yìn rẹ. Àbíwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan ni o.

gbogbo ẹyin tẹ ń gbọ àkáàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọyì gbogbo ẹyin tẹ ń gbọ àláti orílẹ̀-èdè united states of america gbogbo ẹyin tẹ ń gbọ mi lọwọ láti united kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti finland ireland iceland ghana ivory coast benin republic ewo tún lélẹ̀ libya káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹyin tí mo mú kọ rẹ àtẹyin tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wá ọlọ́run mọ pa wá mọ́ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀kílì ìmọ́kò ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn yìí ti pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ wọn dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ ọmọ ìjẹ́ni àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sí ilé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ìgbòho kọ́lọ́run máa pa wá mọ́ nínú kọ́ máa pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wọ̀lá haúlá wọ̀lá kùwátá ìlà àbílà àlè rà sí nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run lójú máa rí. ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn tọkàn wọ balẹ̀ karọ́ dẹ̀wá ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o gbogbo ọmọ tákà bá kó wọnú epo náà ní kó jáde gbogbo àwọn tá a jọ wọ 2020-2021 náà lájọ rí òpin rẹ̀ tá a tún jọ bọ́ sí 2022 a tún jọ jù bẹ́ẹ̀ lọ lọ́la ọlọ́run ọba olódùmarè ọlọ́run ní sọ pé kò ní sọ̀rọ̀ kò ní jẹ́ jẹ́ pòkù ní sọ̀rọ̀ kò ní jẹ́ jẹ́ pòkù làwọn tán ń gbọ́ kò ní ṣe wá lókù o àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́ á tún wá mọ́ gbèrèrè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí.

0: ẹni tó ní ẹ̀mí ní gbé ní wọ́n.
1: Bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ àgbè ṣetán ọ fẹ́ mọ ṣetán fẹ́ mọ lọ lù dárò àlùkò ṣetán ọ fẹ́ mọ lọ lù kóṣùn lékè lèkè ṣetán ọ fẹ́ mọ lọ lù kẹkùn lẹyìn ká pẹ̀ ń bọ bí àwọn ẹni.
1: Ìrìn ayé ò ṣe é dárìn láìsẹ́.
0: Agbé ló dalẹ̀ o, àlùkò ló dàárọ̀, onídẹrẹ́ ló dìyálẹ̀ tán ọ̀la kòkòkò ká ẹ tó ríun. Wọn ò fẹ́ ń kù, yìn nífẹ̀ yìí náà kù, ẹ nífẹ̀ mí náà kù, ọ̀tá jẹ́ ló kò ó. Adé afúnmọ́ rèmi àtàgbàwò sí lọ́fà, ọba rẹ̀ Ògúndá Abáde yìí lọ́mọ, àdéhì ń bẹ nípò tó dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yin tí ata tẹ́ ẹ wà lájò, ìlú oró ni òjú gbé o, ìlú àjòjì ni òjú wọ̀, ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tán tán. Adé afún ọ̀pá gan níjọ́ tí ń sawó lọ ìlú àìmọ́ni àìmọ̀nìyàn. Ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé? Gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. Bá mi ṣàmínú, wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ́. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ẹ nísìnyìí. Bá mi ṣàmínú Adépọ̀ yìí, iṣẹ́ yín ò ní dì sẹ́mọ́ yín lọ́wọ́ o. Iṣẹ́ yín ò ní dì sẹ́mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ó níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹkọ́ àìbínú o. Mo kì gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀, gbogbo ẹ̀yin tá a mọ̀ tọ́jọ́ pọ̀ lọ́wọ́ mọ̀ yín. Ọlọ́ba yóò máa bá wa wà pẹ̀lú yín o, kí a máa wà pẹ̀lú àwa náà. Ìlú le kò ní jẹ́ ti a o, ìlú ṣe lè rí le tó káwọn ọmọ rí ti a ṣe ń bẹ̀. Kọ́lọ̀ tí ẹ̀ wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé. Kọ́lọ̀ mẹ́dẹ̀ wá kára ọmọ ni a, kára ọmọ ni a ká má jẹ koro, kára ọmọ ni wa o, tinú ẹ dẹ ní kárọ dẹ wá. Gbogbo tẹgbẹ wa ń ṣe nírọrùn, ìrọ̀rùn ni kò máa jẹ fún wa. Bàbá mi ṣàmínú Adépọ̀jù, ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú, onídùúró mi ẹ ṣeun o, onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyìnká Ọlásùnkàn mi o. Onídúró mi ẹ ṣeun o, torí bójú èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bó bá já wọn kan náà dúró, wọ́n á ti máa ṣèrè gun. Bó bá já wọn kan náà dúró ni wọ́n á ti rọ́gbẹ. Bó bá já wọn kan náà dúró ni wọ́n á ti máa ṣàlàyé. Onídúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́. Pátápátá látòkè dókè lọ. Níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín, kò ní tán di yín àbùdé nítorí òkun, àbùdé nítorí ọ̀sẹ̀. Iná ò ní tánwó yín o. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ní bòrìn bòrìn fẹsẹ̀ kọ́ ẹ ní. Ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe o. Ṣíṣe ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdá ìkúsókò wá jẹ́. Ẹ ní kú sọ́nà bí èéfín. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá àwọ̀láwàlá kò wọ́tá yẹ lábìlá àdé ìlàṣẹ. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ọba lójú wáyé. Tọ́ a mọ̀ bẹ ọ̀ torí ọ̀bẹ ní bẹ sùn àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní pé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀. Adé afún bàbá jẹ ọ̀rọ̀ mọ́ jẹ lé o. Jẹ́ kí n láyé ìgbín ń ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ń ṣe ilé olúwẹ̀rí ìgbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná, kò ní dojúrú bí ẹsẹ̀ tẹ́ lọ. Kò ní dojúrú o, nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ. Tútù tútù náà láàárọ̀ bàbá. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́. Mo fi Ọlọ́run ọba sọ yín. Ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wòrin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yí. Títí ní ìgbà míì tátù máa pàdé Adé yín ká pẹ́ ń bọ bí àwọn orin. Mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́, mi ò fi bá yín nínú ìbànújẹ́. Ẹ fi mí sínú ìbànújẹ́, ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o. Ká tó ríra láyọ̀, ká pàdé ní ire, ìpàdé wa wọ̀ bí ọ̀jọ́rọ̀.

ọsẹ tura ọsẹ dunnu ni ọsẹ yọ jẹ osu yi na osu tura osu dunnu ọdun yi osu ọdun dunnu ọdun tura ọdun dẹra ni o jẹ fun emi pẹlu ẹyin papa ki la awọn ololugbe ni yanyan latoke doke lati bi to ti bẹrẹ debi to de duro debi ti tun lọ Bẹ́lẹ̀ àwọn tán ránṣẹ́ ránṣẹ́ mi yìí lọ́wọ́ láwọn ajíṣẹ́ bí ọ̀yọ́ lọ́wọ́. Gẹ́gẹ́ bí bàbá àjà díẹ̀ yìí góòrò itú bàbá àtàn. Láìsí àbẹ́sọ̀ pẹ́lẹ̀ bàbá àjà díẹ̀ yìí góòrò.

0: Yínká, ó kàn mọ́ fẹ́ dá wàhálà lẹ̀ ní sá. Lórí tó fẹ́ máa ju orí àgbò méjì papọ̀ nínú kótó kan náà. Sí àjàdí eyín kóró kan mò ń wò, bàbá àjàdí eyín kóró kan mò ń wò lọ́ọ̀kan yẹn. Tó táwọn ọmọ mi fẹ́ gbalẹ̀ kan lọ́wọ́ ẹ̀ ń jò ní ìtàwọn kan gan mórí ilẹ̀. Só ń kọ́ mò ń wò yẹn. Tí bá dé kan bó ìgò lórí ẹ̀ ní ìsìn, ṣé kò ní sọ pé ó ní sọ pé mo tó ń dá wàhálà lẹ̀ sí ẹ lọ́rùn nínú stúdíò rẹ̀ láti sọ pé ká wá kí àwọn tó máa ń ràn ẹ lọ́wọ́. Ó ṣe lè mú bàbá àjàdí eyín kóró náà wá sínú stúdíò níbi. Mọ́ dá wàhálà lẹ̀ láàárọ̀ Monday o. Láàárọ̀ Monday, ọ̀yọ́ ò ní gbàgbà fúgbà o. Ọ̀yọ́ ò ní gbàgbà fúgbà o. Bàbá ẹ má bínú. Mo fẹ́ bá yín parí ìjà náà ni mo ṣe ní kí bàbá náà wá, káyọ̀ náà wá. Bàbá àbí ṣé bí mo ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀, bàbá lá, bàbá bàbá àjàdí eyín kóró. Mo ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé bàbá yín náà ń bọ̀ nbí o, pé ká parí ìjà, ká má máa bára yín jà. Ẹ̀yin náà ni bàbá mi méjèèjì tí mo ní nílẹ̀ yìí. Ẹ dákun torí Ọlọ́run, ẹ má jà.
1: Ọmọdé tó bá mọ wọ́wẹ́ ẹni yóò gbàgbà jẹ náà ni. Kò sí wàhálà, kò sí wàhálà. Ṣé o ti bá bàbá àjàdí sọ̀rọ̀? Àwọn ọmọ tó gan mórí ilẹ̀ rẹ̀ níjó ní ìyẹn. Báwo ló ṣe máa bá

0: ọ̀sẹ̀ aláyọ̀ ni ọ̀sẹ̀ yóò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin látàbẹ̀ túmọ́.
1: Báwa ṣe kúrò ní níbi tá a máa ń kọ́kọ́ lọ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo sì lérò wípé ẹ ti jẹ ìgbádùn wa bí ìbò ṣe gbádùn tí láàárọ̀ kùtùkùtù nínú òtútù táwọn bàbá wa máa ń gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Ẹ máa gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Mo mọ̀ pé ẹ ti gbádùn wa, àwa náà gbádùn yín o, torí nígbà tẹ́yìn wà ń bẹ̀ lọ́jẹ́ káwa náà lè wà níbi bí ò sí ẹ̀yin sì tí àlùkùrán kò lè sí àwa o.
2: Wọ ní àmàlùwàkí.
1: Torí pé ẹ̀yin ń bẹ níbẹ̀ ń. Torí pé ẹ̀yin máa ń sọ̀pọ̀tì wa láti bẹ̀hún. Níbẹ̀hún ìbẹ̀hún mọ́sálédì Ọ̀yọ́ láti bẹ̀hún.
3: Ìrọ̀bí ìdánlá.
1: Àwa náà ṣe ń bẹ ní ààyín ìhààyín táà náà tá a máa ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe.
2: Ọlọ́run sí.
1: Ọlá Ọlọ́run ọlá yín làwa fi ń yan o. Ẹyin là ń jẹ o. Ọlá àwa èmi gangan Adéyinka Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo náà ni mo ní.
2: Rọ́gùn làzàújùn láwà lẹ́dùn.
1: Èmi Adéyinka náà Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo báyìí náà ni mo ní o.
2: Sọ́mọdún Ọlọ́run Wahidun.
1: Torí pé mo ní Ọlọ́run mo ní yín wọ́n máa fi gbogbo nǹkan náà ni mo ti ní tán yányán ní nǹkan kankan
2: báyìí.
1: Ẹ jẹ́ tún ka sáàmù tí mo kà fún yín láàárọ̀ yìí kí n kà á lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére. Kọ́ máa jẹ́ àdúrà fún wa lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí. Pẹ̀lú àwọn kéwú tá a ti kà náà láti inú
2: Kùránì.
1: Pẹ̀lú àwọn ohun ìfẹ́ náà dá lu. Ẹ̀fọ́ yìí yọwọ́ ẹ̀fọ́ gàgà láwọ̀.
2: Gbogbo
1: ẹ̀ lọ́wà ní ààyè. Combination of all the religions lọ́wà lọ́dọ̀ mi. Dángbé náà.

0: bí
1: kọ́lí. Ọyẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ sáàmù sáàmù kẹta tí mo kà fún yín tí mo fi ń sùúrù fún yín làárọ̀ yìí. Ló ní Olúwa, báwo ni àwọn ọ̀tá mi ṣe pọ̀ tó báyìí? Báwo ni àwọn tí ó dìde sí mi ṣe pọ̀ tó? Ọpọ́lọpọ̀ ni ó ń sọ ní ti tèmi pé Ọlọ́run kò ní gbàálà, ṣùgbọ́n irọ́ ni o, Ọlọ́run ó gba èmi àtẹ̀yìn la. Ṣùgbọ́n ìwọ ni àṣà mi, ìwọ ni àṣà yìí mi ká. Olúwa, ìwọ fi ògo fún mi, ìwọ sì gbé orí mi sí òkè. Olúwa, ni mo kígbe sókè pé, ni mo kígbe sókè sí, ó sì dá mi lóhùn láti orí òkè mímọ́ rẹ̀ wá. Èmi dùbúlẹ̀, mo sì sùn, mo sì tún padà jí. Nítorí Olúwa ni ó ń gbé mi ró. Báwa náà ṣe sùn látàlẹ́ àná tá a tún jí sáyé làárọ̀ yìí. Olúwa ló ń gbé wa àárọ̀ torí pọ́ ń bẹ pẹ̀lú wa ni o. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọgbà yìí mi ká. Ẹyin náà ẹ má bẹ̀rù, ẹ má fìẹ̀, ẹ má bẹ̀rù, ẹ má gbẹ̀rù.

Murtado Abdullah náà ni àfa àdá ti ń ṣe àṣùbúrọ̀ bí yálà lá. Má fi gọrí bí má fi kọ́lé bí gẹrù là tàbí jọ wà látàárọ̀. Sẹ́ẹ̀rí kó ń dún dáadáa lọ́dọ̀ yín, ó sì ń pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́. Ó sì ń pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ ó tún wá sì ń dá kan kò yẹ bẹ́ẹ̀.

0: Oh, no.
1: We are the kind to live.
0: Oh, no, meji simeta. The happy man pe. The happy man live forever.
1: We are the kind to live forever. We are the
0: kind to live forever. Le happy man be la then you're my bella, you look beauty.
1: And we are the kind to live for it.
2: Second turn.
0: I call her on a bed, Nani. Keep a book, come on my bed.
2: It's a clear at night when the world is.
0: Let me feel good, let me feel to joke.
2: So we stay up and talk.
0: Keep a baba, Lord, Toma Tumbe. Lẹ́yìn tí bàbá darúgbó tán tọ́mọ tó ń bẹ ìyẹn live forever náà nù. Ẹ máa wóró àwọn bàbá bàbá ńlá àti à náà ti lọ ti pẹ́ àwọn míì táwò tí ẹ̀ gbọ́njú mọ̀ tá gbọ́njú bá. Ó kọ wọn náà là tó ń jẹ́ o. Wọ́n ń bẹ láyé lára arú wa lára arú àwa. Abalo wo oruko biru oko oruko oko ile baba ta awa baba dada o e ma gbo saminu adepoju saminu adepoju semiu adepoju sikiru adepoju adepoju yi awon baba baba baba baba baba ba ni wa ti je lo. Báwo ti ẹ̀ máa adépọ̀jù àmọ́ adépọ̀jù tó jẹ́ adépọ̀jù àkọ́kọ́. Ṣùgbọ́n a mọ àwọn ọmọ wọn látàrí àwọn ọmọ wọn a sì tún mọ orúkọ wọn. Àwọn náà wà láyé o, a ń rí àpẹẹrẹ wọn, a ń rí ẹ̀yà wọn lára àwọn ọmọ wọn. Irú àwa náà báyìí ẹ mọ̀ gbọ́ àwòtọ́nà bẹ́ẹ̀ débí àwòtọ́nà ní bẹ́ẹ̀ débẹ̀ àwòtọ́nà lọ́hùn. Ẹ débẹ̀ ẹ tún ní àwòtọ́nà ẹ tún gbọ́ ẹ tún ní ilé akínú akínú akínú tó dókọ léhun bàbá bàbá ńlá bàbá wa kan ló ti di akínú rí o. Akínúnú akínínú akínínú akínlẹ́yìn akín lójú ogun. Ẹ bá ń gbọ́ oríkì ilé ẹ mọ̀ gbọ́ ọmọ sẹ̀gẹ́ ọmọ yoyo ọmọ tàn lọ́jà bí ìràwọ̀ ọmọ gbúrú gbàrá ọmọ ojúgun mọ́dọ̀ fọhùn ọmọ òmúgbà lọ́jà ètí kó láwálé kẹ̀kẹ̀kẹ̀.

0: ẹ mọ bínú sí mi ẹyin tèmi o
1: ọ̀nà ọ̀fún lọ́nà ọ̀run ni o
0: ẹ dákun tọ́jú ọlọ́run ẹ mọ bínú. Kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lòun mò ń bọ̀ náà. Sí ìjọwọ́ ó bá jẹ́. Ṣé ìgbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀? Mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà máa gbé ayé lọ kan ní kése bí ìdodo ẹ̀fọn. Ṣé ẹ̀sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́ dílé tí bàbá bá kú tọ́ mọ́ ń bẹ̀ láyé lẹ̀mí fi gùn lẹ̀mí fi tọ́jọ́. Ikọ́ ń bẹ̀ nù o. Mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì mọ̀ pé ilé ayé tóun náà bá tún lọ tóun náà tún bímọ òun náà tún fi ibi tó lò ìlú tó lò dé ọmọ rẹ̀ ó tún kọ̀ nínú bẹ̀ láti bẹ̀rù. Wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́ bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ò láyé ń kọ́ sáwọn náà ò lè gbáyé lọ kán ní kése bí ìdodo ẹ̀fọn. Mo ní ayé ń bẹ àǹfààní rẹ̀ wà mò ń bọ̀ òun náà ni mo fẹ́ gbẹnulé.

tọ́ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ náà ni n tá a bá ṣe fún àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu ló kọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà bàbà yóò wọ́n sọ wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ń bẹ̀ wọ́n ní lámà yín tí ó bá jẹ pé ẹnìkan tí mo ń bá èèyàn gan ẹ̀gbìn dànù ni a mọ̀ gbọ́ tá a bá jẹ pé lámà yín ń bẹ ni mo jẹ́rìí rẹ̀ kúrò ẹ̀gbìn tó tabà mí yí ò bá ti lè tabà mí láíláí tó bá ṣe pé tá àmọ̀dù ń bẹ ni irú tó ṣe mí yóò mọ̀ ní ṣe mí nígbà ayé lámà yín àti tàmẹ̀dù báyìí ni wọ́n máa ń ṣe fún wa ṣe ẹgbàgbé òwe kan tí mo máa ń gbà pé bó ṣe wù ká pẹ́ láyé tó ogún mẹ́ta péré nìpín wa o ń dá a bá jẹ ń dá a bá mu pẹ̀lú àwọn oore oníláàdáa tá a bá ṣe fáwọn èèyàn lórí bá àkọlé irinwó bá àárín ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ bá ara mílíọ̀nù ọkọ̀ ẹni Hausa ń kínsàn ló ń kù ní olo gbogbo ẹ̀bà abálọtán o kódà tí dórí aṣọ tí wọ́n máa ṣe wá tọ́ba ilé jí aṣọ tó bá wọ́n jù wọ́n sì wá wú òkú olúwa rẹ̀ lóru wọn bọ àbíbí ìbá aṣaṣọ pàtí ṣùgbọ́n oore oníláàdáa tá a bá ṣe ń gangan ó náà làṣẹ sílẹ̀ tí ó jẹ́ àbọ̀ wá bá nínú àdí ó tún jẹ́ kí wọ́n lè máa rántí wa lọ́jọ́ gbogbo àìmọye àwọn èèyàn tí wọ́n ti kú táwọn èèyàn ti gbàgbé wọn tí wọ́n rántí wọn mọ́ láíláí fàbàdà nígbà jẹ́ pé wọ́n tàn wọn ní ìtàn ni wọn ò ṣe pẹ́ tán ni mo fi máa ń sọ pé àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn irú wọn

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ì pẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ bámbàbá wọn náà tún ṣe máa ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbà yùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kíni ò jẹ kí wọn gbàgbé murtala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ murtala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dé nú gbó mo bèrè kí n ló ṣe gbó wọn ló lu gbó ló fa ayé sílẹ o láìlà ìlàlá o murtala muhammadu a ò rí mọ mo dénú ọdàn mo bèrè kí n ló sọdàn tọdàn mi títí wọn ní murtala muhammadu a ò rí mọ bá a ti ẹ gbọnjú bá kínní nígbà á bá orin yìí nílẹ mítún sí ní gbàgbé mi àti ẹ náà nù o mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi adéyìnká ọlásùkàn mi kásá máa ṣe dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n yìí pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayin làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tí wọ́n fi ìyàn lọ́lẹ̀, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnìkan. Láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n sore náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kàrin kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate. Wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kàrin kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rìí lámọ̀ọ́yìn. Tọ́ bá ṣe pé lámọ̀ọ́rìn bá ń bẹ ni, irú ẹ̀gbìn yìí ò ní gùn mí o. Tọ́ bá ṣe pé tàmọ̀dù àti làkàṣègbè ń bẹ ni, irú ìyà tó jẹ mí yóò mọ̀ ní jẹ mí. Mọ̀ jẹ́rìí wọn. Wọ́n tún rántí rẹ lọ́nu. A ó kọ rí ọ̀pá nínú. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n a máa gbáyé lọ kọrin kése bí ìdodo ẹ̀fọn. A ń bí bàbá wa Sunny Success Odúọlá láti UK lọ́hùn-ún bẹ̀hùn. Ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù ó, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn. Wọn ò lè tán láéláé. Ẹyin títí láéláé la mọ̀ ọ́n ti wọn. Títí láéláé la mọ̀ ọ́n ti wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, ẹ mọ̀ yóò máa rìn gí bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹni kan ní Ajíṣe bí Ọ̀yọ́ online radio mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn. Wọn ò lè tán láéláé o, wọ́n máa tàn ní títí láéláé. We are the kind to live for. Bàbá Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà. Miriam Sinkins Adesewa Adepọ̀jù lamẹ́ríkà. Bàbá mi Saminu ọmọ Adepọ̀jù lamẹ́ríkà. Kíni ìwọ náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fi ní gbàgbé tiẹ̀ náà? Ṣé dàrúdàpọ̀ ni wọ́n fi máa rántí rẹ ni? Abáwọn orí oníládá tó o bá ṣe, àwọn èèyàn tó o fà lọ́wọ́ lókè, àwọn ọmọ tí wọ́n ṣubú tó gbé dìde. Èyí ṣe èyí ṣàdédé wà láéláé o. Ṣé ẹ gbàgbé alákọ̀ọ́kọ́? Ó náà ni bíná bá kú ife eru bojú ni o. Ọmọ ẹni a sì máa tún gbáyé lọ lẹ́yìn ẹni. Ẹ mọ̀ọ́yà àwọn ọmọ ẹlòmíì tí wọ́n ti bókọ bàbá wọn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. Adé kàṣẹ dáadáa, kàṣẹ dáadáa, ká máa ṣe dáadáa. Owó Abiola làwọn ẹlòmíì nílé. Wọ́n fẹ́ lówó bíi Dangote làwọn ẹlòmíì nílé ni òjò wọn gbádùn. Àwọn míì fẹ́ dàbí Elon Musk lamẹ́ríkà ni o. Ní òjò wọn gbádùn ni wọ́n kó wàhálà ayé ìléyà débi pé a ń fi ojoojúmọ́ kó ọ̀rọ̀ jọ. Bíbélì sì bọ̀, ó ní àwọn aṣèrè wọ̀nyí, àwọn àdèdèrè ń bù yìí, wọ́n ń kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí ó na. Mo ń ka nípa ìtàn lọ́ọ̀yà kan Lẹ́kọ̀ọ́ tó pọ́púlà tó gbajúgbajà dáadáa káàkiri Nàìjíríà. Nígbà tó kú tán, lẹ́yìn ikú rẹ̀, gbogbo àwọn ọmọ yìí púpọ̀ nínú wọn lọ́ọ̀yà làwọn náà. Bàbá di à ń jà sógun. Bẹ́ẹ̀ bá máa dúró wàhálà tí wọ́n ń fà lẹ́yìn ikú bàbá wọn. Nígbà tí property pọ̀, business pọ̀, ọmọ pọ̀, ìyàwó pọ̀. Bí ìyàwó ti ẹ̀ pọ̀ yàn rántí dáadáa, bóyá ìyàwó kan náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí náà kọyìn síra wọn, náà ń bára wọn jà. Ilé ẹjọ́ lè ní lọ́la ni o. Wọ́n ń wọ orúkọ bàbá wọn lẹ̀ túrútú.

ẹ mọ bínú àwọn mẹrin ni àwọn mẹrin ni àwọn mẹrin ni kì í sà àwọn mẹta. Ní ọdún 1999 ni wọ́n àìjá kiri, 1993 ẹ mọ bínú ní ọdún 1993 ni wọ́n àìjá kiri Nigeria Airways. Ṣébí Nigeria sì ń ọpírètì wọ́n sì ní Airways nígbà yẹn Nigeria Airways. Ní ọjọ́ Monday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1993 ní gbogbo ìgbà tí June 12 election tí wọ́n tó sì ń gbóná lọ́wọ́ tó ń horu gí gbogbo ìgbà ní o àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́ ni wọ́n nígbà náà. Alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni Richard Ajibola Ogunderu. Richard Ajibola Ogunderu bí Ogunderu sì ni Ogunderu tàbí Ogunderu Richard Ajibola Ogunderu àti Kabiru Adenuga Bennett Oluwadayisi àti Kenny Razaki Lawal. Ajẹ́ni tó dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí torí ẹ ti fẹ́ mọ gbàgbé wọn kò sì yẹ ká gbàgbé irú wọn o bó ti àjẹ́ pé má ṣe ajá kí wọn ò dá ṣùgbọ́n wọ́n ṣe fún democracy ní nígbà náà láti fi ẹ̀hónú tí wọn náà hàn. Richard Ajibola Ogunderu Ogunderu sì ni Kabiru Adenuga Bennett Oluwadayisi àti Kenny Razaki Lawal wọ́n hijacki wọ́n já bàálù tí ń lọ sí ìlú Abuja wọ́n hijacki rẹ̀ wọ́n jàgbà wọ́n sì divert rẹ̀ lọ sí Niger Republic èyí tó dàgbà jù nínú wọn èyí tó dàgbà jù bí epo ni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n òun ni Ajibola Ogunderu òun ni ok wọ́n ní ọmọ ọdún mọ́kàndínlógún ní àsìkò ní ọdún 1993 ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún 1993 nígbàtí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ Ogunderu yẹn ọmọ ọdún mọ́kàndínlógún ni ọdún náà ọmọ kékèké tí wọ́n jàjà ìjà lára ìfẹ̀hónúhàn ìjà àgbára fún ti ìbò MKO Abiola tí wọ́n jẹ́ kí Abiola kó bọ́ sípò ní ọdún 1993 ẹ mọ́ gbàgbé wọn ẹ̀jẹ̀ ń dákọ̀ wọn lẹ́ẹ̀kan sí kí n tó bẹ́gi dínà ọ̀nà tọ̀dọ̀ wọn. Alákọ̀ọ́kọ́ ni Richard Ajibola Ogunderu Kabiru Adenuga Bennett Oluwadayisi pẹ̀lú Kenny Razaki Lawal. Ẹni tí ò bá gbọ́ rí ẹ ti gbọ́ láàárọ̀ iná nù o.

gbogbo àwọn nǹkan tá a léṣe rèé o táàbí wọn gbílé ayé lọkàn ìkéṣe nígbà tí mo dénú rẹ àjàyí kádà yunifásitì lọyọọ ìwọbẹ rí níjọ tí mo kọkọ wọbẹ náà nu mo wá ń kan àwọn buildings lóríṣiríṣi tó yẹ pé orúkọ àwọn èèyàn kọọkan àwọn míì gan tí mi ń dámọ tí mi ń gbọ rí orúkọ tí mi ń gbọ rí mi ń mọ rí ta ló gbọ́njú mọ àjàyí kádà nínú gbogbo wa kí n ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ta ló gbọ́njú mọ àjàyí kádà ṣé bí nǹkan tó ṣe lọ́jọ́ ká mọ̀ ọ́n títàn ò fi gbàgbé rẹ̀ wọ́n ní àjàyí kádà bishop àjàyí kádà òun lọ́kọ bíbélì sí yorùbá lọ́kọ sí yorùbá gbogbo yorùbá tá ń kọ lé ní ta ló kọ́kọ́ ta ló dà á lẹ̀ àjàyí kádà ni o òun àtàwọn kan ṣùgbọ́n àjàyí kádà ni ló jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n ṣe akitiyan bí alifábẹ́ẹ̀tì yorùbá fi wà báwa náà tá à ń kọ yorùbá afẹ́kàwé àkàgbádùn yorùbá àwọn kan ní wọ́n ṣe akitiyan rẹ o ni ò jẹ́ kí tóun lè gbàgbé bíṣọ̀pù àjàyí kádà ní ipa takuntakun tó kó nínú bí christianity tó ṣe dé nàìjíríà tó ṣe work ní nàìjíríà kódà mo tún gbọ́ mo tún kà á níbìkan pé alifábẹ́ẹ̀tì tí àwọn ibo ń lò pé òun gangan náà ó jẹ́ ẹni àkọ́kọ́ tọ́kọ́ ṣiṣẹ́ lórí rẹ̀ alifábẹ́ẹ̀tì ọ̀rọ̀ àwọn ibo tí wọ́n fi ń kọ ọ̀rọ̀ àwọn ibo náà lẹ̀ wọ́n ló ṣiṣẹ́ ó ló kópa ńbẹ̀ ó kópa ńbẹ̀ ara wọn tí ò jẹ́ kí tóun gbàgbé wọn nu wọ́n fi tún kọ́ ilé ẹ̀kọ́ lórúkọ rẹ̀ ilé ẹ̀kọ́ ifásitì ní orúkọ rẹ̀.

Wọ́n mọ rírì rẹ, wọ́n mọ pa rẹ, wọ́n mọ pa takuntakun rẹ, wọ́n mọ nǹkan dáadáa ládùúgbò. Níbi tí ìwọ náà ń gbé ń bẹ̀ ọ́, táwọn èèyàn ń jẹ àǹfààní kankan lára rẹ. Àwa ń sọ yìí o, ẹnìkan làwa ń sọ yìí o. Òun kàn tán náà jẹnẹrétọ̀ tiẹ̀. Yóò wá ọ wá ṣe extension box síta bẹ́mi náà ṣe wáyárìn ilé tiwa nu. Mo ṣe extension box síta nílé bá mi, bá a bá rú ẹ̀rẹ́pò tá a tan jẹnẹrétọ̀, bá a bá rí jẹnẹrétọ̀ kí jẹnẹrétọ̀ owó tó lana kó tó bàjẹ́. Èmi náà tan jẹnẹrétọ̀, mo ṣe extension kan síta. Gbogbo àwọn ọmọ iléèwé, àwọn Emmanuel Olande College of Education, àwọn ọmọ Èkìtì State University náà affiliate mọ́ Emmanuel Olande College of Education tán ń gbé ládùúgbò mi. Wọ́n á tò lọ níwájú ìta mi, níwájú ìta bá mi. A máa ṣáàjì, wọ́n gbé extension wá, ẹlòmíì ò gbé láptọ̀pù wá. Kí jẹnẹrétọ̀ mi ó tó lana. Táwọn èèyàn ń jàǹfààní tiẹ̀ náà ládùúgbò. Àbí ìwọ nìkan só ni, bọ́ ń bẹ ní àyín, ìwọ nìkan só. Bọ́ ń bẹ lọ́hùn, ìwọ nìkan só. Bó tún ń lọ bó tún bọ̀, ìwọ nìkan só. Àbí èmi àtẹni tí mo sọ pé òun náà tan jẹnẹrétọ̀ lọ́wọ́. Tó yẹ pé bó tan jẹnẹrétọ̀ ní àárọ̀. Àwọn èèyàn apẹ́tì sìkìtì, àtọ̀dọ́, àtàgbàlagbà, àtarúgbó àtomidan. Àti màjèsín, odìlé rẹ̀, wọ́n làwọn lọ ilé mania. Wọ́n sì máa ń sọ nígbà tèmi náà fi ní jẹnẹrétọ̀, wọ́n làwọn lọ ilé Dẹ́yìnká o. Ilé bàbá Àjíṣe bí Ọ̀yọ́, à ń lọ ọbẹ̀, a fẹ́ lọ chaàjì. Ǹjẹ́ àwọn èèyàn ń jẹ àǹfààní ìwọ náà? Aláwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọn pẹ́ tán o. Bí wọ́n bá tan jẹnẹrétọ̀, ṣé bó ti géètì mọ́ ni? Ìwọ nìkan, ìwọ nìkan. Bó wà ní àyín, ìwọ nìkan. Bó wà lọ́hùn, ìwọ nìkan. Gbóró nǹkan péré níbi advice irúfẹ́ àwa. Èmi, mania àti ìwọ tó jẹ́ pé ìwọ nìkan ṣoṣo gí ogí o ni. Tọ́ sọ́ra rẹ di tí ọrin. Tí ọrin ńlẹ́, ńlẹ́ o, ọmọ arísẹ̀kí balẹ̀ kan. Ikàn ni mo ká nǹkaṣẹ̀gí olóhùn. Adíẹ́ fún ìwòrí onìkan. Níjọ́ títí ń dárìn onìkan ṣoṣo gí ogí o. Ìwòrí onìkan. Àṣẹ dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹ ni o. Àṣẹ àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ògbẹ́rù dórí o. Tí wọ́n máa ń ràn yàn lọ́wọ́. Só máa ràn yàn lọ́wọ́, ó máa ẹ̀pù èèyàn. Wà láì tàláì, báwọn èèyàn ṣe máa ń ran àwa lọ́wọ́ ní àyín. Àwọn tẹ́ máa ń ṣàánú wa tán máa ń bùá ló. Mo fi Ọlọ́run bá ṣẹ̀rí. Bẹ́ẹ̀ làwọn kan náà, àwọn náà máa tún rí ìrànlọ́wọ́ láti ara ti àwa náà. Àwa èyí ṣe alájẹmúra o. Bá a ṣe ń gbà á, tá à ń gbà á, láwa náà ń na. A tó ń fún àwọn kan, àwọn náà tó ń ja àǹfààní lára wa. Lórí èyí ló bá tó ń gùn lọ. Ẹ̀yin ò sì bẹ́ àwa nìkan lẹ̀yìn ẹ̀fù ni. Àwọn tẹ̀ ẹ̀fù pọ̀ o. Bẹ́ẹ̀ bá ra dátà fún wa. Àwọn tí ó gbọ́ wa, tí wọ́n gbàròyé wa, tí wọ́n gbọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́, wọ́n pọ̀. Wọ́n ja àǹfààní látàrí oore tẹ́ ẹ ṣe fún wa ni. Aláwọ̀n tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọn ìpẹ́ tán o. Ìwọ́ tó o bá ń tàn tó ní ìtàn dáadáa tó fi yàn lọ́lẹ̀. Kárin kése ló tún mọ́ gbé ayé lọ, kódà lẹ́yìn ikú rẹ. Lẹ́yìn tó o bá ti rebi àgbáre, tó o dáwọ́ sùn délẹ̀. Aláì àwọn yóò tó máa rántí rẹ sí dáadáa. Gbọ́n tí ń rántí rẹ sí dáadáa làwọn màláìkà ó tó máa kọ dáadáa lẹ̀ nípa rẹ. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé bọ́ wà níbí, ìwọ nìkan. Ó wà lọ́hùn, ìwọ nìkan ni. Mo tún lé ọmọ kéékèèké sẹ́yìn. A ní bó o ṣe ń ṣe, bá a ṣe ń ṣe, bó o ṣe ń ṣe náà ni ọmọ ṣe lọ, kò sí ètí òdérè. Bẹ́ẹ̀ bá rẹ nìkan, tó jẹ́ pé bí ń lọ bí òun nìkan. Bí ń lọ níbi òun àtàwọn ọ̀dọ́mọkùnrin ni. Àwọn ọmọ kéékèèké wọ́n mọ gbáyùn tí ni bí ìràbò ṣúgà. Tẹ tún bùṣe gàdà bẹ́ẹ̀ bùṣe gèdè tẹ tún rẹ nìkan àṣo. Tó jẹ́ pé bí ń lọ ní àyín òun nìkan ni, bí ń bọ̀ òun nìkan ni. Bí ń lọ òun nìkan ni, nínú ilé òun nìkan náà tún ni. Ẹ sọ fún wọn pé Ẹládéyìnká Ọlásùnkàn ni wípé ẹni kásá máa ṣe dáadáa. Àjọkọ bẹ́ẹ̀ ní kìlọ̀ wá sọ wípé bí ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ni kọ́ máa ṣe lọ, kò sí èyí tí ò lérò.

Come on, yeah, lo. Come on, say that, that. Palai, olere, pupo. Bọ́lọ̀ ń bá tún ní kí bàbá yóò tan jẹnẹrétọ̀ láàárọ̀ yìí tún gba bẹ̀ lọ́mọ tó ń lọ ṣáàjì mú òkú síná o. Àwọn ò ní náà láti jẹ tàbí jẹrin nílẹ̀ yìí o. Epo tún fẹ́ wọ́n díẹ̀ ní gbogbo ẹ̀ bá rọ́ọ̀lù ra wọn. Ọlọ́run ó ṣàánú. Nàìjíríà tá a bára wa nù. Ká tún máa bẹ lọ́run ti ná lọ́rùn kọ́lọ̀n jẹ́ wọ́n múná dé. Ibi tí gbogbo wa tá a jọba Nàìjíríà jẹ́ dénú o. A ní àwọn aráàdúgbò rẹ ṣé wọn lè fọ sọyà ṣé wọn lè ṣàdúrà fún ọ pé wọn ń jẹ lára bàbá yìí. A ní bàbá kan tún bẹ ládùúgbò wa Awoyinka la máa ń pokọ tiẹ̀ náà Mr. Awoyinka. Lára àwọn tí wọ́n mójútó ọ̀nà tó wo àdúgbò wa tí ò jẹ́ kó ti bàjẹ́ tó rágbàrá ti fẹ́ ba gbogbo ọ̀nà jẹ́ ládùúgbò wa o. Ọ̀kan lára wọn ní sí. Ìgbà tó lọ Àbújá amọ́rírì rẹ̀ tí bàbá tó ti Àbújá dé tó bá tún wá wo àwọn ìyàwó àtàwọn ọmọ yóò tún rí fóun ṣiṣẹ́ lórí ọ̀nà yìí. Níjẹ́ òní ìnáyin ní ọdún tó lọ tí bàbá wálé Christmas. Christian ni bàbá yìí o. Bí bàbá wálé Christmas ó tún pe àwọn èèyàn jọ lára àwọn tẹ́jọ gbé àdúgbò pé òun fẹ́ ṣe kinní yìí o tóun bá tún rẹ́yìn fún un lọ́wọ́. Láwọn míì náà tún dáwọ́ sìmẹ́ǹtì. Irú Mani àti mo ní máa ń tan jẹnẹrétọ̀ tá a máa ń ṣáàjì ń bẹ̀. Ó náà gbé sìmẹ́ǹtì báàgì méjì ńlẹ̀. Bàbá kan náà nísàlẹ̀ tílé tiẹ̀ wà nísàlẹ̀. Ó náà gbé sìmẹ́ǹtì lẹ̀. Bàbá Awoyinka náà fi sìmẹ́ǹtì fún. Bàbá bíríkì léyà ó náà fi ara rẹ̀ lẹ̀ pẹ̀láwọn ọmọọṣẹ́ rẹ̀. Ní wọ́n bá fi sìmẹ́ǹtì náà tóbi tún ọ̀nà sí díẹ̀. Kí wọ́n lè máa rí ọkọ̀ gbé kọjá ní àdúgbò wa tí àgbàrá ti bàjẹ́. Tó yẹ pé yangí wọ́n gan wọ̀n gan lọ́wọ́ à ń bẹ̀. Bá a ṣe ń ròyìn àwọn yìí táwọn èèyàn ó tún máa sọ lẹ́yìn wọn. Ẹ mọ̀ gbọ́ tó yẹ pé lámọ̀ yín ń bẹ láyé ni. Ọ̀nà wa tó bàjẹ́ yìí nígbà tí àbá yìí ò bá tún sí ń bẹ̀ mọ́ tẹ́ bá dàgbà tán tún rebi àgbá rè. Ọ̀nà wa tó bàjẹ́ yìí mo jẹ́rìí lámọ̀ yín. Ọwọ́ pé ó sì wà láyé gan tó yẹ pé ìlú Àbújá ni iṣẹ́ gbé lọ. A máa rò mo jẹ́rìí Awoyinka tí bá ń bẹ́ ńlẹ̀ ni ọ̀nà wa yìí ò ní bàjẹ́ báyìí. Kí ni wọ́n mọ sọ ládùúgbò rẹ nípa tiẹ̀ náà tó ń gbọ́ mi lọ́wọ́ láàárọ̀ yìí. Ṣé dáadáa wọ́n mọ sọ ń pa rẹ. Àbá burú àbá ìdá. Àwọn míì wọ́n ti fi ìwà wọn ba àdúgbò jẹ́. A níbẹ̀ bára ẹni tí ń kọ́ ọmọ kékeré mọ́ra. Ó jẹ́ pípé ń lọ níbí òun àtàwọn ọmọ wẹrẹ ni. Bí ń bọ̀ níbí òun àtàwọn ọmọ wẹrẹ ni. Ó ń bẹ̀ ń bẹ̀ àwọn àgbàlagbà wọ́n tún máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa náà ni. Ó gbà wípé agbálagbà ní ń bá ní tòlú ọmọ kékèké ní ń bá ní tún lè bàbá ẹni ṣe. Ó kó gbogbo wọn mára. Kí ni òjé káwa káyé parúkọ pariwo dárúkọ àwọn alátìlẹyìn wa. Kí ni òjé káyé dákọ wọn. Kí ni òjé káyé kiriwo pariwo wọn. Gbogbo àwọn tẹ́ máa ń sọ̀pọ̀tì wà tí wọ́n máa ń ràn wá lọ́wọ́. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́. Ọ̀nà òní dímọ̀ yín o. Ọ̀nà yìí dímọ̀ lọ́kọ́. Ọ̀nà yìí dímọ̀ ládà o. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa. Torí àwa ń tia ọmọ àtàpátá dìde làwa. Ọmọ àtàpátá dìde làwa. Àtún tí ìdìde dáadáa. Ọlọ́run já dìde. Kóríwọ́ kàn kì. Ṣùgbọ́n ọpọlọ yìí ń bẹ. Ẹ̀yin náà mọ̀ kò tiẹ̀ dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ń jánu. Ẹ̀yin náà mọ̀ pé làákà yìí wà. Ọgbọ́n ń bẹ ìmọ̀ ìjìnlẹ̀ ń bẹ o. Ọpọlọ wà. Èyí tá a dálẹ̀ yìí a tó dálẹ̀ láti fi mọ́ ọpọn rere. Ìlú Ọ̀yọ́ ni. Gbogbo ìgbà tí iléeṣẹ́ rédíò bá wá ń pọ̀ tó tún dé dáadáa sí lọ́yọ́. Wọ́n sì máa rántí àjíṣe bí Ọ̀yọ́ rédíò. Tẹ́mọ́ tí wọ́n rántí rẹ̀ wọ́n máa ní lẹ́yìn kápẹ́ ń bọ̀ bí àwọn erin ajá àlú Ọ̀yọ́. Mo jẹ́ èyí rẹ̀ tó bá ṣe pé tó ń bẹ ni nígbà tá a bá dàgbà tá a bá rí bí àgbáre wọ́n tó máa sọ lẹ́yìn wa bí bá ń bẹ ni mo jẹ́ èyí rẹ̀ yóò ti sọ ọ̀rọ̀ wa sórí afẹ́fẹ́ o. Yóò ti ṣe báyìí. Báwa gan bá àtún ṣe tí nígá tá a tí nígo. Àwa gan tún ní pààtì tá à ń ṣe lára àwọn èèyàn. Ọlọ́run bá ń gbọ́. Wọ́n mọ rírì wa. Ọlọ́run bá ń gbọ́. Kí pàṣẹ omi ọmọ sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n sáré mú ọ̀rọ̀ kékeré kan wá. Bàbá kan nígbà tó fi ń bẹ lọ́wọ́ rẹ̀ ládùúgbò wa. Ó kọ́lé rẹ̀ tán. Ó tún kọ́ mọ́ṣáláṣí tì lẹ́gbẹ̀ẹ́. Kétí ìparí ilé rẹ̀ hùn tó tún fi kọ́ mọ́ṣáláṣí. Ó kọ́ mọ́ṣáláṣí lórúkọ àwọn òbí rẹ̀ tí wọ́n ti jẹ́ ọlọ́run pè. Pé kí ládà àdúrà ládà sàárà kọ́ máa bá wọn. Gbogbo wa làwa ń jàǹbà níbẹ̀ à ń kírun ńbẹ̀ ládùúgbò. Ọwọ́ àti sáfẹ́rẹ́ díẹ̀ kò sówó lọ́wọ́ bàbá tàwọn èèmọ́.
ko sowo lowo baba ta nwi mo ki olodun oba olojo ni tinu tinu mo fi se adura yi o gugu akolo baba yi kolon ko tun da pada fun ko da pada fun o nitori eyan daada ni eyin to ba to je ko to lowo lo ko lowo lo awon eyan gbadun re ni wallahi ninu awon ta jo wa ma nkirun ninu masalasi ta nso yi okunrin kan be to na wa nkirun o gese ko wa sadugo wa ni o wa je okan lara awon ti won ti sise pelu baba onile yiri ngba ti baba yi fi lowo lowo injo kan leyin baba yi ni ke se soju re baba yi o si nbe o ta pe boya tori pe o fe ma se siari mi loju re ni to wa kenu bo lo royin baba ta nwi pe nigba to wo fi nbe lowo baba yi pe yin adaada ni pe awa ise edunu baba yi ma nse nigba na baba yi ti run down ni si

tọ́lá rẹ̀ ó tún fi dé padà ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ ọlọ́run bá ń gbé orí rẹ̀ sókè bá ń gbé ọwọ́ rẹ̀ sókè tinútinú ni mo fi ń ṣe àdúrà yìí kí ọlọ́run kí ó gba àdúrà náà kó tún bá ń gbé orí rẹ̀ sókè lọ́kùnrin yìí ló bá ń ròyìn èmi ò gba sílẹ̀ márùn lọ́wọ́ bàbá yìí rí o ṣùgbọ́n mọ́ṣáláṣí tó kọ́ à ń jàǹfààní rẹ̀ ládùúgbò ọkùnrin yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ó nígbà tí bàbá yìí tí wọ́n fi ń kó ìdú lọ sí kó látọ̀yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí orin táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹ̀lé ìlú jọ kéékèèké táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tà lẹ́kọ̀ọ́ táwọn náà fi rí sẹ́yìn díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa ń wá tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó ràbàtà ràpátá ràkọ́mú ra singlẹ̀tì ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń ṣalárin dé. ó ní bàbá yìí tọ́ bá rí yóò ṣe bí èpò ohun òrí ni kì í gbà lọ́wọ́ àwọn ní òní ẹ̀ fi wọ́n lẹ̀ bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ní ṣùgbọ́n tó bá yẹ pé ìyàwó bàbá ni ìyàwó bàbá ó gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ò ṣe bí èpò ohun òrí ni yóò ní wọ́n fi wọ́n lẹ̀ ni àwọn náà ta ẹ̀dùn yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o ó sọ lójú rẹ̀ tá a pè bọ́yá sí àárí mi ní ń ṣe. bàbá yìí ti po kọ́lọ̀n kó tún bá ń dá gbogbo àkólọ rẹ̀ padà kó ṣe àforíjì àwọn àìṣedéédé rẹ̀ kó wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmi náà sókè ọlọ́run torí ibi a bá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni. ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí pé èèyàn dáadáa ní ọ tó ń ṣe dáadáa tó dẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká sà máa ṣe dáadáa o. ni mo tún ṣe máa ń pa òwe pé ká pàjù bá lẹ̀dé sọ àlọ́lọ́ kájọ́ kọ tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa ládì tán o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn ìwọ ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn ìwọ ọ̀la. àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí òní mímí àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́ṣáláṣí wàhálà ilé rẹ̀ kì í tún ti kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún un lówó tó fi ra jálóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún ti rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan-an náà fi ń rowó jẹun ẹ jẹ́ kí n tún wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ́ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìṣeregun o torí ọlọ́run a bá wà nínú mọ́ṣáláṣí ní jòní láàárọ̀ jòní bọ́yọ́sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀ bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ọ̀rọ̀ kan lásọ tàbí sọ débẹ̀ ni bàbá yìí ó wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kinní kan wẹ nìkan bẹ́ẹ̀nìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wẹ nìkan. ó wá ń sọ̀rọ̀ nítorí ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwà àti báwo èèyàn nínú mọ́ṣáláṣí láàárọ̀ ìjọ yìí. bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́ṣáláṣí tá a bá ti parí tí kírun tán àbá ṣe kí ní tán á máa rojọ́ ni nídìí mọ́ṣáláṣí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́lọ́ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ni o kọ́kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá yìí gbóṣe sọ́gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó ń gaga ṣe sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà ní àárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́ṣáláṣí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé lọ́ bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni lọ́ bá pe bàbá ṣẹ̀gbẹ́ èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n mi bàbá ti ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fúra ó sì sílẹ̀ márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

gbọ́ pé bíi pé n tó ń sọ ni pé kò sí nǹkan kan tó wọ́n jẹ láàárọ̀ àwọn àtàwọn ọmọ pé lòun fi bọ́ta pé àìdákẹ́kú àìwòsùnsùn àìwòsùnsùn dáràn béèyàn bá sì dákẹ́ tara rẹ̀ ó bà dákẹ́ lòun bá fi jáde bó ṣe wá rí bàbá tí ó rí pé bàbá lómi láwó pé ọkùnrin yìí nǹkan wà lọ́dọ̀ rẹ̀ kọ́nà dáríjì mi dáyẹ pẹ́sẹ̀ ni yìn bí sèrè gun ò torí ọdún bó ṣe wá fẹ́ yẹ̀yìn pé nígbà bàbá ti sọ pé sílẹ̀ márùn kò sí lọ́wọ́ àwọn náà o ọkàn rí báyìí ni o kò sówó lọ́wọ́ àwọn náà o ọba pè é pé sówó gidi kalẹ̀ mí náà fún funfun lápò kan pé kó máa mú àpò kan lọ inú rẹ̀ dùn tó bá lọ bàbá yìí náà tó ń wà lẹ́gbẹ̀ẹ́ mi kọ́lọ̀ ń dárí jìnnà tó bá ṣe pẹ́sẹ̀ mo fóun náà ní 500 ọlọ́run ní kọ́ bá owó lọ́wọ́ mi náà láàárọ̀ ni bàbá yìí wá fi ń sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí pé nígbà tó rí mi ó sì bí mi ga ní lówó lọ́wọ́ àṣé ọ dàbí ẹ̀rín ni kìí ṣe bí ẹ̀rín ẹ dàkún torí ọlọ́run má kọ ọ̀rọ̀ tí mò ń sọ dànù bàbá yìí wá sọ̀rọ̀ wípé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ó fi èmi lẹ̀ ó ní ó fi ẹni yìí lẹ̀ ọ wá wá bá ẹ̀mí tó wò pé ẹni tí ó lówó lọ tí ó ràn lọ́wọ́ ni kò mọ̀ pé ẹni tí ó tiẹ̀ tí ó ṣàánú ni ó ní bó ṣe fún ẹni yìí lówó tán ló tún fèmí náà lówó. Bó jẹ́ lẹ́yìn mi náà bí ó ṣe máa sọ́nu ìwà fi ṣèrè gun o torí àwa náà ń tọrọ ni wọ́n ń fún àwa náà ni o ṣùgbọ́n látàrí àtìlẹyìn tí lọ́jẹ́ káwa náà lè ṣe irú eléyìí o èmi náà ń ṣe eléyìí ní orúkọ ẹ̀yìn alátìlẹyìn wa ni o gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń ràn wá lọ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbéṣẹ́ fún wa iṣẹ́ bẹ́ẹ̀dẹ̀ jingu gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń bùn àlówó owó dátà tí mo ṣe máa ń dákọ̀ yín bàbá Fàtá Ìlàmídì lọ́wọ́ Londo State Madam Fúnmi Kẹ́mi nílùú Ìbàdàn Artist Michael Awosola Angelo láti ìlú Abuja Afolabi Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya bàbá Bàṣírò ọmọ Adéníran láti ìlú Èkó Adéníyì Ahmadu Asiru Asiru Ahmadu Adéníyì láti ìlú Pàpó Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ lọ́pàbọ̀dẹ hospital lọ́yọ̀ wa níbí ọmọ Ìbàdàn nílé Obíyọ̀lé bàbá Bàṣírò Adéníran ọmọọba láti gbòlùmú ìdínì Adékúnlé bàbá mi tí mo tún mọ̀ ń ké sí tí mo bá ti fa jọ̀gọ̀ Evangelist Moses Akande Akintunde bàbá mi Saminu ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ọmọ wọn lẹ́rú wà ó jòkó agbẹ́dúdú orí òkèlé bàbá mi Fàtá Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà bàbá dáadáa yìí Sunny Success Odúọlá ọmọ Ògúndàre ní United Kingdom lọ́hún gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa tẹ́ ẹ máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba yóò máa ran ẹ̀yìn náà lọ́wọ́ abudí ni tómi òkun abudí ni tómi ọ̀sà gbogbo owó tẹ̀ ń fún àwa bá a ṣe ń ná tàbí ra dátà tàbí ń ná tá a tún fi ń ná sílé iṣẹ́ wa díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe ń ṣẹ́kù bó ṣe ń gbọ̀n sọ́wọ́ làwa náà là ń gbọ̀n sílẹ̀ o àwa náà máa ran àwọn èèyàn lọ́wọ́ níbi ìkápá tí wa náà ṣe mọ́ ọlọ́ọ̀bá ń gbọ́ ọlá àti yín làwa fi ń yan o ni wọ́n fi ń dá wa náà mọ̀ ládùúgbò pé èèyàn dáadáa làwa náà báwa ṣe mọ̀ yín lè yàn dáadáa.

ọmọ kékèké ti ràn wá lọ́wọ́ ọlọ́run yìí lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ràn wá lọ́wọ́ ọlọ́run kọ́ máa ràn yìí náà lọ́wọ́ owó ò ní tán lọ́wọ́ yín o àbùdí nítorí òkun àbùdí nítorí ọ̀sà ìná ò ní tán owó yín o ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò láyé láyé fà àbàdà fóònù mi ti ku 6% ó ti ku 6% mẹ́fà péré bá a ṣe ń gbádùn ara wa tó ní pẹ́ máa ṣe gàyà díẹ̀ kò sí náà o bá a bá rí èèyàn fún a lówó tá a gbéra jẹnẹrétọ̀ á dúpẹ́ àmọ́ lóore o bá a rí èèyàn fún a lówó dátà kó sì èèkan tó kéré àwọn èèyàn máa bùn wá lẹ́yìn ẹgbẹ̀rún kan péré àwọn èèyàn máa bùn wá 500 ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn máa ra dátà fún wa mo tún fi àsìkò yìí kí dátà tí mo fi wá sọ̀ ńlá yìí ex Abdulmalik wireless communication concept ọmọ mi dáadáa wàláì òun ló fún mi ò lánàá lánàá ó ní adéyinka ọlásùnkànmí ọba mi chat sẹ́ẹ̀ni yẹtẹ́sìn mo ní yẹtẹ́sìn ó ní sẹ́ẹ̀ndì rẹ̀ sóhun mo bá sẹ́ẹ̀ndì nọ́mbà sí wàláì bó ṣe fún mi ní dátà àná dátà tí mo fi wá sà láàárọ̀ tí mo fi wá sọ̀ ńláì láàárọ̀ ex Abdulmalik wireless communication concept òun ló fún mi ò inter data tẹ bá fẹ ra data ẹyẹ ń lọ wo bánà rẹ kí n pè fún yín dáadáa ó ló fún mi ní data tí mo fi wá sọ online ex Abdulmalik wireless communication concept mọ̀ ń bọ̀ mo fẹ́ sáré wo bánà rẹ kí n fi pè fún yín lẹ́yìn náà bá fẹ ra data kẹ́ ẹ lè mọ̀ bá ń patronize rẹ bí ex bàbá yìí náà bá ṣe máa ń fún wa ní data nù o asiru ahmadu adeniyi tí wọn ní ètò ní multi-purpose venture tẹ́ ẹ ti máa ń gbọ́kolo wọn tẹ́lẹ̀ o báwọn náà bá ṣe máa ń fún wa ní bá ṣe máa ń fún wa ń dátà nù mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n sáré wá bá náà ex Abdulmalik wireless communication concept lọ ẹ dákun torí ọlọ́run ẹ máa bá ń patronize rẹ ọmọ mi dáadáa ni mọ̀.

gbogbo ẹ̀yà láti lẹ́yìn wa, gbogbo ẹ̀yìn tẹ̀ máa ń gbọ́ wa, o sì ò ní tayín o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀yín, ẹ ní tòsì, o sì ò ní tayín, o sì ò dá o, o sì ò dá o, o sì ò dá o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀yín, ẹ ní tòsì, o sì ò ní tayín o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá àbílá àdé ìrìn àṣì gbogbo ẹ̀yà láti lẹ́yìn wa, gbogbo ẹ̀yìn tẹ̀ máa ń gbọ́ wa lójoojúmọ́. Mo ń bọ̀, mo sì ń wá bánà ẹ̀sì màlẹ́kì, mo ń wà á lọ́nà, mo ń bọ̀, olúfúnmi ní dátà tí mo fi wá sọ̀ online láàárọ̀ yìí.

0: Send Bobo Singa la la la la. Emma yin kuro nibe ni kan ni Ajisebi Oyo online television and radio. www.ajisebioyoradio.com. Ese ten gbo ikanni wa o. Ajisebi Oyo la ri oyo ni sebi baba en kokan. Send Bobo Singa la la la la. Emma yin kuro nibe ni kan ni Ajisebi Oyo online television and radio. www.ajisebioyoradio.com. Ese ten gbo ikanni wa o. Ajisebi Oyo la ri oyo ni sebi baba en kokan.
1: Ati se bi oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan owo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa ni layo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu sipuro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori Ẹjẹ́ àfihàn sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfihàn sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá kú ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtìbà ní ti fòrọ̀ ń wí pé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ̀ ní ìyẹ̀ ni. Yóò yẹ wá o, orí ìyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí gbàálẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrí ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Fàgbí ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń là á dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

gbọ́ bó se ń já lálálálá ẹ máa yin kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

bóyá yìí ò mọ̀ tẹ́lẹ̀ pé ajin láwá wà ní orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ aago kan ó ku bí ìṣẹ́jú bíléńjá díẹ̀ táago kan òru aago kan òru ó lù. mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbà ńlá ayé pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ wà nílé òkèèrè pé ẹ kéré òkò délé o. ẹyin tèmi ọba bí ọlọ́run kò mọ̀mọ̀ sí o ojoojúmọ́ náà ni kẹ́ ẹ jẹ́ àjọmọ́ wárí fún mi.

0: ṣe ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajisebi Oyo láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti ń gbọ́ ohùn mi láàjìn yìí. Mo kí yín o ẹ̀yin tèmi láti United States of America. Mo pè ní yòrẹ́. Bàbá Pító kan ni wọ́n wá ṣe prógráàmù ní Studio Wanjo ni àwọn náà ni wọ́n kọ́ mi ní máa ṣe ń pè wọ́n ní mo sì ti pè dáadáa mo sì ti gbàgbé mo sì pè United States. Èbó ti fẹ́ yọ ń léyìn iwájú.

0: ọba bí ọlọ́run ò sí o ojoojúmọ́ ni kẹ ẹ̀jẹ̀ àjọ̀mọ́ wa rí fún ẹyin tèmi mo wò rere lọ sí gúúsù mo wò rere lọ sáríwá mo wò rere lọ sí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn èmi ò mọ̀ rọ́bà bí ọlọ́run mi
1: o olúmọ̀ mi ló ṣayé mi rẹ kábíyèsí.
0: Wàhálà ìmú tún wá lọ ìlú Èbó kò sí èèyàn bí ọlọ́run.
1: A ló lè bá ọ̀dọ́ pa.
0: Mo wá wá sílẹ̀ Áfíríkà nílé àwọn èèyàn aláwọ̀ dúdú ní ààyín ní Bíríkà ní ààyín. Wàhálà ìkò sẹ́ni bí ọlọ́run ọba bí ọlọ́run ọba ò sí o no king as God o. Ọba lánàá ọba lè ní ọba títí ọjọ́ gbogbo ọba láíláí kan gbá.

0: Ọlọ́run ba nìkan Ọlọ́run ba nìkan làwọ́ ọmọ sin o. Ọdọ́ rẹ̀ nìkan láti mọ wá ìran lọ́wọ́ wá. Àwo ní sin tí Ọlọ́run dá. A ní sin tọ́lọ́run dá. Ọlọ́run gangan ti ká lára rẹ̀ láàmọ́ sin.
1: Ìwọ̀ lolúwa
0: torípò náà lolúwa.

0: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo
1: Ẹyin tèmi ìbéèrè náà rè o ta ni ò bá mi dá sí ta ló fún wa ẹ fún wa ni ẹ wá là á lọ́yẹ àwọn ọmọ kéékèèké sin torí mi gan náà kí n lè bá mọ àwọn gẹ́gẹ́ ń kọrin yìí tí àbá yìí kọ nígbà pé ń bá mọ pójú ogun láyé o ń bá mọ ti múra sílẹ̀ láti gba ìwé mi ní bá mọ ti múra sílẹ̀ o wọ́n bá ra àtù àti kíní kan ìbára gbá ìbára wo ẹ wá já mi sí o kí n lè bá múra lẹ̀.

fún àǹfààní àwọn tán bá ṣẹ̀ ń da pọ̀ mọ́ wa nígbà ń pẹ̀ kẹ́lù náà ni kí ló fà á tó fi di pé àwọn ìgbéyàwó ayé òde òsín àwọn òde òní wọn dàbí àwọn tàwọn bàbá wa láyé ìjọun tó jẹ́ pé wọ́n jọ máa ń dàgbà dògbó kùjẹ́kùjẹ́ ni. ṣùgbọ́n ní ìsìn tó jẹ́ pé láàrin kádìjú kálájú pẹ́ǹtúká pẹ́ǹtúká ni láàrin àwọn àwa ọ̀dọ́ òde òní. lọ́wọ́ àfitójúsù mi mo ti bèèrè náà lórí fesibúùkù ìbánidọ́rẹ̀ẹ́ wa táwọn èèyàn ṣe ń fún mi ní oríṣiríṣi. oríṣiríṣi sẹ́mọ̀ pé ní tó bá wá kọjú sẹ́nìkan ẹ̀yìn náà ló kọ sẹ́lòmíì. ojú kìí sì rí nǹkan tán tó jẹ́ kí n bèèrè. mo fi ń bèèrè ẹ̀yìn àgbààgbà ẹ bá wa dá sí i. kí lẹ rò pó fà á. sẹ́mọ̀ pọ̀rọ̀ sùnùkùn ni ojú sùnùkùn náà là á fi wò ó kí àwa ọ̀dọ́ kéékèèké táwa náà ṣẹ̀ṣẹ̀ ń sọ pé a fẹ́ máa dá ìdílé tara ti a náà sílẹ̀ kálẹ̀ bá a múlò nínú ọgbọ́n tí ń sẹ́mọ̀ pẹ̀yìn àgbà náà lẹ́ wípé afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni èyí já pé àgbà lágbà níwèrè.

0: Àtẹ̀jíṣẹ́ tó wá látọ̀dọ̀ ọba mi, Apostle Sunday Ojọ́kan Ọlá. Wọ́n ní ìpìlẹ̀ ni o, wọ́n kọ́kọ́ sọ pé ìpìlẹ̀. Wọ́n ní ìpìlẹ̀ ni o, pé tí ìpìlẹ̀ bá sì ti wọ́, kí wá ni ọ̀mọ̀lé fẹ́ mọ̀ lè lórí. Wọ́n tó ń tẹ̀ ẹ́ síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n tó ní ẹgbẹ́kẹ́gbẹ́ náà ń bẹ̀ ń bẹ̀, ẹgbẹ́kẹ́gbẹ́ Bad Association. Alákọ̀ọ́kọ́ ni 40 Foundation, ẹlẹ́ẹ̀kejì ni Bad Association. Ẹlẹ́ẹ̀kẹta tó tún tẹ̀ ẹ́ sí wọn tó wọlé ní àyíní, wọ́n ní Evil Comparison. Ká mọ̀ sí àfarawé. Ilé ìta tó tẹ̀ tó tún wọlé, òun náà tún ni wọ́n ní Arrogance on the Part of Women. Ìgbéraga tó ń gbé àwọn obìnrin míì wọ̀ bí ẹ wo. Ìgbéraga, wọ́n ní ìgbéraga. Láì ní fẹ́ gbà pé ọkọ ló lórí ilé, ọkọ ló lórí aya. Èyí tó wá fi sí yìí, òun ti ẹ̀ tún gbẹnu tán, ó ń bọ̀ náà.
1: Ìwọ nìkan lèmi ò sí, ìwọ ni màá sì ti sí dé.
0: Wọ́n ní léyìí pé àwọn ọkùnrin ní léyìí. Wọ́n ní lómù lómi ẹ̀wù, káwọn ọkùnrin ló wọ̀ lẹ́wù. Extra marital affairs majorly on the part of men. Mo wà ní àwùjọ kan, wọ́n wá ń sọ pé àwọn obìnrin kíní kan sì náà ní kíní kan bí wá sí bí àwọn àfáà kan náà ń sọ̀rọ̀. Mo wá wò wọ́n lọ, mo wá náwó. Mo ní à ń sọ pé àwọn obìnrin ń ṣe sìná, wọ́n ṣe gbá, wọ́n ń ṣe àwo. Ẹ gbọ́, bí ó ṣe jẹ́ pé nílé òyìnbó nílùú òkèèrè, àwọn lesbian ti wà, wọ́n ti wà, ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà kò wọ́pọ̀. Àwọn wo ni ń bá àwọn obìnrin yìí ṣe sí iná tá fi ń ṣe ìranù, tó fi jẹ́ pé àwọn nìkan la fókọ̀ọ̀sì. Ẹ gbọ́, lọ̀rọ̀ bá pè sí jẹ́, àwọn ọkùnrin ni àwọn ọkùnrin, àwọn náà làjàlá, àwọn àjàlánù tá ń nà, àwọn náà tó lè po ẹdá tó dá yùn lẹ̀. Àwọ̀ ó tuntun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ó ní lack of communication, àìní àgbọ́yé, àsọyépọ̀ tó gúnmọ́ láàrin ọkọ láyà náà ni máa ń dà á lẹ̀. Òótọ́ ni ó wọlé kanlẹ̀ gbìngbìngbìn. Valid point ni Yasin.

ó ní bí àṣàlátù tóun máa ń lọ àṣàlátù tí máa ń lọ ní gbogbo ọjọ́ sunday ọjọ́ ìsinmi wọ́n máa wá ń ṣe àdúà òun wá ní àdúà kan ní ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ kìí ṣe ọ̀sẹ̀ pé ní àná ni sunday kan kìí ṣe ti ìjẹ̀sán tí ètò lọ bífọ̀ ìjẹ̀sán ni sunday lókan ní àáfà wọn ó ní àṣàlátù lọ́ba gbé nàró ó ní ọ̀nà ró láàrin gbogbo èèyàn lọ́ba bẹ̀rẹ̀ sí ní nù lọ́rọ̀ pé iṣẹ́ yam dresser ti ń ṣe o yóò wọ ná o kíní kan kọ́ pàṣẹ yam dresser tí ó. ẹ̀yin bèrè pé kíní jẹ́sẹ̀ yam dresser iṣẹ́ hair dresser iṣẹ́ sirun sirun àwọn asirun lọ́ṣọ́ asirun lóge àwọn obìnrin.

ìtẹ́lẹ̀ iná kó mọ̀ jẹ́ ẹ̀kọ́ o fún gbogbo àwa tí ajẹ́ ọ̀dọ́ káfẹ́ ojú lẹ̀ tí a mọ̀ pé àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní tí ojú bá farabalẹ̀ ó di dandan kó rí mú wọ́n jẹ́ kẹ́nìkan kan ó tì ọ́ lọ́gbọ̀ngbọ̀n láti sáré wọnú ìgbéyàwó torí ẹni tó bá fẹ́ ṣe ìgbéyàwó ó gbọ́dọ̀ ṣe gudugudu méje o ṣé ẹ mẹni tó kọrin pé ìgbéyàwó gba gudugudu méje ẹni bá máa ṣe ìgbéyàwó ó gba gudugudu á ṣe gudugudu méje òrìṣàfẹ́mi òun àti ìyàwó rẹ̀ wọ́n ti dè pàtó òun lọ́kọrin ṣé kò ṣe gudugudu méje mọ́ ni. Ọlọ́run ọba ò ní já síyàn o, àní síyàn àní síyàn. Ilé ìwọ ò sì ní dàrú.

fọwọ́sowọ́pọ̀ kíkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa gbìn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀. Ọ̀yọ́ àti Bàdú ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀ṣọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá po ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àfibà ní ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní Lásàrò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Bàbá Unity Forum ni wọ́n rán mi níṣẹ́. Àwọn àná ni mo máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀dọ́ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: mo se de papin balẹ pila ilazaro ko ti so lori obe ninu awo tangara oyo to ba se pe ale ni eto yi lo ba nfe dodo yin be ka le o to ba se pa aro na ni e ka aro to ba se ko so ni e ka san o bo ba se pe irole ni e ku role to ba se tun je ale le kan si e ka ale ilu ojo ilu olola ilu ojo ilu olola awon agbalagba so pe to ba se poru lo ba dodo yin be na e ku ajin o aki yin be o iba olohun oba olodumare olowo gbogboro bi owa aso okepe ko je oba to ti wa nipile oba to mo wa kawo to mo mama wa atun ti de loni ayin adase ni hun mo ibo gbodo hun mo mojuba pe be owo mo se ba pe be ese o tun juba telese ti ohun to bi de popolo tan adeyinka emi na tun lo mo dagba papin baale filo ayin ba mi eyin ma mi se binu se mo pe aso pe loko be ri ona lojin o eleni e la ton ni ka wa se akanse eto fun ti oyo ati ba unity forum to ti ye yin tele se mo ise ta gbe dani ni inu oyo ati ba unity forum bi te si waju jo se ba emi ateyin ti o fi ba ilu oyo lori ta ba tin te si waju anigbagbo pe ilu oyo na mo te si waju ni mi gba te si waju se be emi ti o ba eyin ti o tun ba gbogbo wa lapapo jake jado dele doko na ni agbe dani ninu oyo ati ba unity forum pa pa julo ilu oyo suba le ni se mo pe aye yi papa kan fo emi nikan ko mo wa nu agbara wa light and light iwo ti mo wa ju sinu odo eja nla ni iwo mi gbe ni ile ise wa ni ahin ajise gbe oyo online television and radio ki n to wa ma so fun awon ba mi ti ajo wa ni ahin ka to ma gbohun safefe ẹja tún gbọ́ o ẹja tún fi orin sí orin ìlú ọyọ sí national anthem tọyọnu o kẹyìn náà kẹ lọ mọ ha sórí lórí rẹ ìbéèrè ọ padà wá tá a padà fi ẹbùn ta lórí orin yìí anthem ọyọnu mò ń bọ̀ ná. tọ́ ní apá ọ̀tún mi ní àyín mo ní àgbàlagbà bàbá kan tán wà ń bí ẹgbọ́n wọn ní ìsìn ẹ̀dàpẹ́ bá ń kí àwọn aráalé kẹ dákọ yín.
1: mo kí aráalé mo kárò oko orúkọ tèmi ní ọmọ ọba ọládìgbòlú mú ìdẹ́nà adékúnlé tí mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ ọ̀yọ́ àtìbà unity forum.
0: bàbá ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹsẹ̀ fàájì ẹ̀ṣọ̀ àfọlápẹ́ ni ẹ̀ fàájì ẹ̀ṣọ̀ àfọ̀ ọ̀yọ́ àtìbà unity forum.

0: So, Baba, mo pe ni Nigeria ta wa leni yi. O de nkan o dabi nkan ko rogbo. Ṣugbọn e ta kokko ba nfun awon eyan loro ama. Tori awon elomi ti be ropin. Pelu bi nkan ti se nlo lowo lowo yi.
1: Ko lo won sa nu fun wa.
0: Ami.
1: Nigeria lowo lowo ta nlo lowo nisin. Afi ko lo won ko ayo.
0: Ami o.
1: Ati je ati mu ototoran ni o.
0: Walai.
1: Ko to de pa sanwo school omo. Ka won mo to je. Báwọn yan báwọn ò sí yo kí dodo wọn yọ báyìí wọn mọ páwọn yó
0: bó ṣe rí nu
1: ìdí nìyẹn lọ́wọ́lọ́wọ́ tá ń bọ̀ yìí nàìjíríà gbẹ̀yìn ni kọ́lọ́wọ́ ṣe dáadáa fún wa.
0: Àmì o àmì àṣẹ
1: ebi ń pa àwọn èèyàn
0: ọlọ́run bá ń gbọ́
1: ọ̀pàpọ̀ ebi
0: ọ̀gàgà fọwọ́ mẹ́kẹ́
1: bó ṣe jẹ́nu wọn mọ̀ yá
0: ebi búkú ni kò dáa. Àní ṣé àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n lẹ́nu ebi ń pa wọ́n ní gbọ́ wàásù bẹẹ bá ń ṣe wàásù fún báyìí yóò máa gbé ojú sójú sánmà níbi kí òkèlè àmàlà kọ́ máa rọ̀ bọ́ látọjú ọ̀run.
1: Ọ̀gbọ́n tí wọ́n wí ni.
0: Bó wọn ṣe sọ.
1: Wọ́n ní ebi pa mí ò ṣe rí fèé wí.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tó bá ní ó fìfé wí ọ fẹ́ gbóná.
0: Mo fẹ́ wọná ní ọmọ bẹnu sọ.
1: A nù fẹ́ wọná.
0: Ṣeun àgbò nítọ́ lórílẹ̀.
1: Lẹ́yìn oúnjẹ tún ni o.
0: Oúnjẹ tún ni nísìn. Ẹ pé àwọn èèyàn ò tiẹ̀ wo pé báyá ká tiẹ̀ kọ́kọ́ ra sọná. Pé tẹ́bí bá kúrò nínú ìṣẹ́ ni àwọn èèyàn ń bá káàkiri nísìn ìṣẹ́bùṣe.
1: Kí ló ń já sọ?
0: Àtọ̀ Ọlọ́run ọba ò ní fi ebi pa wá. Ebi àárọ̀, ebi ọ̀sán, ebi ìyálẹ̀ta kò ní pẹ́ èmi àti ẹ̀yin ò tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣùgbọ́n tá a bá wá tún sọ pé báyọ̀ ebi ń bẹ́ẹ̀lù síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn míì wọ́n sì tún ń ṣe dáadáa. Àwọn èèyàn míì náà ń gbé. Mo tún láwọn tá a rọkọ̀ lánàá lánàá yìí. Mo rá àwọn tá a kó lọ bí ilé wọn lánàá lánàá yìí. Bá wa gba àwọn èèyàn nímọ̀ràn pé ká mọ̀ mọ́ wo ẹ̀sìn ẹ̀lẹ́ ago aláago sáré. Kéèyàn mọ̀ wo ago aláago sáré.
1: Béèyàn bá wo tó ń ṣẹlẹ̀ nílùú èèyàn fẹ́ kọ́ nìtì bọ̀tí lọ́wọ́lọ́wọ́ báyìí àfi kó kálukú kó dá sọ ara níwọ̀n tára yóò lùgbé. Ìwọ̀n ikú ni wọ́n tẹ́. Mọ́ sáré tí agbára rẹ̀ ò ká. Mọ́ fi kòkò fa tí ó jalú ọlọ́run. So kọ́ kálukú ó dúró lórí ọwọ́ ẹ̀ títí mọ̀ kó yọ̀ dáná. Ìyá gbọ́dọ̀ ló yọ̀dà àdìmọ́ bá báyìí lọ.
0: Àmì ẹ ṣeun. Ẹ wá bá ń kí àwọn àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum.
1: Bá a kí wọn Ọlọ́run kí wọn. Àwọn àgbàlagbà àwọn àgbáre tí wọ́n dúró tì wá. Wọ́n dúró tì wá kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ wa mẹ́rí. Lọ́rọ̀ owó wọn dá sí i. Nímọ̀ràn wọn fún wa nímọ̀ràn. Ní gbangba ní kọ̀kọ̀ wọ́n wà pẹ̀lú wa. Gbogbo àwọn àgbàlagbà lórí Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum pátápátá la kí. Màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ evangelist Akande Akintunde Moses. Àgbàdàdà ni wọ́n dẹ̀ dúró tì á. Bàbá àánú Olúwa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Alhaji Dauda àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Isiaka Adogoke wọ́n pọ̀ láwọn ọkùnrin bẹ́ẹ̀.
0: Dábà ni a máa dá ọkọ̀ ilẹ̀ oṣù ilẹ̀ ọmọ.
1: Lára àwọn obìnrin Ajari Scott Báòkú.
0: Àwọn ṣe bẹbẹ
1: láti Jẹ̀bú kan. Ẹsẹ̀ Jẹ̀bú ni wọ́n wà.
0: Jẹ̀bú alárẹ̀.
1: Alhaji Kadijat Adekanbi. Ìyá àti bàbá ganu wọ́n ṣe bẹbẹ. Bọ́n ṣe ìyá ní Saki náà wà níbẹ̀. Wọ́n ń ṣe dáadáa fún wa gan. Àwọn pọ̀.
0: Ọmọba mo fi owó àtọmọ kọkọ di yín lẹnu ná. Ẹ jẹ́ kí n tún kọ́kọ́ gba ohun àlejò wa kejì náà táwọn náà wà hàn yín. Ká tó wá padà fún padà sọ́dọ̀ yín mò ń bọ̀ náà.

0: bẹ́ẹ̀ni ìlú Ọ̀yọ́ ò ní rẹ̀yìn iwájú iwájú láàmọ́ lọ sẹ́ẹ̀sì mọ̀ pé iwájú lọ pẹ́ ibi tí ń rí sí iwájú iwájú láàmọ́ lọ bàbá ẹ tún bá ń kí àwọn èèyàn nínú ilé nínú gbogbo Ọ̀yọ́ àti Ìbàdàn unity forum ẹ bá ń kí àwọn èèyàn ẹ rà kó tó jẹ́ méje ó tó jẹ́ mẹ́ta.
1: mélòó la rántí àfikọ́ lọ́wọ́ bá wa kí wọn ọlọ́ọ̀ nìkan ló lè bá wa kí wọn látòrí president wa tó fi dórí gbogbo admin àwọn ìyá wa obìnrin ni ìyá wa àwọn bàbá wa ọkùnrin ni a kí gbogbo wọn a fi kíkí tiwọn a dàpọ̀ mọ́ kíkí ìtọ́jú ọlọ́run tó ga jù ọlọ́run kó bá wa kí ẹ nìkọ̀ọ̀kan wọn.
0: àmì o
1: ta ló yẹ ká dárúkọ ta ni ọ̀yọ́ á dárúkọ.
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: gẹ́gẹ́ bí mi ṣe máa sọ nínú wàásù mi pé àgbọ̀n gbẹ ìbùkún tọ́pọ̀ ju omi òkun lọ tọ́pọ̀ ju yanrìn òkun lọ yóò bùkún ẹnìkọ̀ọ̀kan alátorí president wa dórí èmi ti ọmọ yín tí mo kéré jù
0: lórí kọ́tí. àmì àṣẹ wà bàbá àgbà yóò dalẹ̀ àní wa yín tì.

0: gbé owó.
1: Àṣà àti rí nǹkan kan.
0: Tọ́.
1: Oníjà ìlà náà sọ̀rọ̀ austerity.
0: Mo lọ́sẹ̀ sọ.
1: O ní austerity yìí máa wà ríga ju ìlú lè púpọ̀ o lè kókó. Ṣé ẹ rí àṣà àti rí nǹkan kan.
0: Tọ́. Kọ́lọ́ ṣẹ̀dẹ̀ fún wa.
1: Àmì àánú ni ká bẹ̀bẹ̀ fún. Gbogbo ọmọ Ọ̀yọ́ àti Vanity Forum. Ẹ rí pé mi náà lọ́lọ́run kọ́kọ́ lò tí mo kọ́kọ́ ṣe bí akin ní ìsinmi ìdáwó. Àṣírí dáru gẹ́gẹ́ bí àṣẹyìn mùsùlùmí Ọlọ́run ògbọ̀ ẹnìkọ̀ọ̀kan.
0: Àmì o
1: tá a bá tọ́ bá bí yá kò sẹ́ni tá bí yá rẹ̀ ò ní rún.
0: Bàlá ìgbàlá.
1: Ọ ń bẹ lára èmi. Ọ ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa. So Ọlọ́run tó ní ọjọ́ òní yóò bò wá láṣìírí. Ẹ jẹ́ ká nígbàgbọ́ pé ní ta fẹ́ ṣe yẹn yóò ṣeé ṣe.
0: Àṣẹ wà mí.
1: Mọ ríra rẹ èmi ò ríra mi bí ẹni tí ọ̀tọ́nà fún náà yóò àti báyìí ti fúnra mo. Torí pé mi tí ì sanwó tọ́ yẹ kí n san. Gbogbo tọ́ yẹ kí n ṣe ni màá mọ play role mi. Ọlọ́run ní káwọ̀ ní ẹyin Ọlọ́run sì ní yọ mí lẹ́gbẹ́.
0: Àṣẹ wà
1: mí yọ ẹnì kọ̀ọ̀kan wa náà tẹ̀lé mi lẹ́gbẹ́. Lémi o èmi ò lè torí pé ìdáwó kí n mọ́ tọ̀nà àti kí n má pè ní dásípàdé. Ìwọ tó sì dásípàdé náà rí tọ́ sọ̀rọ̀ rí tí ìpín yìí ń gbé ọ lárugẹ. A nílò láti dáko ẹnìkankan ẹ̀yin atóbá ẹ dákun ẹ sànú wa ẹ jẹ́ àjọ tún lu bàbá wa ṣe tá a bá tún ṣe àwa náà la tún ra wa ṣe kò ní bàjẹ́ olóòtú.
0: Àṣẹ wà ẹ ṣe ń bá mi ẹyẹ tún ta kàngbọ̀n bọ́sọ́dọ̀ ọmọ ọba náà mò ń bọ̀.

0: sọ ọmọ ọba ẹ ń bọ̀rọ̀ kan bọ̀.
1: Tẹ́ bá yọ àwọn ọmọ pọ̀ ní kíláàsì nísìnyí, òun bí mi ò rẹ́dì yìí pé kó wọn ra ìwé, kó wọn ra pen, writing materials, òun ò rẹ́dì láti ṣe fún mi. Nígbà tí ìwé ti de ẹ̀kọ́ ọ̀fẹ́, wọ́n ti ọmọ síta bẹ́ẹ̀ ni kọ́ ọmọ lọ sí school.
0: Wọ́n ti wọ̀gbọ́n ọmọ ara ìwé fún wọn náà ń sunkú ni.
1: Púpọ̀ sí ni díẹ̀ ni agbára ìjọba kànú ẹ̀. Lẹ́yìn kan kó o fi skúlẹ̀ fún ọ lọ́fẹ̀ẹ́, ìwọ lọ ra sọ skúù fún ọmọ ẹ o, ìjọba ò ní bọ́ ra sọ skúù, kò ní bọ̀ ra ìwé fún ọmọ ẹ. Ìyẹn làwa wá wò ìbàlú gbogbo ṣe ń rí o, ọ da ká bá lè gbìyànjú láàrin ara wa. So aláwọn gbèdéke kíláàsì kọ̀ọ̀kan tí a lè péwe fún bóyá first head of this term àbí second term ni a lè la fẹ́ ṣe ìkíní yẹn. Àwa ń ro àwọn èèyàn wa tó wà lórí ìkànnì, kò sí iye tó kéré jù. Nígbà wà lórí ìkànnì ni àbó sí lórí ìkànnì, kò sẹ́ni tí ó sọ pé òun ò rí ọwọ́ wa lórí péjì wa. Iye kí iye tó ń kálukú bá ní lọ́wọ́ tó kálukú fi sínú àsùnwọ̀n tí a fi síbẹ̀ yẹn. Kọ̀dẹ̀ dí owó mọ̀dámọ̀dá wa lóṣooṣù kọ̀dá dúró. Àdàdì fi ní ẹnìkankan lára pé àbí nígbà tí wọ́n di gbówó wà lòun fi dá sí program mọ́. Gbogbo apáta lájọ ní kìí ṣe tẹnìkan. Ọlọ́dà kọ̀ọ̀kan ràn án lọ́wọ́.
0: Àmì ẹlòmíì tiẹ̀ lè ní ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní. Ṣùgbọ́n ẹni tó bá dákẹ́ adákẹ́ mọ́ sọ̀rọ̀ títa la mọ̀ tí ń ṣe. Àmọ̀ báyà tiwa ni wọ́n ń ṣe ni bí ti báyà wọn míì sí. Àwọn ẹlòmíì sì wà nínú gúrùpù tó yẹ kí báyà wọn èso ọmọ Ọ̀yọ́ gan. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó jójú lówó ọmọ Ọ̀yọ́ káàmì kan máa bá wa dá sí. Àwọn ìlú yìí ìlú wa ni o, kò sì ní bàjẹ́ fún wa ńbẹ. Torí táwa ti ń sọ pé Kọ̀yọ́ ọmọ tẹ̀síwájú, àwa gangan la mọ̀ tẹ̀síwájú nínú Ọ̀yọ́ o. Kọ̀yọ́ tó di pé yọ ọmọ tẹ̀síwájú, ó ń bọ̀ ná.

0: tọ ọmọ ọba ká tó máa bọ̀ ká tó máa bọ̀rọ̀ yẹn bọ̀ sẹ́yìn ní ara àwọn àgbàlagbà tí àwọn náà ti máa ń bá wa dá sí tẹ́lẹ̀ ẹ bá wa kí wọn kẹ́ ẹ lù wọ́n lọ́gọ̀ ẹnu pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ kókó bí àwọn obìnrin takuntakun nínú ìkànnì wa.
1: Àkọ́kọ́ náà tá a bá ń dárúkọ àgbàlagbà àwọn àgbàlagbà nínú ìkànnì wa ni àkọ́kọ́ tá a kọ́kọ́ tọ́ka sí ni màmá wa Adébọlá Akérèlé ìyá dáadáa ni
0: ìyá
1: lálùbáríkà ni
0: wọ́n
1: dẹ̀ fẹ́ra àwọn ọ̀dọ́ kí ó ṣe lọ́dọ̀ ti wà nìkan káàkiri
0: bó ṣe máa ń ṣe ẹnu
1: àwọn lára àwọn àgbàlagbà obìnrin àgbàlagbà obìnrin tó nítumọ̀ ọmọ ẹ wa lára wọn ni Alhaji Scott
0: Báòkú ìyá Àjẹ̀bú kọ́
1: ni ara wọn nìyẹn wọ́n ṣe dáadáa ká tó lọ lórí yẹn mọ̀mọ́ Abíọ́lá Akérèlé àtọ̀run rọ̀ wọ́n bí wọ́n ṣe ń ṣe yẹn wọ́n túbọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ lọ bí èèyàn bá rí wọn ọlọ́run náà rí wọn àti ọlọ́run ṣe mọ̀ bá dúpẹ́ fún wọn lágbára ọlọ́run wọn lẹ́sà sí ti
0: àṣẹ wà
1: gbogbo ibi tí wọ́n bá ráwọ́lé báyìí yóò máa jẹ́ nọ́ọ̀sì ni ọ̀nà
0: nọ́ọ̀sì
1: mẹ́díkù nọ́ọ̀sì
0: ni wọ́n nílùú Èbó ní ṣiṣẹ́ òyà
1: mo ti láwọn èèyàn náà tí mo ti rìfà wọn sọ́dọ̀ mọ̀mọ́ sẹ́ni wà ní àbúrò tí mo rìfà sọ́dọ̀ mọ̀mọ́ tí wọ́n dẹ̀ ṣe wọ́n dáadáa mo ti jẹ́ nìyẹn àti wọn mọ̀mọ́ tí wọ́n dàpẹ́ já àwọn tó fi pọ̀ wá kọ́ bá dọ́bù ẹ̀.
0: Ẹyin èèyàn wa mò ń bọ̀ mo tún ní àlejò kan tí àwọn náà tún gbóhùn sókè nínú ètò tá à ń ṣe lọ́yìn wọ́n kàn fa wa yànnàná ọ̀rọ̀ kan ni o ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ méjì màmá tí mo fẹ́ gbé wọlé màmá mi yìí wà láìtàlẹ̀ màmá olùkọ́ ni màmá o ẹ̀ẹ́dẹ̀ bá ń gbọ́ àwọn olùkọ́ àgbà àwọn lẹ́gbà táwa fi wà nílé ìwé náà ti kọ́ àwọn náà ti kọ́kọ́ kọ́ àwa ní sùpù ní àwọn payà mọ́rí ẹ̀ẹ́dẹ̀ gẹ̀ẹ́sì rẹ̀ báwọn àwọn náà wá wà lórí ètò pẹ̀lú wa ní ìsìn màmá mi ò wá gbóhùn sókè wọn ọkọ bá ń dákọ wọn wà wá wa narí ti bí ok wọn làwọn ò ní dákọ kò sí wàhálà kò sí bá a ti ṣe tà ṣe ṣùgbọ́n tí a fẹ́ sọ náà ni pé kẹ́ ẹ bá wa narí ti bá àwọn ọmọ ṣe pọ̀ nínú kíláàsì tí lọ́dọ̀ àwọn ẹlòmíì rò pé bóyá bí ọmọ bí ẹ̀ta awúrò ọmọ ló kàn wà nínú kíláàsì kọ̀ọ̀kan bọ̀ kíní jẹ́ wa pé mò ń bọ̀ pé àwọn ọmọ pọ̀ dáadáa mò ń bọ̀ náà.

0: ọmọ ọba ẹnu àti kúkú ti gbọ́ kí n tó gbọ́ ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ojú wo lẹ́fi lẹ́yìn náà tún fi wo orú ilé.
1: Ọ̀rọ̀ yẹn nígbà tí màmá yẹn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó pààyàn lẹ́kọ̀ọ́ ni kọ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti sọ pé tẹ́ bá fi gbogbo àwọn skuls yẹn ọmọ tó wà ní kíláàsì kan kí sí sílẹ̀ wípé tíchà lẹni tó sọ̀rọ̀ yìí o lọ sọ pé 70 ọmọ ní kíláàsì kan bóòlù ẹni ti fẹ́ handle yẹn irú bóòlù ọmọ ti fẹ́ capture gbogbo jọ kan ní skul. So iṣẹ́ yẹn kì í ṣiṣẹ́ nìkan ẹ jẹ́ ká jìde ẹ jẹ́ ká jí gírì lórí ọ̀rọ̀ yìí ìwé làwa ń sọ ẹ̀wọ̀rọ̀ wa sọ ọ̀kan lára àwọn ọ̀nàrẹ́bù wájà tí ń gbìyànjú ẹ̀yàn ọ̀nàrẹ́bù sẹ́kàrà olé ó kówé ó kó aṣọ fáwọn skuls kọ̀ọ̀kan káàkiri káàkiri tí náà kò débì kankan kò débì kankan. So àwa rọrọ àwa ẹ dákun ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo ẹwọn lẹ́rù ní ògbé ọ̀fẹ́ ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo tọ́rọ kọ́bọ̀ tá a bá rékì jọ láàrin ara wa táàbì ṣe náà láti là sílẹ̀ yìí ẹnìkan ò lè nígbà tá àmọ́ ara wa rí àti gbowó lọ́wọ́ ara wa ẹ̀bọ̀n tó nígbà tó jújẹ akara wọn nìsín. So mọ akọ̀mọ ọrọ̀ wa náà ní ẹ dákun ọlọ́run ìlú le right gbogbo alamọ̀ pé ìlú le àti jẹ àti mú le gan bó ti wá lu ilẹ̀ òkú rí ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká gbìyànjú ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Ẹ ṣeun báàmí ẹjẹ́ yìí náà ẹ̀rọ náà ẹ wá bá ń sọ ọ̀rọ̀ kan àbí méjì sí ẹ máa bọ̀ náà.

0: rẹ. Bẹ́ẹ̀ náà wọ́n tún sọ nú ẹ̀sìn mùsùlùm pé àti kékeré ìmọ̀lẹ́ ti kọ́ rẹ̀ lásọ̀.
1: Ẹ
0: jẹ́ ká fún ọmọ wa ní ẹ̀kọ́ tó pé tó yè gèrègè. Kí ni pé wàá jọ mi? A ó wà, a ó sì jẹ yín. Iléeṣẹ́ yín ò ní jóná.
1: Àṣẹ wa ẹsẹ̀ bàbá. Kí lèyìn náà kó tó máa jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn? Gbogbo bímọ bímọ torí òǹbí ni ò tó òun tọ́ ni òun tó kò tó òun wo ni o. Kí gbogbo wa ká máa tọ́jú àwọn ọmọ wa, ká máa tọ́jú àwọn èwe wa. Ọlọ́run ọba yóò sì jẹ́ ká jèrè wọn. Wọ́n ní yàyàkuyà. Àwa náà ó dògbó, á jẹun ọmọ. Níjọ́ tí oúnjẹ ọmọ bá jiná tán báyìí, wọn àní máa fi kúlé wà láò ránṣẹ́ sí wa nínú sàárè. Ẹni tó bá ṣẹ̀gùn sí náà ní máa ń jẹ bẹ́ẹ̀rẹ̀. Ọlọ́run Olódùmarè. A pẹ́ bímọ pẹ́ ṣe pẹ́. A ní wà yín tí o àtọmọ ọba àti mọ́ mi tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n bá wa narétì bí
0: ẹni ọlọ́run mọ̀
1: màmá tọ́lọ́run tọ́lọ́run mọ̀
0: tí wọ́n bá wa dá sí mara rẹ̀
1: táwọn náà mara wọn tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n fi sọ̀rọ̀ bí àwọn ọmọ ṣe rí nínú sùkúù ọlọ́run ọba Olódùmarè yóò wà pẹ̀lú kálukú gbogbo wa o a ní ṣiṣẹ́ o a ní sílẹ̀tẹ̀ a ní ṣìjẹ́ náà gbogbo àdáwọ́lé wa kò ní bí aráyé nú
0: tọ́
1: a máa bẹ o nítorí ọ̀bẹ ní bẹsù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ọ̀wẹ́ ní bá ní amọ́bọ̀ nìkan la ní dé bá ń lè nítorí wọ́n bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀ a dé fún baba jẹ̀rọ̀ mọ́jèlé ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí gbóná inú ilé tẹ́ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ́ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín náà ní gbóná kò ní dojúrú o torí pé tútù tútù báyìí làárọ̀ dẹ tútù tútù náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù orin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá wa. Àwa náà láà jẹun ọmọ o títí dígbà míì tá a tún máa pàdé adéyìnká pẹ́ ń bọ bí awo erin ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọyọ́ àti bàálù ní sípò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ bẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òde. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàálù ní sípò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkàn mi lè mí ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ pè. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàálù ní sípò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ni là á dìkú ìjó. Àti wípé àjí ṣe bí ọ̀tọ̀ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se biba beni kokan.

0: Ọlọ́run gbàdúrà. Ṣùgbọ́n àmọ́ tún ṣiṣẹ́ tọ àdúrà wa lẹ́yìn ní o. Ìwọ̀n àtúnwọ̀nsì ni gbogbo nǹkan ló dùn mọ́ nílé ayé àní.
1: Àwa máa rí tí Olúwa owó lẹ̀.
0: Torí pé Ọlọ́run gan ni mo ń fẹ́ ká lu ọpọlọ wa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Tó bá bá wa sọ̀rọ̀ lọ, tó bá wa sọ̀rọ̀ bọ̀ nínú Kùránì, yóò tó ní àfàlá tààkìlóhùn. Àfàlá tààkìlóhùn. Ẹyin ẹ̀ ṣe làákà ẹni, sẹ́yìn rorí yín ni. Ẹ ronú, ẹ rorí ẹgbẹ́ kinní sínú rorí yín o. Torí ẹ̀ fún ìdí èyí, a gbọ́dọ̀ máa lu ọpọlọ wa. Ká má jẹ́ kí ẹ̀sìn kó kó gbogbo làákàá wa lọ. Nípa gbígba ẹ̀sìn sódì. Kí ló dé tèmi bí máa ń mú mẹ́ta papọ̀ ní àárín? Mẹ́ta lọ́kan lè mí o. Kò sì sí ẹ̀sìn kan tẹ́nìkan lè bu ẹnu àtẹ́lù lọ́dọ̀ mi. Ẹni náà yóò rí pípọ́n ojú tèmi ni. Torí èmi nígbàgbọ́ pé a religion, any religion, or any religion belief should be a personal relationship, personal relationship of communicating between you and your creator, your personal way of communicating with your creator. Ṣùgbọ́n ká lọ máa gbé Ọlọ́run níjà. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ẹ gbọ́ mi yé, tí ò lè gbé ara rẹ̀ níjà ni. Tí ò tó gbé ara rẹ̀ níjà ni. Àbí sí Ọlọ́run ọmọ tí ń ṣe ni. Tí ò fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ elédè ẹyọ kan péré. Tí Ọlọ́run ọmọ tí ń ṣe ni. Tí ò fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ ẹlẹ́sìn kan ṣoṣo. Tó bá ṣe pé Ọlọ́run fẹ́ ká jẹ́ ẹlẹ́sìn kan ni, ó wà ní ìkápá àti agbára rẹ̀ láti ṣe o, láti sọ gbogbo wa di ẹlẹ́sìn kan o. Èmi bí mo sọ pé àwọn tí máa ń gbé Ọlọ́run jà wọn ní làákàá ni o, wọn àì ronú ni o. Ọlọ́run gan sì máa ń fẹ́ kéèyàn ronú, torí ẹ̀ náà ló ṣe fún wa lọ́pọlọ o. Ẹ rí alájì pásítọ̀ Olúwa lèmi, Olúwo lèmi. Ọ̀hìn, máa ka Bíbélì díẹ̀. Ọ̀hìn, máa ka Kùránì díẹ̀. Ọ̀hìn, máa tún ka ẹsẹ̀ fá, odù fá díẹ̀. Ọ̀hìn, máa tún mú àṣàmà àti òwe ilẹ̀ Yorùbá wá. Ọ̀hìn. Nítorí pé kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lè máa mújà wá. Ẹ rí pé sọ̀rọ̀ sí ti a ó yàtọ̀.
2: Bọ́ bá wù mí, mo lè dún bí egungun.
0: Bọ́ tó wù mí, mo tún lè máa fọhùn bí òrò bí òrò. Mọ̀ mi mo lè dún mẹ́wírí mẹ́wí mẹ́wí mẹ́wírí. Bọ́ bá tó wù mí mo lè dún máa dún wẹ́wìrì mẹ́wìrì wẹ́wìrì wẹ́wìrì mẹ́wìrì. Àní tó bá tó wù mí èmi tó lè dún gbàgbàgbàgbàgbàgbàgbà fú fú kówó ẹyẹ ayé. Àbí ń dúnkokò lójú yín ni. Àwọn èyí discriminate ní àyín o. Mo sì nígbàgbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí náà, àyín èyí discriminate o. Ẹ fi jálẹ̀ fọ́lọ́n kọ́ máa já ìjà ara rẹ o. Ẹ jẹ́ káwa ká gbájúmọ́ níta àwáyé wa ṣe. Ká gbájúmọ́ dáadáa wa níbí. Torí èlé mi ṣe ń jẹ́ ká ṣàmà ṣe dáadáa ni mo fi ń fowókọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ká ṣàmà ṣe dáadáa. Àwọn ẹlòmíì wọ́n ṣe ẹ̀sìn débi wípé wọn wà ní bá àwọn alábàágbépọ̀ wọn ṣe dá wọn ní ṣe dáadáa sí àwọn alábàágbépọ̀ wọn mọ́. Irú ẹ̀sìn wo lọ ń sìn tí òjì ó ṣe dáadáa sáwọn ará àdúgbò rẹ, àwọn alábàágbépọ̀ rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó jẹ́ kọ́ ọmọ ìyan ọmọ ìyá rẹ lódì? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi ní ìyá rẹ ní sí ọ tó fi wọlé lọ kí ìyá rẹ mọ? Ìyá tó dẹ̀ jẹ ìlé ọ lórí tí ò pa ọ jẹ láti kékeré wá? Irú ẹ̀sìn wo lọ ń sìn? Irú ẹ̀sìn wo lọ ń sìn tí wọ́n jẹ́ ọkọ ẹ̀yìn sí bàbá rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi wúlò fáwọn ìyàwó àtọmọ rẹ nínú ilé? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi gbọ́ sọ̀rọ̀ tó fi gbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu? Irú ẹ̀sìn wo lọ ń sìn? Ṣọlọ́run náà ló ní a máa ṣe báyìí. Anabu Ibrahim ale salatu asalam ninu Qurani. An baba re won gbe. Eh, awon ere osa won pa gbe le lori. Be ko kiri lo, o didi anabi Olorun ninu Qurani. Ke koro si won lenu yo tun kiri e lo. Eto nbe ninu Qurani wi pe beyan ba kirun lowo ti ya eyan to so loko to wa wa saye to ba npe o lori irun o tun le jarun bi irun bo se lagbara ton loda awon muslimi o tun le jarun ko lo da ya ya re lohun bo ba nse esin to nkirun lowo lowo to ba nkirun lowo lowo ti awon eyan tenikan ti nku lo tori pe eyan ni nku lo yi o to di be gbe mi to si mo pe ninu kapa re o wa lowo re lati le ti e rescue re ko ti e ma si ninu kapa re gan o le ja irun to ja irun to sale lo to sare lo do la ni to fe gbe mi na o wa lori irun ni wa rin lo kan pe ejo o ti fe bu enikan je ti o mo bo ba ja irun wa lai olodun o tun gba irun re o tun gba lekun daada ni to gba awon eyan won ti si esin gba won ti gba esin lagba sodi sugbọn lọdọ ti a nbi eyan eleran ara la kọkọ je na o ka ti e to ma di pe emi nje muslimi iwo nje kristiani iwo emi nje babalawo emi nje ni ti nbo fa emi nje ni ti nbo san go eyan eleran ara la kọkọ jọ je na eje ti nlo ninu ka isan ara temi na ni nlo ninu isan ara ti e o e ma gbo oro nu bibeli ni Jesu Christi oluwa wa lo nso fun awon omo leyin re wipe

0: ṣe wọ́n ni wọ́n ni.
1: Wàhálà ìkọ́ńtìrì náà ti ń gbọ́ ìwàásù wa láàárọ̀ yìí. Ó ti di orílẹ̀-èdè méje ọ̀tọ̀ọ̀tọ̀ sángilítí. Mo fi Ọlọ́run ọba tó ni mí tó ni ẹ̀mí mi, mo fi búra. Èèyàn ẹlẹ́ran ara lákọ́kọ́ jọ jẹ́ o. Ẹ̀jẹ̀ tó ń lọ nínú kásán ara tèmi náà ní lọ nínú kásán ara tiẹ̀ o, kò yàtọ̀ síra wọn. Nítò lè yàtọ̀ ńbẹ̀ náà ni wípé báyẹ̀ mi jẹ́ O positive, ìwọ jẹ́ B negative. Ìwọ jẹ́ A positive, èmi jẹ́ B negative. Nítò yàtọ̀ ńbẹ̀ náà nù, tàbí tí kí genotype wo tún yàtọ̀. Ẹ̀jẹ̀ kan náà ní ńbẹ láàrọ̀ ọkùnrin, ní ńbẹ láàrọ̀ obìnrin o. Categorization àwọn ló lè yàtọ̀ o. B general, B positive, A negative, O positive, O negative. Nítò lè yàtọ̀ ńbẹ̀ nù o. Tọ́ bá ti lè gbá ara wọn mú, wọ́n lè gba ẹ̀jẹ̀ láti ara ọkùnrin sí ara obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́. Wọ́n lè gba ẹ̀jẹ̀ láti ara obìnrin sí ara ọkùnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́. Wọ́n lè lo kidney láàrọ̀ ọkùnrin fún obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́. Wọ́n lè lo kidney láti ara ọkùnrin sára obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́. Èèyàn ẹlẹ́ ara lájọ jẹ́ o. Ọlọ́run fẹ́ ká máa lo ọpọlọ wa, ṣùgbọ́n àwa ní orílẹ̀-èdè Nàìjíríà bóyá torí pé òsì àti ìyàwó pọ̀ ní Nàìjíríà ni. Àwọn ìjọba náà ò sì ràn wá lọ́wọ́. Àwọn ló yẹ kí wọ́n máa regulate ẹ̀sìn yìí o, àwọn ẹ̀sìn yìí o, tí wọ́n ń jẹ́ kí àwọn èèyàn kan máa kọyìn síra wọn, tí wọ́n fẹ́ jẹ́ kí àwọn èèyàn kan fẹ́ràn ara wọn dénúdénú. Ìjọba ló yẹ kí wọ́n máa regulate wọn, ṣùgbọ́n àwọn ìjọba náà ń kọ́, àwọn tó wà níjànú ìjọba náà ń kọ́. Àwọn alágbà ó di ẹ̀sìn náà ni púpọ̀ nínú àwọn míì. Àgbà ó di ẹ̀sìn yìí wà láì tàláì. Ń bẹ lára in ti ń fa Nàìjíríà sẹ́yìn tí ò jẹ́ kí Nàìjíríà ó ti lọ. Ọlọ́run ọba ń gbọ́. Nítorí pé ẹni tó competent tó dájú tó mọ̀ tún yàtọ̀ sósì tó competent, wọn ní jẹ́ kó bọ́ síjọba o nítorí ẹ̀sìn. Ọmọ ìyá mi, nínú ẹ̀sìn ni gbogbo wa là ń bá káàkiri. Wọn à ní fi competency síwájú mọ́. Ọmọ ìyá ni nínú ẹ̀sìn. Ẹ wá gbọ́, láti jọ ọmọ ìyá yín nínú ẹ̀sìn tán ti ń déjọba. Ewo ló débẹ̀ tó ṣe dáadáa? Ewo ló débẹ̀ tí ò kówó jẹ? Ewo ló débẹ̀ tí ò jàǹbà ní àmọ́ náà? Ewo ló débẹ̀ tí ò wá bú? Ewo ló débẹ̀ tí ò ṣe agbára lò? Agbára máa ń gun àwọn èèyàn wa ń gòkògùn ní àyín ni. Power drunk people yàyín náà lẹ́ti rí wọn. Kò wá síbi títí òsì o, ṣùgbọ́n ní ilẹ̀ òkèèrè àwọn ti wọ́n ti advance kọjá gbogbo lẹ́bù yẹn. Gbogbo àwọn ilẹ̀ òkèèrè táwa títún máa ń sọ pé wọ́n lẹ́sìn. Tọ́jẹ́ pé àwa tá a sọ bá a lẹ́sìn rí. Tẹ̀sìn tọ́jẹ́ pé àwọn ará òkèèrè yìí gan ni wọ́n mú ẹ̀sán wá fún wa.

Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bọ́lá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bọ́lá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bọ́lá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bọ́lá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bọ́lá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bọ́lá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bọ́lá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bọ́lá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bọ́lá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bọ́lá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ bọ́lá. Ọjọ́ yẹn yẹn yàrá ọmọ b

Mm-hmm.

I'm not going to be able to do that.

adodori kodo o ho ni dagula bi jin ba

Baba Manyo.

Dalele so yare yi.

0: alagba
1: ilalaga bi oye
0: ko ti a ti ta
1: ilalaga bi oye
0: ali ajuwa

Ni ba o ba o aye iso kan ni kan ni Nigeria o.

Oh, well, yeah, I get that.

Yeah.

Sukoto agbaba bi o baba le agujo.

nílọ́ọ̀tì nítìrẹ́ pẹ̀lú sọ́lọ̀. Ẹ̀lẹ́ wa máa bulẹ̀ ṣòro mú kí ẹ ó sí ìkírù wa dékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ màá mi yọ Adékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ màá mi yọ ọ̀nà ọ̀làwọ̀ bàtà.

kúnlẹ̀. Ẹni ọ̀pẹ́ lẹ́gbẹ̀ẹ́ ní ìdá ẹni ẹ̀bùn kò. Sikiru wa.

Yeah, yeah, yeah, ni ma

birthday. I'm going to go to the hospital.

Jésù rẹ ni tó wọ́n kánú ẹ̀mí lórí ẹni tí ó yẹ lóòrò bẹ̀kùn ìṣọ́jú àjọ̀gbọ́jọ́.

ẹgbẹ́

Ka ma jo jangba

ẹ̀ má lò pé ajọ́ lẹ̀ níwájú irú wa. Bó bá jẹ́ pé agbéra gan ni ìbádùn. Àwọn jújẹ̀ kọ ọ̀bùn lọ́wọ́. Ọ̀bùn wọ́n lòun tún ṣe fújì ní ìgboro. Ó ń fọwọ́ yọkun òkúta ń bọ̀.

Ni wa laaye, a ko ma gbe ya.

Ba se jẹ́ yóò.

Mm-hmm.

Ejiyan kun lo mo mi ku atalada gurugun.

Ìgbà tó mọ́ dé òmẹ̀fọ́ ló gbòòrò lẹ́gbẹ̀ẹ́ yìí.

Aliyah,

ਕੀਤਾ ਖਲਾ।

I'm gonna go to the hospital.

I'm going to go to the hospital.

ni to ka o la ba ba.

ìyájọ́ ní Olúwa.

Hello.

Hallelujah.

কারণ দেন, নেবেন জ্বালা।

diya

Thank you.

Thank you.

lásìkò tí èyàn bá ṣe orin kínkínní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó a ń fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún àwẹ̀ a kú ti oṣù Ramadan tí a bọ́ sí yìí ẹmí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ngbọ́ káàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbi kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Iná lága bóró rọ̀hìn lọ́lọ́run aláforíjìn lọ́lọ́run tó bá tún foríjìn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedéédé wa níbi ìrékọjá wa kí olúwa kó dáríjìn wá kó wá tún wá kẹ wa tó bá dáríjìn wá tán. Oríwọ̀ náà ló ṣàdéhùn pé tó bá dáríjìn tán tó foríjìn tán ó tún wá.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ rasẹ̀ sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gba àdúrà wa kó wọ láàánú oṣù yìí kó wọ láwọn ẹni rere níwájú ọlọ́run kó wá gba àdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ètẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah. Ọlá àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà, Ọlá Ṣàfà àti Mọ́rùwà. Kó wọlá ìlú Ọ̀yọ́. Kó wọlá àgbò ilé ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹ jẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ́ẹ̀sán náà ni ọlọ́run máa ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwà.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòrí bàbá ọmọ gánà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn òdi ẹtẹ tí bẹlẹ jẹ wá gbọ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ oauf ọyọ àtìgbà unity wo rọrùn rán mi sí wọn ni máa lọgun ẹfun yìí pé àìlásọ ọlọrun pa kó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọkanra tí ọrin ńlẹ ọmọ arísẹkí balẹ kan ikàn ni mo káhùn kásẹkí olóhun adéhùn ìwòrí ònìkan níjọ títí ń dárin ònìkan ṣoṣo gíogí o ìwòrí ònìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹrù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń po ọwọ́ aago ìlú ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wòrin ìjò ní ṣe púpa wọn. Oauf ọyọ àti bàbá unity forum ní ìmọ̀ wípé yín pé àìkóyí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọkọ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba ó kùsù. Oauf ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀ ìlú gbogbo ẹ̀yin bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ tó ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá yóò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá yóò ní ṣe bí bàbá ẹnì.

gbogbo bẹ́ ṣe máa ń fọ àwọn ọmọlàkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họrí ló ń jẹ lówó lẹ́bùn lóríṣiríṣi gbogbo àwọn wàyí ń bolẹ̀ kódà sínú asúsù ramadan ni.

0: ọ̀tà kọ́ni ní oṣù yìí tá a bá kọ́ni ní oṣù yìí káwọn replicate yẹn nínú gbogbo àwọn oṣù tó kù náà ni ó. Abébí ṣe wà nígboro. Tó yẹ pé àwọn ẹlòmíì bá wa ṣe jẹun dáa yóò bá mú bámú yìí. Àwọn mi ò tí ì mọ tí wọ́n fi gba àwẹ̀. Omi lásán làwọn mi ò fi gba àwẹ̀ nínú ilé wọn léni.
1: Padà wá mọ̀ nira, kí máa ṣẹ̀rù bẹ́gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ta o. Ẹ mọ̀ bínú o pé ọ̀rọ̀ àwẹ̀ ni mò ń sọ. Mo tún mú odò fá wa. Ògbè wẹnu kò tó wẹ̀ta. Bí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa, wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀, máa fún àwọn èèyàn lẹ́bùn, ráúnjẹ fáwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fúmílìkì wọn nínú ilé níwọ̀n gbádùn wọn. Ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé, àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé. Ó gbé ìwẹ́nu kó tó wẹ̀ta. Ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fúmílìkì yín ẹ̀gbọ́n, ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò. Àtẹ̀gbọ́n àti àbúrò tí wọ́n rọ́wọ́ họrí un ẹ̀náwọ́ sí wọn. Ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gba àwọn. Ẹ torí ajúra wa lọ wà láì kí sí ọ̀rọ̀ ìjàkadì. Ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn, ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin. Ọlásùnkàn mi yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo. Ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá a ṣàmì ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu. A mọ̀ jura wa lọ́nu.
1: Ẹ bó lọ́kàn jọ̀ka, ó ti wá fẹ́ ju sọ̀rọ̀. Sóhun nìkan ni ó gba àmàta àwọn tó nà ní.
0: Nínú fómìlìkì rẹ̀ ń, gbogbo àwọn tí wọ́n rọwọ́ họrí, kọ́kọ́ sàánú wọn náà, kò tó máa ṣe síta, kọ́kọ́ ṣe sínú ilé náà. Inú orí ní ògbè wẹ́nu kò tó wẹ̀ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà, ilé kan bí ìbò.
1: Adáyé fún ni ọ̀tá wá ṣe ẹ̀ta nù. Ṣàlékún oore rẹ láyé mi, kọ̀tà máa lémú ní ọ̀nà.
0: Ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi, èmi ò ní fi ìtọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí ni ṣe sọ, torí pé sàn án láàrin, à ń bá bá wa mọ́nímọ́ní, wọ́n ní àjẹnimọ́.

0: ti mọ pe emi mo wa fun check and balance ni mo wa fun check and balance emi o kin fi sibi kan so to so si mo ba bi kan je adeyinka alawe janu aja lo oyo ti e gbo laso nitori bi mi o ba ran ko mo ra ba mi eyan ni Ọlọ́run kò wọ láàánú oṣù yìí gbogbo àwọn tí wọn rọ́wọ́ họ rí nínú fómìlì kí wa nínú ìjọ wa nínú mọ́ṣáláṣí wa káàkiri àgbà ńlá ayé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pẹ̀lú àgbàlagbà ní mùsùlùmí àti kìrìsìtẹ́nì pẹ̀lú àwọn ẹlẹ́sìn kan àbáláyé Ọlọ́run kò wọ láàánú oṣù yìí kó wá sí ẹ̀dẹ̀ fún kálukú wa. Ká máa rí ọwọ́ kìbàfò mú jáde. Fisunre mu lọ sẹnu. Nípa àwọn àgbàlagbà pọ̀, wọ́n ní bébí bá ti kúrò nínú ìṣẹ́, ìṣẹ́ bù ṣe.
1: Tó bá ṣe ló ṣeṣe, kò sí tẹ́ dá lè ṣe. Tó bá bá mi ṣe àlá.
0: Ẹyin ẹ má dàbí àwọn kan tó kí ọ̀hún alákata kí ti ẹ̀sìn. Àwọn tí mò ń gbé Ọlọ́run ọba níjà. Ṣé ń ròpọ̀ Ọlọ́run ọba ò tó ìjára rẹ̀ dágbé? Àwọn ròpọ̀ Ọlọ́run ọba ò tó jára rẹ̀ dágbé. Ọlọ́run ọba tó jẹ́ pé tó bá fẹ́ ṣe wá gbogbo wa ní elédè kan tó jẹ́ pé dé ẹyọ kan èdè Yorùbá láàmọ̀ sọ nílé lóko pẹ̀lú ẹyin òdì káàkiri àgbà ńlá ayé wàláì ó rọrùn púpọ̀ nínú tọ́lọ́run lè ṣe. Tó bá jẹ́ pé mùsùlùmí ló fẹ́ dá gbogbo wa ó rọrùn púpọ̀ fún Ọlọ́run láti dá gbogbo wa ní mùsùlùmí. Tó bá ṣe pé kìrìsìtẹ́nì nìkan náà ló fẹ́ dá gbogbo wa ó rọ Ọlọ́run lọ́rùn Ọlọ́run ọba ń gbọ́. Fún fáyà fún yọ́kànnì ọyá ẹ̀ máa jẹ́ mùsùlùmí o gbogbo yín o. Kún fáyà gun ó sì wọ́ ọ yẹ ẹ máa jẹ́ kìrìsìtẹ́nì gbogbo yín kún fáyà gun Ọlọ́run ó sì wọ́ ńlá náà ẹ máa jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé kún fáyà gun Ọlọ́run ọba yóò sì wọ́ orí ẹ̀ yóò kàn wí bẹ́ẹ̀ lásán ni afaiwi afaisọ bẹ́ẹ̀ ni ò ní mọ̀ jẹ́bẹ̀ torí pé wí bẹ́ẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ọba ni.
1: Èrò ọ̀tá ò dá wọn ò fẹ́ kájèrè.
0: Ọlọ́run mọ ní ti ń ṣe o. Ọmọ ní ti ń ṣe o. Tó dá gbogbo wa tédè wa ọ̀jọ́ra wa. Ó dá wa àwọ̀ wa ọ̀jọ́ra wa. Ó dá wa èdè wa ọ̀jọ́ra wa. Ẹ̀sìn wa ọ̀jọ́ra wa. Àwọ̀ wa náà ọ̀jọ́ra wọn.
1: Láwọn mọ àṣìlú.
0: Ọlọ́run bá mọ ní ti ń ṣe o.
1: Nígbà máa ní yòrídùn sálíbà náà. Wà ló mú bí a sì mí.
0: Àwọn ẹlòmíì self-righteous ni wọ́n. Àwọn ni wọ́n da jù lójú ara wọn. Àwọn nìkan ni wọ́n mọ Ọlọ́run sìn náà mọ Ọlọ́run yìn lójú ara wọn. Òfútù bẹ́ẹ̀ tẹ̀ ó fú ọjọ́ kejì ọjà sí ní gbogbo ìjọsìn wọn. Nítorí pé inú wọn ò da. Inú wọn ò da. Ẹ tẹ́ ẹ bá sí inú wọn ò báyìí bí kẹ́ ẹ máa bá ọ ká ṣègbé paramọ́lẹ̀ pẹ̀lú òjòlá nínú.

0: nínú èmi àti iná yóò máa pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò ní bà ọ́ wá nínú jẹ́ o. A ní rogun ẹ̀kún o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹ̀bí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kún o.
1: Tó ń kọ́.
0: A ní rogun ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjánlẹ̀.
1: Àbílẹ̀ ti sùn.
0: Ngbọ́nsẹ̀ ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wọ ẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o. Pẹ́ ń bọ́ bí a.

Ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n dà mọ̀, tán dédè mọ̀, tán dọ̀rọ̀ mọ̀, Ọlọ́run tán lọ fún wọn ní làákà ìfọ̀. Àwọn ni wọ́n máa ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Ó tún ń poró nílùú tèmi nìyí, wá lu àlùdànù.

Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí. Gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì, gbogbo àwọn aláàánú wa tá máa ń sàánú wa, tá máa ń sọ̀pọ̀tì wa yányán. Ọlọ́run ọba yóò wọlọ òrù yìí, yóò wọlá àlùbáríkà oṣù ta wà yìí. Kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o, yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́. Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o. Ọrún náà ó sì yẹyin ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn. Ẹ ní báwọn náà jà wàràwàrà lọ́la mọ́ṣáláà làkúwátá ìlàbìlà.

wẹ́lẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o April ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọmọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ kẹ lọmọ bí ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́. Ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi Adeyinka.

gba gbogbo awon akore oro wa ta tin ba bo se mo kidi mo se npo ko lori kan ni mo npo lori omi me gbogbo awon eko nu osu ramadan ka ma gbagbe won gbogbo se olore ise lada tan se lasiko awe ka ma gbagbe won leyin awe Mọ́tún sọ fún wa pé ògbè ìwẹ́nú kò tó wẹ̀ta. Tí mo fi ń tọ̀rọ̀ gáfàrà pé ẹ mọ̀ bínú ó ti mọ́ra ni. Ṣùgbọ́n tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ògbè ìwẹ́nú tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan àbí ìbò. Káwọn ara ilẹ̀ wa kán mọ àsìkò Ramadan yìí sí dáadáa. Ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wa. Kò jẹ́ pé àwọn ara ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wa dáadáa. Atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn ò rọ́wọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwó sí ọ. Ká má dà wọn dá lásìkò yìí lórí nǹkan ò yí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o. Níbi jíjẹ mùmú ká mọ gbìyànjú bí ìkápá wa ṣe mọ. Gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mú èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa rà wọlé kí ká máa fún àwọn èèyàn ní ìftàrù jẹ ká máa fún wa ní sàárì náà jẹ. Kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá sọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé wà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládà àwọn bí ó ṣe máa tóbi lọ́nu. Ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o. Jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọ̀.

ti fọjú ní ìjẹta mo fẹ́ ṣe screenshot mo ti ẹ̀ṣẹ̀ screenshot ẹ̀ mo fẹ́ kò lè jẹ́ papọ̀ nkí wọ́n á post ẹ̀ ní ṣe mo rí ọ̀dọ́mọkùnrin hun bí irọ̀ mi báyìí tàbí kí n gba díẹ̀ lọ́wọ́ rẹ̀ ó wé láwà ní kìrìbìtì lówó mo rí kìrìbìtì. Ní wá ń sọ ń polówó ara rẹ̀ wípé ìwọ́ tọ́nà bímọ. Oríṣiríṣi wàhálà wà ọgọ́lọ́sàánú kọ́lọ́mọ́jà rí wàhálà.

ẹ̀yọ́ mọ̀ kọ̀ mí ti mẹ́ni atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ bó ṣe ọ̀ dáwọn ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá only with God all this is possible. Kọ́lọ̀ ń sàánú wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ máa tojú bọlé káàkiri ibi dá lómi ìbá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹ lé jagun lọwọ. pápá jùlọ àwọn obìnrin àwọn màmá wa ká mọ máa tojú bọlé o. torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọ́run bá ń gbọ́. Ayé ń padà sẹ́yìn nínú oṣù lámúlanà tá a wà yìí. Ká jẹ́ kí iṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa. Torí Ọlọ́run ti ṣàdéhùn o, kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́, ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa. Tó ṣe dáadáa nínú oṣù yìí, ké tó ṣe oṣù yìí nìkan. Adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀. Bí ẹsẹ̀ bíbélì kan tí mo máa ń fi sábà ṣe wá sí ní àyín. Tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ Jésù àwọn ọmọ ẹ̀yìn Jésù tán lọ bá Jésù Kristì Olúwa wa tó ń bí lè rí ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùsàn. Nígbà tó bá di ọjọ́ kẹyìn wọn máa ní kí wọn máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá àdẹ́dá àṣẹ̀dá pé kí wọn máa lọ sí akọ ọ̀tún àwọn yìí wọn dàbí àgùtàn. Ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọn tó dàbí ewúrẹ́ wọn tó wọn ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọn tò sí. Àwọn ń bí pé báwo leléyìí ṣe rí bẹ̀. Ó wá ní ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ máa lọ ní apá ọ̀tún kẹ máa gbabẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹ̀mí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹmí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin. ìgbà tí ń níṣẹ́ lọ́wọ́ ẹyin náà lẹ́wáṣẹ́ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ bẹ mí wò ẹyin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹyin náà lẹ́tọ́jú mi o ẹyin lẹ́tún bẹ̀ mí wò nílé ìwòsàn. Àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi Jésù Kristì pé olúwa wa ìgbà wo tá wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà àwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọwọ́ nínú ilé wa. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tó bí ń pa tẹ fún lówó tó fi jẹun tẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfi gba àwẹ yìí ná kí láàfi gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́họ́.

nígbà tí ẹyin tẹ fi ọrọ ẹnu yin tẹ fi pẹtù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹyin bá ń ṣe àwọn nǹkan wọnyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọrọ mi ò yé yín ọrọ nù bíbélì ni o ọrọ olúwa ọrọ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wa ọlọ́run olódùmarè náà láṣí sí o ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé tó wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tà àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kọ́mọ lọ sí àpò òsì kọ́mọ gbàbẹ̀ lọ́nù náà ìléru ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn lójú ni wọ́n ní omi òfẹ́ ń gbẹ́mí ẹ̀ sì fún mi lómi mú ẹ sì ń yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ sì bẹ̀ mí wò kódà ẹ tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà sí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ní cancer patient lẹ́ni yìí o kí ni hepatitis kí ni kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí sáàbò lọ́lẹ̀ òkèrè ẹwọ́n púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovase láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí gbé wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n máa owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kì í ṣe iṣẹ́ ẹyin kan lẹ́sẹ̀ tó dowó yìí o alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́run kò sí ṣèyí tá a mú wọn kò sí ṣèyí tá a mú lọ́nbẹ̀ ó ní ìgbà tẹ́ rí àwọn èèyàn wọ̀nyí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ̀ fún wọn ní owó láti fi ṣe ìtọ́jú wọn tẹ́ ẹ̀ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ̀ tọ́jú wọn o mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ mi wò èmi gan náà ìgbé prison yard lọ wo àwọn bóyá ń gbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n bá a ṣe ń tọ́tọ̀ àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n táwọn lọ fún wọn lásán lálọ́ máa fún wọn lọ́sẹ̀ fún wọn lóúnjẹ. Ní mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìní lé lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Dẹ́gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká. Tẹ́ ẹ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè. Èmi ni chief aṣíwájú àgbà jákà gbogbo Nàìjíríà yányán. Tó bá ti sọ àsìkò tẹ́ ẹ máa yọ jákà yín sọ́dọ̀ mi.

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ yà alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run bá níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa ká má lọ́mọ gbé ọlọ́run bá níjà orí tí a sọ̀rọ̀ ó gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí ṣe ládàá tá a bá ṣe kí ọlọ́run bá kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládà ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: dúkìá ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sí ìta dì lọ níjọ́ tọ́ba dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú nǹkan kan wá kò sí ìta mú lọ o. sẹ́yìn náà tẹ́ bá fẹ́ máa báwo mo ṣe fẹ́ pé ná tẹ́ bá fẹ́ sponsor àwọn program sí wa nínú àwẹ̀ báyìí kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfáà kẹlẹ̀ bá fẹ́ ká máa play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká máa play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ò máa ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n náà bá fẹ́ ká tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adeyinka àfa Adeyinka Ọlásùnkànmí TV máa mu Ajíṣe bí Ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́fẹ́ kí n máa wá ṣe wáàsí ìwàásù inú àwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ́ pẹ́jọ́ rọ̀ ńlọ́run aróyé ni ṣe bákà igbé kíké ni ṣe ẹ̀yẹ lóko.

0: Ọlọ́run pa ìrọ̀rùn fún wa ní òṣè fi gbogbo nǹkan ni wa lára.
1: Àjẹ ìkókó mi o.
0: Káwà gangan ká máa ní ara wa lára lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo nǹkan ní ìrọ̀rùn fún wa. Káwà náà ká máa wá ìnira fúnra wa tó kù ni.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyè. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ilé ìbò káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria, ọlọ́ọ̀bá ń gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel without no visa. Kí n kára àmì ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kùbáhùn. Kára àmì náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára àmì náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ máa ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́.

0: orí ajẹ́ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ́ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kíkún máa fàmọ́ nínú.
0: Ọyẹ̀ ìjà lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ ní ìfà ìfàsẹ́yìn.
0: Ẹyin tí time zone wà tó bá rí bákan náà ìjà lọ mọ́ṣáláṣí o.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá à ń fapò mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ràròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́lálé. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tán tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ ẹ mọ̀ bá wa 415. Kẹ ẹ mọ̀ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fọn ara wa létí.
1: Eruku wọ.
0: Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà mọ̀ bá jìn síbẹ̀. Ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwọn erin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́ọ̀bà Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba Òképè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ̀ tí ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi Adéyín.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n, ẹ jókòó mbẹ́, ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Ọya bó ló ṣe jẹ́? Ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀, ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí kò wọlé.
1: Kí ló ṣe fún mi tẹ́lẹ̀? Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀. Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀, ẹ wá ṣàlàyé, ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá lè rógun wálẹ̀ ìdààmú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣí ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun lọ́wọ́
1: ẹ bá ń ṣí ẹ.
3: Àlìwọ́wọ́ 419 o, àjẹ̀lérógun àkóbá o, nǹkan tá a jẹ àlísàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí, láàmì láàárọ̀ yìí, ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí, ó pe nọ́mbà mi láàárọ̀ yìí, bàbá tó pè mí, ó ní ibo ni mo wà. Iṣẹ́ ọ̀kadà lèmi ṣe, ó dìbò mo wà, mo sọ pé mo wà ní roundabout. Ó ní roundabout mo wà, òkè gbogbo irú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi, òun ló pè mí. Kí n lọ sí, òkè kí òun máa bá mi bi tí mo wà, mo ní kó máa wọrí pé màá wá balí roundabout. Mo ní màá wá balí roundabout. Mo fẹ́ lọ balí roundabout ló pè mí pé kí n lọ sí POS, nígbà tí POS wà lítò síbẹ̀. Mo lọ sí POS, ó ní gbé fún ẹni tó wà níbi POS yẹn. Mo gbé fún ẹni yẹn, ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ́ pé ẹni yẹn ń tẹ system, èmi yẹn bá wọnú mi, bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ẹni yẹn òun kọ́lẹ̀. Pé gba fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fóònù yẹn. Mo ti pè é, mo ti wọ̀n ẹ̀ pé fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n o, ẹ wà very careful o. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn tó fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn. Ẹ jẹun tó tọ́ lọ́hùn o. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú o, ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣẹ́ fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ jẹ́ wá gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára, ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́? Ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́, bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀. Mo ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀
2: jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibùlẹ̀ wà.
3: Mo àtẹ́ di roundabout yẹn. Mo ń bọ̀ ń gbà yìí.
2: Ṣáàdì roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Ṣáàdì kọlẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀. Ṣáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Kẹwàá yàrá débi roundabout yẹn, ẹ dúró síbi ilé ẹpọ NFC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà káwá bá yín ní ìbúlẹ̀ wà.
3: No, ẹ̀yin ẹ dúró síbi ilé ẹpọ NFC yẹn, màá bá yín bẹ̀.
2: POS wà ní roundabout mẹ́yìn àbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ìlú ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀, ẹ bá mi confirm ẹjọ́. Engineer ẹ̀gọ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm, ẹ má kọ́ ti fóònù. Olójú ẹ̀kẹ́kẹ́, ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́, ẹ máa gbọ́ ẹlẹ́ẹ̀kejì. Ṣẹ́mi pé ó ti ní kọ́mọ̀kọ́ ti fóònù. Ara táktíìsì nìyẹn o, pé kọ́mọ̀kọ́ ti fóònù. ara àwọn gan tí wọ́n ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí ẹ tarí rẹ̀ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ sí fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Ok ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ sẹ́ndì
4: 85,000 85,000 ló máa gbà.
2: Pọ́sẹ̀ tí
4: wọ́n bá fẹ́ ṣe dẹ́pọ́sìtì 85,000 ló máa gbà. Tọ́ba fẹ́ bá wa sẹ́ndì ẹ. Hello. Only 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sá.
2: Báwo
5: ni?
2: Ṣé nẹ́tíwọ̀kì wà?
5: Nẹ́tíwọ̀kì wà.
2: Èló ló pe dẹ́pọ́sìtì lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni chájì ṣe báyẹn, lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kọ́.
5: Ẹ̀yìn 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣo máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok, báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàkà náà báyẹn fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000, a kó 35,000 fọ̀ fún ẹ.
4: Okay.
2: POS machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ìgbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀.
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfàmù orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́kì.
2: Jẹ́ kí n pè fún ẹ bá yẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dá.
4: Ok.
2: Deposit ni ẹ bèrè pé ṣó máa fún receipt ẹ bá ń bèrè pé ṣó máa fún receipt.
4: Ọmọ fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Ẹ ń bọ́lẹ̀ yín wà báyìí máa gbé yín wá sọ́dọ̀ ẹ ní ìkọ́lé.
2: Òun náà mo fi sọ pé ẹni bá mi gba receipt yẹn máa bọ̀ a máa tó dé síbi ilé epo yẹn kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa send owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún máa send ẹ̀ ni ẹ bá mi gbé
4: owó yẹn. Ara ò
0: a ti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ṣe ẹ gbọ́ lágbọ́yé àfà àpótí rọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ bá dé lọ́gànjọ́ òru gbogbo wa là nílé jọsùn forí lójì ká o. Uru hẹrẹ rẹ ti wá dé o. Wàhálà ti wà ńlẹ̀. Ó wà ńlẹ̀ gan níbi ìgbà. Wàhálà ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Wàhálà ti wà o. Wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́. Gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ. Àwọn ìbọn yẹn ń lù ní jìbìtì. Àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò ẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ ẹ̀ lẹ́ẹ̀fi san padà. Ẹyin lápè dú fọnrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́ fọnrán tí ì bá wọn dúró rojọ́ ẹyin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́ fọnrán tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́ fọnrán báyìí o. Ọ̀rọ̀ òrùhẹ́rẹ́ rẹ ti dé báyìí o. Wàhálà ti wọ̀lú o.

0: bẹ́ẹ̀nà.
1: Wọ́n ń kẹ̀yìn alátìlẹ́yìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mẹ̀dúwà. Bàbá mi Fàtá Ìbándélé, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America lámẹ́jèèjì wà. Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtá Lámìdí, ọwọ́ Londo State. Madam Funmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísebí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi o.
1: Ọmọọba Aládìgbò Lòmú Ìdẹ́nì Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọ ọdẹ
1: tó. Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín náà nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́tì rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn-tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000. Wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́? Tẹ̀ tún fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn máa tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tọ́jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí aráàlẹ́ ní bá ń jẹ kòkòrò mobi tán ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kàn mi pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn ìbò kúkú ni owó tán jẹ àwọn àwọn bàbá ńlá wa ni. Tí wùrù rẹ̀ rẹ̀ bá dé wùrù rẹ̀ rẹ̀ tiẹ̀ ti dé ó ti wọ̀ lù báyìí èyí má ti wọ̀ lù báyìí. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yóò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yóò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbàjẹ́ òun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ilẹ̀ gbọ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí Android application All Nigerian Radio tọ́jẹ́ ti Lumatech. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion Beja mẹ́ta ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kúkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa sí.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì lóko tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ lọ́mọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. e ma je won so papa e pa pe to fi dori aso onje ti won je ni e ma je ki nkan kan won won e ma je ki kan kan won won ko ma di pe eleyu ni yo wa lo ma fa ti won fi ma fa fi ti won ni wa ti won ni ti o fi wa di go pe a ni foju sun kun omo a ni foju sun kun omo ko ra won ma wa lai won daju koja be won daju koja ala

0: bí àwọn ọmọ yìí tá à náà rí tí wọn ní àtá ìsí wọn náà ní fún wọn lọrọ àmọ pé báyìí làá ṣe rìn o báyìí làá ṣe rìn o kò sí bá a ṣe fa gbùrù tí gbùrù ní padà mọ fagbó wọn ò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé báwọn èkó ni wọn ń lò ní jìbìtì. Sebe ibo ni wọn lò ní jìbìtì ṣùgbọ́ngbà tó bá padà yá àwọn ọmọ tó ń gbọmọ lọmọ ṣẹ́ ṣoṣowó tó ń ṣoṣólẹ̀ tó ń fa gbùrù tó ń ṣoṣólẹ̀ ó ṣólẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn máa ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé wípé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ tètè ń fi nǹkan oríṣiríṣi ṣoògùn owó nígbà wo ni ò ní padà lo ẹni ẹyin náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹyin náà ló kù tí wọ́n ní ẹni ẹyin ló kù kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá a jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá a tún jẹ̀yà pé kọ́mọ̀ jí pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yọ̀ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹyin ló kù tí ó mú wa wàhálà kò ní bèsùfẹ̀ gbà tí ó fi mú yín lọ o láti gbọdọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mooru.
1: Ẹ tí kò wọ ilé ọba
0: jí. Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: yìí
0: kọ́ lọ́wọ́ ọmọ sọ wa ni
1: o
0: a ní sìnrìn o ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo ṣe ìwọ̀n tí

0: need to save Nigeria. Nigeria need to be saved. To have a copy of this book as a way of educating Nigerians. And it is not for sale.
1: Introduction. Ọlọ́run ba náà lọ ba ara. A fẹ́ dọ owó ẹ̀dára tó wù lọ́sọ̀pọ̀lọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àti àsìkò. Ẹbẹ kan ni èmi ń bẹ Ọlọ́run Olódùmarè á dẹ́dá sẹ̀dá. Kó má fi èmi pẹ̀lú ẹ̀yin dára tí ó pa wá lẹ́kún ara tí ó wù wá ni kò fi lé ayé wa dá. Nítorí pé bó bá pa wọ́n lẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ ibì kan, a pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bò mí. Tó bá pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibì kan, a tún pa wọ́n lẹ́rìn díẹ̀ nílẹ̀ bò mí. Ara Ọlọ́run ọba mi fi ń dá o, kò sí èyí tí ò wà lọ́dọ̀ Ọlọ́run. Bí kò pa àyàn lẹ́kún, kó tún pa ni lẹ́rìn. Bí kò pa ni lẹ́rìn, kó pa àyàn lẹ́kún. Ọdọ Ọlọ́run náà ni gbogbo ẹ̀ sodo sí o. Ọlá Ọlọ́run ọba mi fi ń dá. Ó ń jẹ́ ká mọ̀ náà ni o. Ó ń jẹ́ kó mọ̀ yé wa wípé a ṣe yìí ó wúlò fún Ọlọ́run ọba. Kọ́lọ́run ọba ọlọ́jọ́ òní kó wá ṣe dáadáa sí ọ̀dọ̀ tèmi pẹ̀lú ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá ayé àwọn tó ń fẹ́ràn Ọlọ́run lára mi.
2: Ẹ bá sí rí ẹ lọ sí máa wá wí.
1: Tí wọ́n èéwo ta sì ṣe mí, lájọ́ àṣìṣọ́ mi, tí wọ́n sì ń fẹ́ràn Ọlọ́run lára mi. Ọlọ́run ọba yóò mọ̀ bá nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo ibi tí mò ń gbà wò yín, Ọlọ́run ní jẹ́ ń bà jẹ́ ń bẹ̀. Ẹ̀yin gangan náà ẹ wá ní pinyìntìn láéláé fà bàyà. Ẹ gbọ́, kí là ń ṣe lọ́wọ́lọ́wọ́? Sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán.
3: Kéni débi kan, ọ̀rẹ́ mi má dáṣẹ́.
1: Àṣesílẹ̀ làbọ̀ wá bá o gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ń sọ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná. Onítúnjọ́mọ mi gbẹ́nà.
3: Ó ní odi, àgọ̀ èèyàn ló máa.
1: Ẹ wá gbọ́ mi yé dáadáa, bí bá a ṣe ò bá ṣe, kó sì ń tì bá a láò láǹbì kankan.
3: Ọ̀tá aṣálẹ̀.
1: Bá a bá ṣe dáadáa léni. Ìgbẹ̀yìn wa ní ẹ̀yìn ìwọ ọ̀la, ó lè mọ́ da, ó lè mọ́ ràjàjà. Ó lè mọ́ ràjàjà tó.
3: Àtàkùrú.
1: Nítorí gbogbo ohun tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn ìwọ ọ̀la. Àrọ́ bá gbogbo àlá dìtàn. Èmi ṣe máa ń sọ pé ká ṣe dáadáa. Ká máa gbáyé, ká gbáyé ṣe dáadáa. Gẹ́gẹ́ bí orúkọ mi, ká sá máa ṣe dáadáa.
3: Lójú
1: fún òun fòkọ tí mò ń jẹ́ kìlọ̀ wa.
3: Mo tẹ́ni tó ń bá ṣe, a máa jágọ̀ lójú ẹ ni nítorí ìpọ́jọ́.
1: Ẹyin ká gbàjù bàálẹ̀, ká pàjù bàálẹ̀, ká pàjù bàálẹ̀ déṣú àlọ́. Ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ dọ́mọ náà ni o. Nítorí àrọ́ bá gbogbo ara dì tó. Irú ìtàn wo láwàá dà lẹ́yìn ìwọ ọ̀la. Ní tá a bá fè ní wa ṣe ni o, èní ni ó pè ti ọ̀la o. Ẹ mọ̀ wà níbi 20 years remembrance. Ẹ̀gbọ́n wa kan lánàá. Ọmọ ẹ̀gbọ́n màá mi gangan. Ó dàbí ogún, ó ti di ogún ọdún lánàá lánàá yìí tí ẹ̀gbọ́n ti, ó ti rè wàlẹ̀ àsìkò.
3: Kò lẹ́sẹ̀ níbẹ̀ ṣùgbọ́n má ṣe bá Mùsùlùmí òde. Ọ̀rẹ́ wa, ìdákun má ṣe bá Mùsùlùmí òde.
1: Kí ni wọ́n fi máa rántí ìwọ náà? Sádùá ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ tó fi máa rántí rẹ. Àbí èpè ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ nígbà kẹyìn. Àwọn yìí tá a bá ṣe lénìí náà ni ó dì tá mi ọ̀la o. Èní ni ó pè tí ọ̀la Adéyinka.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ ń wò tẹ́jọ́ ń wọlé wọ̀dẹ́ o yóò sì wò fìrí yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ̀ wá ìmpọ́tàǹtì gan kọ́jọ́ rẹ mi ní ìmá ti dé àyín torí wọ́n ríran sóhunkóhun ò gbọ́dọ̀ débi olóko o gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ́ ní o ni ó wá tí wọn ò fi ní débi òkú wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ tí wọ́n ń pè mọ́ wa lá bọ́sẹ̀ máa ń pè mí ní kásáwọn àṣẹ dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ o bọ́sẹ̀ ń pè mí ládéyìnká ọ̀ lásùkàn mí báwọn míì bá tó pè mí wọ́n ní abdulrahman bí a bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tó lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ẹ̀ nígbà tó bá yá wọn ò ní pè wá ní gbogbo eléyìí mọ́ a pa súná dà á di àbẹ̀ pé wọ́n á ní ẹ bá wa gbé òkú bóde o wọ́n á ní ẹ bá wa gbé òkú bóde o wọ́n ò ní ní ẹ bá wa gbé ramoni bóde wọ́n ò ní ní ẹ gbé pẹ̀mbọ bí awo erin jáde wọ́n ò ní ní ẹ gbé ajókọ̀ bí ẹni kìlọ̀ wà bóde.

0: kò sí tó dá ló.
1: Alápasú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rohun gbèsè.
1: Mo lápasú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kò yẹra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan
0: yìí.
1: A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmí àfọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmí àgbá wa mú lọ́rùn. Ẹlòmí àfọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Wọ́n ti yóò túbọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn tó kọ́ tí yóò túbọ̀ ẹsẹ̀ wá foríjì.
1: Ẹlòmí àgbé wa ní bàrà àdílé. Àwọn ẹlòmí a sì máa wò pé ń jáfírí à ń rùn àti ń rùn díẹ̀díẹ̀. A sún sẹ́yìn. Ẹlòmí ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bàa rí rékùrí. Ibi tí ń wẹ̀ wá lòun ọmọ tágẹ̀ẹ̀tì kó lè bàa rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn. Tí alápá ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní le dáhùn. Wọ́n ò ní lásán o. Wọ́n ò ní yín ká o. Èmi gangan náà alára ń ò ní le dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ̀ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtàn kan tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní.
2: Kò wá rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà àná wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kó ní ìyẹn ò ní kú.
1: Eléyìí ó dàbí ilé ayé tá a jọ wà yìí ni o. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò sí pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀ o.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Tí àfiwé mi sọ ń yé yín.
2: Wọ́n bẹ̀ ẹ́ o.
1: Ṣé ń ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀. Sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyìn ká mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ. Ọlọ́run nìkan náà ló mọ ibi tá kẹ́yìn sí. Ṣé ajá ni ó jó òkú? Abómi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rèé ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ o. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò ó nínú ọkàn ara wọn pé àtẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà là á kábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹ jáse dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kì

wípé ẹgbọ́n tí ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ ní àárọ̀ ọjọ́ ó sì kírun tán tó fẹ́ gorí mi ń bà rí báyìí tó fẹ́ kírun tó fẹ́ gorí mi ń bà rí ó sì àmì àmì alákọ̀ọ́kọ́ ó tún gbèsè ẹlẹ́ẹ̀kejì ó gorí mi ń bà rí kejì ó tún gbọ́ àmì ó tún ṣe àmì àwọn sàárẹ̀ ń gbọ́ pé atánàbí ń ṣe àtọ́ ó tún gorí ẹlẹ́ẹ̀kẹta ó gbé ẹsẹ̀ gorí ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì nígbà tí wọ́n kírun tán láàárọ̀ ọjọ́ táwọn yìí àwọn sàárẹ̀ wọ́n ń bi àwọn disciples ànábì bí àwọn disciples Jesus àwọn Pétérù náà ṣe wá àwọn disciples ànábì àwọn Úmáàrù àwọn gbogbo àwọn àwọn disciples ànábì wọ́n ń bi léèrè yìí àríkàyé fi kan lẹ́ẹ̀kan oyè sì ṣerú ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní bó ṣe gbé ẹsẹ̀ kan lálàkọ́kọ́ ò ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì gorí mímbà ẹlẹ́ẹ̀kejì ó tún ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì ó wá ń bi pé kí ló dé tó fi ṣerú eléyìí lọ́wọ́ ń dà wọ́n lọ́hùn wípé ó ń ṣe àmì ni wípé màláìgà jùbírí ìlú ní ń ṣe àwọn ìpè ní ń ṣe àwọn ìpè tán ló ń wá ń ṣe àmì ó ní ìbínú ọlọ́ọ̀ ìgbé ọlọ́run kí ó mọ̀ bẹ́ẹ̀ ni náà tí ramadana oṣù àwẹ̀ ó bá ní ayé tí ò sì ṣe ṣe olóore kankan nínú rẹ̀ ó ní òun ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kejì ní wípé ẹni tó gbọ́ orúkọ òun ànábì tí ò dá ike àti ìyìn padà sí ọ̀dọ̀ òun ó lóun tó ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kẹta náà ní wípé ẹni tí ó gbọ́njú bá bàbá àti mọ̀mọ́ rẹ̀ tí wọ́n dàgbà sí lọ́wọ́ tí ò wá rí sí olóore kankan ṣe látara àwọn òbí rẹ̀ méjèèjì ó ní màláìka jùbìrí ló ń sọ pé ìbínú ọlọ́run dẹ́rẹ́ ibi dandan ọlọ́run kọ́ mọ bẹ lórí irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ọlọ́run tó sọ pé àmì àwẹ̀ kan ló tún dé tó tún ń lọ yìí sẹ́yìn ní sí olóore kankan tẹ́ ẹ ṣe nínú ẹ̀ sẹ́yìn ní sí olóore kankan níbi tẹ́ ẹ sórí àṣepamọ́ níbẹ̀ wọ́n máa ń sọ pé oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán la wà yìí ǹjẹ́ yìí ní orí àṣepamọ́ kankan nínú oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán tí tó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí sẹ́ ẹ máa ń sọ̀rọ̀ máwo bẹ̀ abóore ṣe kárí mi náà lẹ́ máa ń ṣe adéyinka mo tún ti dé aláwọ̀ ìjánu bọ́ ẹ̀sẹ̀ ń jánu bọ̀ bí ọkọ́ tuntun bọ́ ń jánu bọ̀ bí àpò òye.

0: container.
1: Ẹjẹ́ tó wá padà sẹ́yìn sẹ́hùn kó mò ń sọ̀rọ̀ pipe kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀rùn pipe omi náà. Wọ́n ń yàrá àwọn èèyàn wá láwọn tí wọ́n lè gbóòórùn type water láìláì. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́run, ọlá bàbá pipe yìí ládùúgbò mi Adéyinka lókè òrò kí lọ́yọ̀ aláàfin wa mi. Bàbá yìí rọ̀rùn táàpù omi lọ. Tó wá ń sọ nínú landlord meeting and meeting landlord association. Tó bá ṣe kó ṣeéṣe ni, tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì. Òun ọ̀bá rọ̀nù ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí nífẹ̀ tó bá ṣe pé ilé òun ọ̀bọ sísàlẹ̀ odò ni. Ọjọ́ pawọ́ òkè lọ wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọ̀nù omi tá à ń rí lọ sí torí pé wọ́n gbábọ̀ ọ̀hún jìn púpọ̀. Kì í ṣe àwọn bọ́ọ̀ tá a máa ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
2: Àrídì gbogbo ń tó wa ń sán mọ̀ àti ilẹ̀ ẹlẹ̀ mo dá wọn lásán.
1: Tí a tún mọ tí bàbá pipe tí mò ń wí ń ṣe. Tí a tún gbọ́n tó tún sí tó pe àwọn landlord. Àwọn meeting ní meeting àwọn landlord association ó tún sọ fún wọn
2: wípé.
1: Bí àwọn èèyàn ti máa ń ya àgbẹ̀ sí padò lọ́dọ̀ ọ̀hún yìí nísàlẹ̀ odò yìí ọ̀tẹ̀hún lọ́rùn. Ó ní ọ̀tẹ̀hún lọ́rùn. Bẹ́ẹ̀ ṣe máa ń ya àgbẹ̀ sójú odò káàkiri. Gbogbo ẹ̀yin náà tẹ̀ ń kọ́lé tẹ̀ yìí kọ́tọ́lẹ́ẹ̀tì sílẹ̀. Ìwà tí ò dá lélẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni. Kó ti ẹ̀ jẹ́ pé orú kànga méjì lẹ́lẹ́gbẹ́ ní sọ́ka àwẹ̀ ẹgbẹ́ ó. Kẹ́ ẹ máa ya àgbẹ̀ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti yín rí àwọn ẹlòmíì ńlá. Ẹgbẹ́ sọ́ka àwẹ̀ o, ẹgbẹ́ lè ya àgbẹ̀ o, ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o. Bóyá ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀tì ni. A ní ẹgbẹ́ lórú méjì bẹ́ẹ̀ tí ẹ lè gbẹ́ ní nọ́mà sọ́ka àwẹ̀. Kí ni bàbá pàṣẹ yóò wá ṣe? Torí táwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ nípadò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́. Ó wá ní káwọn landlord ó bóun wálẹ̀ sádùúgbò kan. Kí wọ́n bóun wálẹ̀ ní area nínú àdúgbò wa. Kí wọ́n bóun wálẹ̀ nínú area ládùúgbò wa. Kó wọn ó gbẹ́ sọ́kàwé fún wọn. Kí wọ́n máa yàgbẹ́ bẹ̀. Kí wọ́n máa lọ yàgbẹ́ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjò ti gbẹ́. Ó ti ṣetán láti gbẹ́. Tí ó gbẹ́ tọ́lẹ̀tì. Ó jẹ́ pé ó ní àwọn landlord àdúgbò ni wọ́n mọ̀ monitor. Sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yìí. Àdúgbò tẹ́yìn náà ń gbé sí ọmọ rírì yín bẹ́. Abẹ́yìn nìkan àso ni. Ẹyin nìkan àso gíòsósósósó gíogíogíò. Tẹ́ dàbí tí ọrin ẹyin náà tí ọrí ẹ̀ ńlẹ́ o. Tí ọrí ńlẹ́ ọmọ àríṣẹ́ gíbà lẹ́kọ̀ọ́. Ìkan ni mo káhùn kásẹ̀ kí olóhùn. Adíá fún ìwòrì onìkan níjọ títí ń dárin onìkan soso gíogíò. Sẹ́yìn nìkan soso gíogíò lẹ̀ ń ṣe ládùúgbò. Ọ̀dánìkan gbénú pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe. Ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin sóore fáwọn ará àdúgbò yín. Ó ti ẹ̀jẹ̀ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́ni tí ń lò. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa sóore. Nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀. Ẹni tó wá ṣe púpọ̀ náà ó náà tún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o. Mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o. Adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọ.

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìana ṣe lè bá mi sọ pé táwọn yẹn bá fẹ ṣe irú nǹkan báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn máa kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé tó wọn yọjú sí irú bíbá. Sọ́rọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀dẹ̀. Mo gbé wọn lọ́pẹ́.
1: Ìkan tí kúrúmù wa ajíyàwá tí wọ́n ń tà láti bá aṣọ náà nìke àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti true ìyá foundation sọ pé tábá wojú stone ní wa a rí details account number or contact a fi lè get in touch pẹ̀lú ìyá foundation yìí níbẹ̀. So wọ́n máa ń sọ pé àwa tábá fẹ́ gba channel yẹn nìyẹn àwa tábá fẹ́ gba channel yẹn tó báyìí páwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni wọ́n wà ní second sí erewu campus Imanalan the College of Education campus second year ní Oyoroki ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ state Nigeria. Ibẹ̀ ni wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkànṣe Nigeria nìkan àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nigeria Ọ̀yọ́ state Ọ̀yọ́ town ní second gate Oyoroki Ọ̀yọ́ ibẹ̀ ni Fonwan Motherless Baby Home ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun arọ̀wá àwa tí ó jẹ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè ẹ má yẹ ká gbàgbé àwa tá àjẹ irú èèyàn báyìí ni wọ́n sọ fún wa lẹ́kọ̀ọ́ ní àǹfààní ńlá ní ẹ̀dá fún opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó jù táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé ìyá foundation ẹjọ́ ẹ bá wa sponsor a sì realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate we did that yesterday. In fact ẹnìkan send owó fún sí wa láti Dubai ẹni ẹ send ₦10,000 láti Dubai. So akẹ́ni náà ọlọ́run àkùn ọlọ́run jẹ gbogbo inú jábọ̀ àtẹni ó send ₦500 àtẹni ó send ₦1,000 àtàwọn tada foundation náà ẹlẹ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ̀kan wọ jábọ̀ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ̀kan wa kájí okó ọ̀sán-gangan kájí okó ọ̀sán-gangan ọlọ́run jẹ kájí ọmọ orúkọ ọ̀sán-gangan àwọn iná ọlọ́run dákun bá sanú wọn ọlọ́run bá sọ wọn déyàn ọlọ́run bá sọ wọn dé wọlá oṣù táwà yìí ọlọ́run bá sọ wọn déyàn wọlá oṣù táwà ọlọ́run dákun bá sọ wọn déyàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọn lágbá ọlọ́run bá dà wọn lágbá ọlọ́run bá dà wọn lágbá àwọn tó ń sin àkóso fọ́n wáì náà ọlọ́run bá fún àwọn náà lọ àwọn ọmọ tí wọn náà ọlọ́run mọ́ sọ wọ́n jùlọ lọ àwọn ọmọ tí wọn ọlọ́run ni wọ́n bá wọn jìnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbà yìí ní ẹ̀ka wọn ní ọ̀yọ́ zo ní ọ̀yọ́ tán tó wà ní second gate rẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ kí ọlọ́run kó bá fún àwọn náà ọlọ́run kó bá nǹkan kọ́mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jì báyìí kọ́mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jì báyìí tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa bismillah ìmọ̀ àtọ́ ìnà orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi foundation tá a pè ní ìyáf Ikrom Yusuf Adebisi foundation ẹjọ ẹ bá wa wo àká nọmba yẹn nǹkan tí ẹyin náà bá ní láti lè sapa kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o ó máa jẹ́ worldwide ni so ẹ dákun ẹ kí a fi sọ ọlọ́run gbà bẹ́ẹ̀ nìkan kan
0: wa. A kí o tó máa lọ máì tí lọ torí máa ń bẹ nígbà míì tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ wà ń bí ṣé àǹfààní ayé irú rẹ wà ṣé àyè àǹfààní irú rẹ yọ.
1: Inshallah Laura Moni this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ he was born to manufacturing in Kaduna state a year today àǹfààní ẹ̀ wà nítorí ajẹ́kọ́ yé wa náà ni pé àbí ọmọ ìsinmi ìlú Ọ̀yọ́ not talk of Ọ̀yọ́ state. So tí n já sí pé àǹfààní ẹ̀ wá ẹni tó bá fẹ́ sponge inshallah Laura Moni so a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe inshallah tí fún tí èèyàn bá fẹ́ rán yàn lọ sí ìlú ọmọ fẹ́ sponsor èèyàn friendly level secondary level and tertiary level
0: níṣà ọmọ tó fi tọ́ ayé rẹ àbáni rẹ wà
1: àbáfẹ́ ọmọ ìgbà nílùú ẹ̀bà àbáfẹ́ sí nǹkan bọ̀ àbáfẹ́ kóyàn lọ umura àbí hajj náà so ìṣàlá ọ̀rọ̀ àmọ́ ni.
0: Wúmu náà rọra ń bẹ sọ.

0: se gbo oro lenu obirin ti o bi omo tan tori e da foundation le o won oko re na le gbo le kan toko re je ore mi ni o so wi pe anu olon lo ngan la won gan idile awon rigba lori omo awon ta won se dan da foundation na le loruko re ipe ti o je ko mo ngan na di omo orukan tori e mi pin tan ni gbo ta won bi oro mi o ye yin tori e lo je ka won wa ronu pe ka won da ile pe ngba ta olon se ta won ni rorun ta won ri bi ni rorun bayi ke ma se pe awon mo se kan se lodo olon ori ofe la won mo ri gba na bi wa ndupe ori olon na bi lo si bi gba seyin na se ndupe ori olon bi aya mo nbo na
1: awon ti won se foundation na ti won pe awa wa si bi bayi leni ti olon ra olojo ni ti o tun ma wa pelu won ko ma ran won se olon ni so awon mo ti wa na di omo orukan kan gaga awon ti won wa ni position re ti olon ba ki o ba wa pelu won àwọn tí wọ́n ṣe kíni owó tí wọ́n mọ̀ fi tún fi gbé iṣẹ́ yìí iṣẹ́ ìránṣẹ́ yìí tẹ̀síwájú kí ọlọ́run bá kí ó túnbọ̀ máa pèsè rẹ̀ fún wọn ọlọ́run wá ní kí wọ́n ní fàlọ́lá àbíjáyè rọ̀ṣúlùlá alọ́lá yín náà àti iná kí gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò tẹ́ máa bá wa ṣe rẹ̀ gbogbo ẹ̀yin náà tẹ́ bá fẹ́ dá sí fẹ́ fẹ́ sponsor ọmọ kan láti primary level secondary level tó fi dé tertiary tó fi dé kódà kó jẹ́ pẹ̀lú èbó ìyáyìn náà ni ẹ mọ̀ bá ṣe lè kàn sí Ibias Ikram Yusuf ABC Foundation tó jẹ́ ìyá àfúnà tẹ́ bá ti dọ́dọ̀ wọn débí kò ní ju báyìí lọ ni.
0: Níbi orí ètò nu ń wàá pe account number torí bóyá àwọn tí àwọn ẹlẹ́yin ju àánú tí wọ́n lè dá sí foundation yìí náà wọ́n lè máa gbọ́ wà lọ́wọ́. Ikram Yusuf Adebisi lórúkọ account yẹn account name yẹn UBA ọwọ́ ajẹ́ tí a ti mú gègé àyíkáàdà mo fẹ́ pa account number yẹn 2231476434 2231476434 2231476434 Ikram Yusuf Adebisi o ko omo won ni fi da ale Ikram Yusuf Adebisi 2231476434 Ikram Yusuf Adebisi ni igba ti awe di mọkànlá ni on the 12th ìlàjọ lọ sí motherless babies home tó wà ní second gate ìyẹn lókè ní ọ̀nà erelú lókè òròkí lọ́yọ̀ aláàfin wa níbi ìyá foundation ọkọ pé ẹni tá a fi sọrí ẹni ìyá foundation present a prestigious day with the orphan at the orphanage home. Páwa gan náà à ń jẹ́ bàbá àti mọ̀mọ́ fáwọn ọmọ wa àánú larígbà agbolé àwọn tí wọ́n dá foundation yìí lẹ́ni Allos compound tọ́rọ mọ ògbómọ̀sọ ni wọn ṣùgbọ́n a ti kọ́lé sọ̀yọ́ ti dọmọ ọ̀yọ́ náà nu ní agboolé wọn ní ògbómọ̀sọ ni agboolé wọn lógbómọ̀sọ ní ń jẹ́ ọlọ́ ṣùgbọ́n wọn ti di ọlọ́ ti wà lọ́yọ́ náà nu Allos compound ìtẹ̀síwájú zone 2 ọ̀tún ẹ̀fà ní òkè mogi area ní ọ̀yọ́ aláàfin tá a wà níbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a lè pè wọ́n sí ni 08141617576 08143016475 ẹjẹ tún méjèèjì pè lẹ́ẹ̀kan sí 08141617576 ẹjẹ tún méjèèjì pè torí nẹ́tíwọ̀kì ti disconnect ní tẹ́lẹ̀ 08141617576 08143016475 Allos compound ìtẹ̀síwájú zone 2 ọ̀tún ẹ̀fà ní òkè mogi ní ọ̀yọ́ aláàfin wa níbi account number wọn lẹ́ẹ̀kan sí òun náà ni orúkọ rẹ̀ ní Ikram Yusuf Adebisi UBA 2231476434 Adeyinka Olasukami mo n bọ na. Kémi ọmọ àmúra àti lọ kírun ní mọ́ṣáláṣí ní àyè. Ẹyin tèmi mo rò báyìí ti di nǹkan kan. Ẹ ti di nǹkan kan tàbí méjì mú. Nígbà ètò ti tààrọ̀ yìí. Ẹ ṣeun mo dúpẹ́ ọ̀pẹ́ torí pẹ̀ gbọ́ ni. Ẹ wò pé wáta wò tó wótò wọ́rọ̀ wo. Wọ́rọ̀ wótò wo ni Adéyinka tó ń sọ lóòrọ̀. Ẹ sì bá mi gbọ́ ẹbí ìfẹ́ lọ. Ọ̀rọ̀ mi sì yé yékéyéké ẹ̀ gbọ́ mi sókè. Ọlọ́run bá yọ̀ mọ́ wa pẹ̀lú wa ò. Torí pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ni mò ń jíjà wa. Láti tó máa sọ ọ̀rọ̀ yìí. Láti lè tó máa tẹ̀síwájú. Láti máa ṣe wàásù. Láti máa ṣe wàásù. Ọ̀rọ̀ bàbá pásítọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan kí n tún fi kún. Bàbá yìí sọ pé òun fẹ́ gbẹ́tọ́ kàwé gbẹ́tọ́ lẹ́ẹ̀tì fún gbogbo àwọn ará àdúgbò tí wọ́n ní sálángà. Ká má lọ́ máa ya àgbẹ́ sójú odò. Ibi tí wọ́n bá ti lọ ya àgbẹ́ sójú odò lábẹ́ jù máa ń gbà ní wọ́n lè kẹsẹ̀ b pejo lenu eh won gbe soka we won gbe toilet
2: ojo
0: pa won landlord adugo ni won mo monitor awon na ni won mo boya won mo oya won mo gba wo ta so le ta so lawa awon ta ba n ya gbe be ti won fi mo monitor re to pa won kan ni oduro me boya pa mo pa marun marun ni ti won fi mo san salary ni to ba n do ti mo monitor re tori se lawon yo to ba je yi e mo public properties do wa ni gbo ta won yan ba je sugbon o ni ka won landlord o moju to won o gbe n to n lo fe n to un ah seyin na so re sawon ara adugo won mo riri n wo di asiko december o si ti ma wi pe ko n ba ha onje fun gbogbo ara adugo won le ha dele bi ka ko to ma dele bo mi ara mi yeyin lasiko december ta won christian na mo so dun ta wa christian ta mo so dun ara mi yeyin tori mi gbogbo esin ni mo n se awa christian emi ati won la jo nje christian emi ati won la jo nje muslim emi ati won la jo nje baba la ah boni re o eh alaji pa eto oluwo keke yin re o eh arole gbenga deboye
3: ore mi wagbo eyan to ma unyo ni wagbo eyan to ma unyo gaja pa lo ma
0: o wa so pe
3: ago eyan lo ma
0: ah na si ko december o tun gbo nje dele awon elomi won ni je won danu ni ewo laburo wa waste onje ki wa lo nle se ti o kari ti o kari ile ti o kari oko ti o tun ma wulo fun gbogbo awon ara adugbo ni baba ba lo mu owo ara re to ba bere si ni ri solar ni street ori ni waju ile re ori legbe ile re

0: àwọn àníríì ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara. Ẹgbẹ́ ilé kan sí ó jẹ́ jẹ́ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yín. Ẹ wo Buhari ọ Buhari Buhari ààrẹ yín president yín Buhari ṣe mọ̀ pé tó bá ṣe pé Buhari ó wà níjọba ó ní adequate care. Bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú Èbó nílùú Ọba. Tẹ́mọ̀ gbà tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú Èbó tọ́lọ́gbà tọ́jú mú kára rò tó wá ṣe kó sákò. Buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíì lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jẹ́ǹjà sí tẹ́ bá wù gan kódà ó tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíì ò gbọ́mù ẹ̀mí mi tí ó yí wọn lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀rìn ọmọ ẹlòmíì lọ́sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe ìwọ̀n tí agbára yín bá mọ̀ ìwọ̀n tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí tẹ́ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fún mọ ń rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa ń yan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn àràádúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: Tọ́ ń kú síbi ìtaṣọ ẹ̀ ò sí o.
0: Ẹ tẹ́jú mọ́ mi ẹ wò mí ẹ wò mí rẹ ṣe ń lo rẹ ṣe ń dáadáa torí kójú rere ni wò rí sí wà kákò ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: Tọ́lá mi kí
0: n. Mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí ṣùgbọ́n kí n tó mọ̀ lọ. Adéyinka Ọlásùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn òkú láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tó tún lọ. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìgbésí ayé yín o. Iná ò ní tán oyún ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Látòrí bàbá Fàtá Ìlàmídì Bandele ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo. Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja.
1: Mo lẹ́bùn ńlá fún ọ.
0: Adégòkè Ìṣàkà Abiodun ọmọ Baládìbò Olùmú Ìdínà Adékunlé bàbá mi Evangelist Moses Àkàndé Akíntóní Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré.
1: Alájàre
0: Abiodun. Asiru Amadu Adeniyi ẹ̀gbọ́n mi dáadáa tí wọ́n ní ètèrè multi-purpose venture láti ìlú pa. Mr. Yusuf ọmọ wọn níbàdàn tí wọ́n ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: Kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: Bàbá mi dáadáa Bàṣírù ọmọ Adéníyàn. Bàbá mi Fàtáì Bàǹdélé Olúṣọlá. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù Lamẹ́ríkà.
2: Ìyá tó máa ń ṣe bàjẹ́ mu lọ́bí kì í ló.
0: Bàbá mi Adé Àríwọ́lá kó pàdé bàmí lánàá. Bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́. Wọ́n lé àwọn òtún mọ́. Ẹ ṣeun bàbá mi. Bàbá yìí fẹ́ la òjú àwọn èyí fẹ́ la òjú ẹ. Ẹ ṣeun mo kí bàbá mi dáadáa. Tó fi success Oduola ọmọ Ogundari ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé. Ìbàdàn ìlú Ògúnmọ́lá Olódògo kẹ̀rí lójú ogun ọwọ́sọ̀kọ̀jọ kẹ̀m̀bẹ̀ rí bí ìyá.
2: Bàbá ẹ̀ mo yí wá ìbàjẹ́.
0: Tóbi tó ń dé orí bàbá mi dáadáa Lukman Akinoye. Lukman Akinoye. Lukman Akinoye. Lukman Fọlárin Akinoye. Ọmọ Ọ̀yọ́ ni bàbá o. London ni wọ́n ti ń gbé importer and exporter. Bàmí dáadáa iná ò ní tán wo gbogbo yín o. Ó kí yín gbẹ̀jọ́ gbẹ̀jọ́. Gbèje gbèje gbẹ̀sán gbẹ̀sán gbẹ̀wá gbẹ̀wá. Ó kí yín pẹ̀lú ọkọ Ọlọ́run pẹ̀lú ọkọ Ọlọ́run. Ẹ kú àti ti sẹ́ Ọlọ́run lẹ́yìn lára. Àtorí pé Adéyinka Kèésì dè ni mo mọ̀ ń pè ó. Kèé sọ̀rọ̀ ni mo mọ̀ ń sọ. Ìfẹ́ Ọlọ́run lẹ́ni lára mi. Mo dúpẹ́ Ọlọ́run ò ní jẹ́ ń bàjẹ́ níbi tí mo fi ń wò yín. Ọlọ́run ò ní jẹ́ kèmi gangan kí n wá jọra mi lójú o. Àìmọ́se Ọlọ́run kọ̀ díẹ̀ sí mi. Ọ̀rọ̀ ìdí àìmọ́se kò ní kọ́sẹ̀yìn náà. Ẹ̀yin ṣe Ọlọ́run bí kúdúrà ti lọ. Lọ́la wàlà àwọn láwàlá kù wá táyé láàbì láàlẹ́ ìlú Azim.
1: Pé mo dára níbi táwa kò lo. Olówó ti bí ẹni jẹ.
0: Gbogbo ẹ̀yin tẹ̀ ń bíṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́.
1: Ó ní
0: alátorí.
1: Lára láti máa ṣe bí.
0: Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa graphic designer. Ọlánìkẹ́ Nixi Brandy. Tí mo lọ kí òun àti S Malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. Bàbá yín náà Ọlọ́run ọba yóò tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburú kúrò lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àmọ́. Ládàdúà ládà sàrà kọ́lọ́run jẹ́ ọlọ́mọ bá wọn. Bísímìláì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kọ́kà.

kama sori ma wo be pe oloba nikan lo le se esun ore o o nlalade ipe le esan ah ye npa to e je npa tempo ni wale je olorun lo ba lade ipe le esan ah plenty fashion home ti ma nba wa ran aso tai fun lo kankan yo kan ba ara aso lado gbe o se han ah ni fun lo owo ani fun ni kankan lo ma wa ba lo ebe ah plenty fashion home 07070 0076003202 0076003202 0076003202 Awa ma gbe aso fun yan yo da bi aso ba ya yin ni ti ma ge pe to ni ese o olobe ese ati gbogbo ti gbogbo yin te ma ran wa lowo ta ran ti da ko olodum mo yin omo yin oju yin omo number le yin olodum mo wa pelu yin adu omo ba yin o ese won to ri pe ran wa lowo e n sa adu fun wa olodum ba yin mo je ki adu ba ko ba yin na ni gbogbo bi kibi te ba wa e ja mo se dada o ka paju ba le ti so alolo ka jo ko to da to dun le tomo nitori agbaba gbogbo ala di tan gbogbo ala se ka ba mo gbogbo ala ka ba mo en to se bi o ka ba mo en to se kuko ka da won en to se kin kin o ka en to se rara ran yo ka ba mo n ka se mo se se dada ka mo se se olore dada ale ba ka ba mo dada pe aba to mo ka se ju bayi lo oni ese olobe ese oloka ese gbogbo en te ba fi fe je e pa ibinu ah ya yin ni ti ma ge pete phone fi gaje ba ku 10% lo ku mo si lero pe ti gbadun mi la aro yi ah bi bo se gbadun ti en ta na gbadun e ko gbona a mo be tori obe ni nbe so atele se asi be na gbogbo en to ba ni amobo ni kala ni de ba nle mo be lo masalasi nitori bo ba ku dedere ko jo kan ri orun adowo aye to n gba galilee na lo a di am baba jero ma je le o nje kin laye igbe nse erowo laye igbe nse ile oluwa ri gbona inu leta ti n gbo mi ọdẹ tẹ ti ń gbọ mi ibi sẹ tẹ ti ń gbọ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ò ní gbóná ìgbésí ayé yín náà ní gbóná kò ní dojúrú nítorí pé títù tútù báyìí láàárọ̀ dẹ títù tútù náà láàárọ̀ bàbá mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi láti máa pàdé mi ìfín ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ̀fín mi náà sínú ìbànújẹ́ ẹ̀ nígbè mi náà nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé nire ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ ọjọ́.

0: More music on trendybeats.com.
1: Online radio, I did together.

0: tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa aláwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lú ẹyin òdi tẹ ti ń gbohùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà la wà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀.

0: gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wàásù amẹ́rùjà sì yẹn sí. Tá a sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run nínú oṣù tá a wà yìí adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá mọ́ ìyún tá a wẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí báà wẹ́ bá tún lọ tánà ká tún tẹ pámọ́ ká tẹ pẹlẹmọ́ náà ní ṣíṣe náà ní o.
1: Pálógun kò sí ní tí o lè fi tọrẹ o. Àwẹ̀ wá ń bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ ọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn Jésù Kristì Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayé ẹgbà pọ̀ tún olúwa lọ ẹ máa lọ sí paradísì ẹ máa lọ àlòjọ náà àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ ṣe fún gbogbo orí tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún o ọlọ́run náà là ṣe fún o ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún wa yóò sàn án alẹ́ sàn dáadáa ẹnu mi ṣe ń jẹ́ kásà máa ṣe dáadáa o ẹjẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o tá a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéèjì àmà àkọ́mọ́ràn.
2: Ìbàdàn ọdún kan. Àmìkún.
1: Wọ́n ní ìgbàjì ṣàmùsùn.
2: Ìbàdàn ọdún kan. Àmìkún.
0: Ó ṣe ń tá àbí ṣẹ̀tàn dáadáa ju dáadáa náà lọ. Báyìí Jésù Kristì Olúwa ó tún wá ń sọ fún àwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ ni èyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀léra wọn lẹ́yìn. Ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbú láì. Ẹn bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mọ́ ẹnìkan. Jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè ìlú òkèrè lọ tọ́jú. Owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún ṣẹ́ àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ọ́rú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwò mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí ní tó kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yé lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kíni mo ń pè ná? Freedom. Àyìn tá a ní freedom. Tọ́lọ̀ ń fún wa ní freedom.
1: Máṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Tá a sì lọ bẹ̀ yàn wò. Tá a wò sí láhàámọ́. Ọlọ́ọ̀bọ ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Báyìí torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́ọ̀bọ ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí ìpalára tó fi ṣe jogó.
0: Báà ni mo wà nínú àtìmọ́lé ní kugu. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀ fún mi lómi ò. Bó ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Abuja.
1: Ọlọ́run wa ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. A tẹ̀ ẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdò ò lè àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyinka tó ti dé aláwọ̀ ìjánu.
0: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
1: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wa gba àdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Pẹ̀sín ṣe sọ́dọ̀ tí wà làwa náà ń ṣe é síbò mí. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín. Kó bù fún yín bí òkun kẹ́lẹ́ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra wa náà àwa náà yé pàkà mọ́. Bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni sá ti ṣẹ̀ṣẹ̀ hàn Ọlọ́run ni táfi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
0: Orí kan bá sun wọn tó rán gbá.
1: Ẹyin bórí kan bá sun wọn àárán gbá
0: ni. Ẹṣẹ́ sùn ní ni apẹ́ lókun kó má ṣàbá mọ wíwá yẹ.
2: Orí kan tó sun wọn tó rán gbá.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
2: Ìkàlẹ̀ bí agbada.
1: Àyìnbá Táìlà Mídì látọ̀wọ̀ Lóńdó State, Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúlò kátọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé.
0: Orí kan bá sọ.
1: Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fatai Bandele Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ ọlọ́yọ̀ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọ́dé ọmọ àti.
2: Kúlò fẹ́.
1: Ara Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlá pé ìtàn kò ní rí aláàánú.
1: Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí babẹni kọọkan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí babẹ́ nìkan.

0: àbọ̀ tí ká tẹ́ ẹ musùn ní ṣiṣẹ́
1: kíṣẹ́ èmi
0: ajísùn jálálẹ̀ ń bá wí lẹ̀ ń gàpá bí alákan funfun.
2: Ó tó bàbá mi ajísùn jálá àwa ò bá tèrè wa fẹ́yìn bá fẹ́ gbòmìnira tẹ́lẹ̀ kì í sojú bọ̀rọ̀ dáná ogun fún mi kí n yá gbòmìn ìjàkáná kí n bá a wò.
3: Òótọ́ ni bẹ́ẹ̀ náà ni yọ ajísùn ìjọba bá sọ pé wọn ní wọn kú èmi gan ò ní gbà á lábọ̀
0: bọ́bá
3: wá kọ lókè má sì fọ́ lẹ́kọ̀ọ́.
0: Ó tó ga ayé gún mi gàràgàrà mọ́ kí ni ń ṣe yín kí lẹ́jẹ́ yóò ṣé níwájú mi lẹgbẹ́ ń lérí bí akọ aláhùn gbá ògiri kò wá burú kò bá jẹ́ ó ṣaládùn ara mi ni àìgbé kọ́mọdé ó mọ̀ dẹ́gbẹ́ bó bá lè dánú.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jàǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára rẹ̀ tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọba parẹ́ mọ́ aláàánú àwọn ọlọ́lọ́run lò ní sábàbí ó àwọn igi lẹ́yìn ọgbà wa àwọn náà ni wọn ò jẹ́ kó ti sú wa àwọn náà wọn ò jẹ́ kébi ọ́ pa wá tébi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyí ó ṣèṣe gúsì àwọn ni wọn jẹ káwọn ti ṣèṣe gúsì àwọn ni wọn ò ti jẹ àdàdà kú ni èyí tó jẹ pé sálù ẹlẹnu gbọrọ ló kọ ẹnu mi ọba ti lè gbọrọ mọ torí ẹrí ọkàn ọmọ jẹ mi pé ń bá sọrọ sáwọn ọmọ tá ń lu jìbìtì tá ń lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta káṣà pù lárẹwẹrẹwẹ ẹrí ọkàn ò ní jẹ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ntọ́ ló ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dáwọ́ ọlá yín ọlọ́ ọlọ́run lára wa adéyínká pẹ̀mbọ bí àwọn erin kásàmọ̀sẹ̀ dáadáa ajókọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábà èdè ìjìnlẹ̀ bábà ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábà ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótògó.

tawa ma ya oru na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugba owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ ṣe mc à ń rìkọ́ọ̀dù fídíò à ń ṣe bẹ́ẹ̀ dé jingun nǹkan kan tá à tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan ṣe yóò mọ wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan ò bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá mọ ṣèṣekú sí yóò mọ jẹjẹkújẹ yóò mọ hùwà kíwà yóò mọ jalè yóò mọ fẹ́wọ́ ṣùgbọ́n àwọn èso ọ̀lẹ́ o mo jẹ jẹ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára àìsọ̀ ọ̀lẹ́ o àìsọ̀ ọ̀lẹ́ tẹ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe ní tọrọ owó dẹ́rù mọ́ ọ̀bùn ló tẹ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ṣe fún ara mi ṣùgbọ́n ká gẹ́gì jìnnà bẹ̀rù dá bá fi pamọ́ ní níyì gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run mọ́ bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò pàwọn fẹ́ ràn án lọ́wọ́ ọlọ́run mọ́ ràn wọ́n lọ́wọ́ ọlọ́run mọ́ dá àwọn náà tàbí sí ayé wọn káwọn náà kọ́ máa

Ajisebi Oyo Radio TV. Awa ni ori Twitter at Ajisebi Oyo Radio. Awa ni ori Instagram at Ajisebi Oyo Radio TV. Ni ori YouTube wa Ajisebi Oyo TV ni YouTube wa. Ni ori WhatsApp wa 070 te ba fe pe mi e fe be account number e fe sanu mi e fe lu lobe nu abi e fe gbe se photo ka ka miss photo fun birthday fun mi e ka forin tan si abi ka se jingle fun ni abi ka korin fun birthday nkan kan a ma won ti won le se gbogbo e la a le se e gbe se fun wa e ma fe bi power e da kun e ma je e gbe se fun wa gbogbo e na la nse se fun abi mo se n ba bo e gbe se fun a n se se a ye so le o a n se se o a to ma n cover event na a le se live a si le ba yin se si disc na gbogbo awon nkan ta n mu mara awon ta n ja mara awon die die e ka sa ma wowo lowo tara wa na a ma n soro wi pe awon pastor awon apa ka ma joko ti soro soro nikan ka won na ki won to ma be bo se ko na ba le dani bo se an fi le rent won ma se ki a te kan ka na ka ma fi kun awon ta ma wa n soro itenu wa gbaru oro yi a gboro joko ti so soro soro lasan o je je pe ise soro soro gan na ise ni loto ṣùgbọ́n nígbà tí o ti yìí tọ́lọ́hún tí ìjẹ́ ká burú rẹ́kẹ́jù báyìí lọ àgbọ̀rọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́jà là ń bá káàkiri èmi ni mo tún jẹ́ lumatec tí mo ní lumatec lumatec international àti lumatec ni àwọn andrew yẹn ní gbogbo social media platform a ní à ń build android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀díẹ̀ mo build android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ radio ni ẹ̀ tí mo pè ní all nigerian radio application tí mo kó gbogbo àwọn radio tó jẹ́ ti orílẹ̀-èdè nigeria sí nínú mo á òwe kò sí kàkà tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí lọ́wọ́ àní kápá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́.

kọ àwa ní Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyún lókè òrò tí lọ́ọ̀yà aláàfin wa ń gbé bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọ́n pè tẹ́lẹ̀ nígbà àwọn á rí pé kíní ń fọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń bá yẹ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí sákẹ́kẹ́ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹ bá fẹ sàánú àwọn èèyàn ní nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì òpé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jọ wọn ó dìbò fún tẹ rí kó rírì tí ìpè tó ẹ má sàánú ru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ì jẹ ni iye ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ì jẹ dáadáa tó ni. ọ yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúùlù nàìjíríà láti lè sìn.

0: aye ti wa rin wa lai ti o ba ti to wakati meta
1: ti o yanju
0: o si ti ma fe to
1: temi na lo mo se yan fo bi mi o se da na ma je o ta mi
0: olo ma je kin to si ma je ko si o ta mi o si o da o o si o da o o si o da o ta ku ma je ko si o ta mi pelu gbogbo awon lolufe mi gbogbo awon ta ma ran wa lowo gbogbo awon ta ma ngbo mi kakiri agba nla yi o si onita yin ko ni taran yin o ko ni ta mi ko ni taran mi mi ni mo si ẹyin ni monira ẹyin no ni mo si ẹyin ni monira ẹyin bọgẹdẹ ba ẹdẹ ni o ẹyin kini ẹran kini ajije ajije ẹran ọgẹdẹ ẹyin ka je omo ba wa gbele ẹyin ẹran kini atunje won tun je ẹran okete o kiku omo re wa kete arun ko mo re wa kete arun ofo ko mo gbenu gbe o wa sire gbogbo ko mo sole sode wa aya eforin ipari odun evangelis ta kokko lo lekan si bayi ka ma fe yun se lo were were
2: se n gbo bo se n ja la la la la e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba eni kokan
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo la ri Oyo ni se bi baba eni kokan.
4: Gbogbo tele le kiri yen ni pada nbo wa ba yin koda ko ni wulo mo to ba de. Asiko yen ti o ba fi de emi Mustafa Tolorun ta lo bi o ti gba transfer. Gbogbo awon baba ti won wi be ni lasiko yi o ba. Asiko wo ni Asiko ta de nu suratul maida Quran chapter 5 verse 90 tin so fun wa pe innal khamra wali maisara wali azlam rijsun min amali shaitan fajtanibu la'allakum tuflihu
5: ya ayyuhalladhina amanu
4: ti mo foko bale si mo gbe yin ti mo foko bale si innal khamra ati wal maisara ati tete
5: wal
4: azlam ati kini ati aje wal ansar ati kini ati loto ati gbogbo nkan to saje mo be richison egbini mini amali shaitan ninu risesu lo wa fajitelebu commandment ni fajitelebu la'allakum tuflihu ejina si ke bale jeri ti o jere atemi ateyin tani o niwe coupon nile lewe coupon nile gbogbo wa la ta tete loni ti baba je bo awon ti e tun so loko te fi mo pe tete ni awon tete kan be tanta
5: naira bet
4: ti won ti da si gbogbo wa lorun national loto nbe state loto wa tete ni una
5: Nigeria.
4: A se bonanza. A fe pin awon ebun kan lemti e. Sha send isi SMS si number tete ni.
5: For 15 naira only.
4: Ke o le le mo pe tete ni. Won ni sile kan ti won lu si ninu gbogbo ohun ti won ko. Ni won ko adota moto le. Won ni sile kan nu owo le ise won ti won fi ku. Won gba lowo gbogbo eni ti oni ni won fira tori sms eyo kan to ba send 100 naira won ja
5: o ba ti kiri
4: lodo won mo ikunu ko si bo si fe se random o ti o fi kan lai lai
5: ko le sisi
4: random yen o le kan e wa siro 120 million eyan e siro 100 naira 120 million
5: ya rasulullah
4: laarin iseju kan ti won gba awa ni ilu yo da ilu osun won ìlú yìí ò lè dá kò sí lè sùn kì í ṣe pé torí gbogbo ohun tọ́lọ́hun lòun ò fẹ́ pátá òun láti modernize. Ẹ lọ àwọn ìlú ńláńlá, ẹ lọ wo advert tẹ́ bá lára billboard, advert ọtí ló pọ̀ jù tó sì jẹ́ pé nìkan ò ní mú tán kí làkà èrè ó má dorí kodò, ẹnìkan ò ní mú tán kẹ́kún ó má wọnú ilé wọn wá bí ó ṣe ra ẹ̀ léṣe yóò ṣẹlòmí léṣe. Ọmọ mélòó lọ́lọ́run bí sígboro tí wọ́n fi mọ́tò gbá tọ́lọ́ tí ó fi mọ́tò gbá tó bá mú tí ó tán. Má ti kún tàfàtà ni wọ́n kọ́kọ́ gbọ́ Yorùbá náà. Ọlọ́run tó ní ẹ jìnà sí ọtí ní múmu ẹ wá lọ wo ṣàìṣàì bọ̀bọ̀ kí lòun. Iye ọmọ tí wọ́n dà láàmú tí wọ́n máa fojú winá káàkiri owó tí wọ́n fi ra jíìpù tí wọ́n gbé fún wọn ọwọ́ ẹ̀yìn tẹ́ jókòó sílé wọn ti gbà. Ṣé ohun tọ́lọ́hun wá lòun ò fẹ́ ṣáálé máa ṣe kí ni ọlọ́run ó dùn kó náwó ọ̀kẹ́ sí wa ìyẹn wá tì tó ẹ wá jẹ́ a lọ sí láì iye èèyàn tá ń pa lójúmọ́. Ẹ wá jẹ́ lọ láì yí èmi tí ń bọ́ lójúmọ́. Mo fẹ́ ṣe kọ́ra náà láàrin ẹ̀ kí n wá dá yín padà iṣẹ́ tájí ni kírun ṣe fún yìí tó pọ̀ jù nínú ìgbésí ayé ẹ̀ kó tó wá síwọ́. Òun ló yẹ kí gbogbo owó lọ ọbẹ̀ ni àbíṣẹ́ yẹn ò dáa ká padà ń bẹ̀. Àìmọye bẹ́ẹ̀ ni wọ́n ní ìwé mímọ́ kan sọ àìmọ́ mi ò jẹ́ lè kóòtù pébi tó ti sọ ni ṣùgbọ́n wọ́n ní lọ́wọ́ ẹni tí ò ní láti ṣe kíni láti gbàfẹ́ ni ó ní ìṣẹ̀lẹ̀ àbí ò ṣẹlẹ̀. Gbogbo àwọn rẹ̀rìrẹ̀rì tí wọ́n kórí sínú tinted glass tí wọ́n lẹ́ran lẹ́yìn ọrùn táwọn kòkòrò ó máa ṣàdúrà fún ó tètè wá kò síbi wọ́n ti ń rí owó tí wọ́n ń rí lára àwa mẹ̀kúnù ni lára àwa tálákà ni. Ẹ wá wo àìmọye ẹ̀ṣẹ̀ tá ń dá lójúmọ́ ẹyọ kan wọ́n wá ní ẹ máa ṣe stick fa kẹ ẹ máa wá foríjì ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ èmi pẹ̀lú òde ò tí ra ìjọ ìwọ̀n torásìkò tá a bá fi lọ kùbùrá ẹ̀ wọ́n ra odidi ṣọ́ọ̀pù aṣọ kan tá a tó dé àsìkò tá a bá fi lọ àsàlátù yẹn gbogbo ọjà tá ń tà làwọn ẹni àwọn yòókù tí ò lọ́wọ́ ti tà tán káwọ́ tó dé. Bẹ́ẹ̀ ni ààrẹ ni tí kú mú nídìí ọjà tí ò dádúró kò torí kókówó sínú ṣọ́ọ̀bù tó pọ̀ kò torí pé wọ́n ṣe ẹ̀já kọ́ńténà mẹ́wàá fún ó sì mú kú mẹ́ ẹnìkan wàá ní ṣèṣirò gbogbo wọn kó kalẹ̀ yẹn ìwọ́ tó ti lọ ẹ̀ náà ló ṣèṣirò gbogbo wọn fẹ́ ná. Kí ló dé tèmi pẹ̀lú yín bẹ nínú àánú tá ń bẹ nínú ìranù tí wọ́n fi sọ pé èèyàn kan kú tí fi máa wá wú wa lórí pé aṣọ àǹkárá báyìí la gbọdọ̀ lò tá a fi ṣòkú ẹ̀ ta ló sọ fún yín pé gbàrà tó dọ́ọ̀dọ̀ ọlọ́run ó ti bọ́ sínú ìkẹ́ àfọ̀n níta òyìn dídí láòkùṣìn fún anẹ̀lẹ̀ ìjà tó bá jẹ́ pé wọ́n bá ṣe àgàgà lójú ọ̀pọ̀lọpọ̀ wa láti rí òkú wa ni ẹnìkan ò ní ilé fóúnjẹ sẹ́nu àbí kú kọ́ ni ọlọ́run ló mọ ní ọjọ́ tí àgbègbè lò pẹ̀lú àwọn tí wọ́n jọ nílé kí wọ́n tó rí kọ́ ilé ìbẹ̀wò ni wọ́n ti kó síbí ọlọ́run ló mọ ìjọ tí wọ́n lò wọ́n tó rí lè kọ́ ẹ wá wo ilé tí àgbègbè lò gbẹ̀yìn láàrin ogún ìṣẹ́jú wọn ti parí ẹ̀ lẹ́sẹ̀ kan náà wọ́n dìlífà kọ́kọ́rọ́ lè lọ́wọ́ omo ti n fapajara ti pe owo baba ba won lo won lo molana mustafa al mubarak
6: oni
4: we ni ti o pon le ni ta ba ro daju nu awon afa ti n be tele ti sare ti won ba bila fu to ba iri oko ti baba e wo fun re ni o taju mo yin
6: wallahi tallah
4: koni wo sare
6: allah
4: sugbon tori ka le pon le yo ma le fi mi le o kini kan a ma wa di mu gbere baba ni e fi le je o lowo e je o woru oko ti baba e wo
6: yo si jeun jale
4: yo si ta ba ti e ranti gbogbo nkan bere pe baba baba re da baba to bi baba re ni mo wi pe baba re o baba to bi baba re baba bere lowo re o ko ti lo ti pe inu sare yan na lowo o ye wa so kini kan fun oni se bi ngba ti o se mi lara e mo ina la fi loku o ti pare mo ye pe afa ojogbon ni ngba to go tan ni le mo ni bi wo ba ti e ba won baba re lo ko ri awon egbon re kan te la won baba re odidi isu ni kini mo pe odidi isu ni baba re si wa mu isu o mu obe oge sona bi mefa se won pe ni isu ba won ge tan kini won pe bi won ti pe abdul gani na abdul gani mo doku be ni won pe isu na lo ko mo won pe ni ebu e wa ko lo sori ebe baba re ni o ya ma le lo sori ebe e wa le lo baba re to mo isu gbin ohun mu oko in wale in ti bonu e ba so fa buro re to n go die o ni o ma ko ewe sori re ko ma bu ye pe si eledan gani abe eledan re ngbe gbe si ko tu kan be ni se fe eledan re aha eledan re olohun ni bi aburo re se te ko wa to lohun o baba ba lo oko to tele baba lo oko ti baba ni oko nu su yi ti ku o ya ma wa ro to me ko mo pe nbe na ni su wa to ro pe loke ni tin wa to nkan bere si foko dale ru to gbe kini o gbe korofo ebu ijo ni o gbe jade bo ti gbe jade ti baba re ri lo kere philip bu ya pele ala lo buye pele ngba ti eto su mefa ewe ka ba yo be in ba mo wa soke baba e ba ni e ti oya e ma lo fi idogunle e ma fi ido ya mo tan pe ni ido igi ti o fowo mu aha won fa mo leyin osu bi melo kan ka ma dara wa joko mo leyin osu bi melo kan won ni won fe sansu won ni won fe se kini se won tun pe elebu mo won pe elebu mo won ni won fe san isu odidi isu ni won pada wo ninu to ti jera to gbe jade o farabale o odidi isu ni won pada gbe jade odidi isu ti won wa gbe jade yen baba re ni e ma ko isu labe kankan e wa lo ko sabe kankan niya kan ba de olohun alarobo olohun ora wo mefa eni kan lohun ora le meta atoni le meji atolowo mefa atoni ri ofa kaluku sase kini won ko su pada lo le abi won ko su lo le ngba ti won ko isu dele eni ti o ra su ti o je isu peleyin ora su alejo to de ohun lohun o je isu ki lo lohun fe je oniyan lohun o je allah akbar
6: allah
4: akbar nigba ti won gbe isu de kitchen kini won koko se fun won gba aso ku lara e won wa ge kekeke won da sinu omi tutu ero su ni pohun fe gbadun ngba to ri omi tutu ṣùgbọ́n bàràbírí ó bára rẹ̀ lórí kíni lórí iná wọ́n bẹ̀rẹ̀ sí ní ipò náà mọ́ ara rẹ̀ tó lé kókó ó di kíni ọdẹ èrò òun ni pé bẹ́ẹ̀ náà lòun ó ṣe lọ inú àpò àlejò tó sì dé tí lòun ò ní jẹṣu ìyẹn lòun fẹ́ jẹ wọ́n wá da ìyá odó àtọmọ rẹ̀ níjàpọ̀ wọ́n ju iṣu sínú ẹ̀ bí ìyá ti ń tì síwájú ọmọ ń tì padà sẹ́yìn wọ́n ń tì síwájú wọ́n tì padà sẹ́yìn ẹwà dúdú ìyá ti ṣu jẹ o ó ti pàṣẹ through ó ti pàṣẹ through ìyá kan nínú sàárè o nínú ebè o kó tó tún padà wálẹ̀ kẹ tó gba sọ lára rẹ̀ kẹ tó gba agbára lára rẹ̀ látara iná ẹ tó tún fi ìyá ọmọ rí odó àtodó jẹ wọ́n wá kọ́ sínú àwo wọ́n wá bu ọbẹ̀ ẹ̀gúsí àtẹ̀já tó dẹ ẹja odò wọ́n gbé síwájú àlejò at end of the day nígbà tó jẹ kọjá ààyè rẹ̀ kò tó ṣẹ́jú márùn tí fi ń béèrè WC ni iṣu padà padà sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyá alukurani wa níwọ̀ tó onílẹ́yìn ikú sáré ó ní jẹ́ júwe fún ọ kí ló ti kíni júwe tó jó ó ní àwọn tí ń bára wọn jiyàn pé wàyíza mítíná wọ́pù náà tòrọ abánúwá ìzọ́mọ́n àìnà lámọ̀bù ohun fún ọ abá ònálẹ̀ awàlí kúl iná awàlí náà wàlẹ̀ àfìrí náà lámọ̀jìmọ̀ ọ̀hún ìlànà ẹ̀kọ́ ti yọ mi màálù ó nígbà tí ń bẹ̀rẹ̀ pé ẹdú ẹni a máa jìyà ìyàwó la fẹ́ jẹ ṣé wàtá wá ti dénú sáré tara wa ti di tó ti di eruku tegungun wa ti wà decomposed nínú ilẹ̀ báwo ni ó ṣe tún fẹ́ gbé wa dìde báwo ni èbú ṣe iṣu ọ̀nà tí èbú padà fi di odidi iṣu bí àwa náà mú ó ṣe gbé àwa náà dìde nìyẹn inú mi wá dùn mo ti witness ìsìnkú nílànà kristẹni rí mo sì rí ti islam tí mo wà nú ẹ náà rí mo rí i pé gbólóhùn kan náà ni wọn máa fi sin òkú wọn nínú erùpẹ̀ ni a ti dá ìwọ ibẹ̀ ni a sì dá ìwọ padà sí ibẹ̀ ni a ó ti bí ẹ dìde àbí bẹ́ẹ̀ kọ́ ó fi hàn wípé a lè mórí bọ́ kì í ṣe sàárè ló parí sí tó bá tiẹ̀ wá ní sàárè ló parí sí mo béèrè lẹ́ẹ̀kan pé bàbá ńlá bàbá rẹ béèrè pé mo lọ wà wọn ló wà ló sáré wòye ọdún tó ti lọ kò tí ì débi ti lọ ayé tá a lò ẹlòmíì lo 80 ẹlòmíì lo 90 ẹlòmíì lo 40 wọn wá kọ síbi kíní tiẹ sorry the sudden death kíní jẹ sudden death kíní jẹ. Bí ó tilẹ̀ jẹ́ pé a fẹ́ ọ púpọ̀ ṣùgbọ́n olú a fẹ́ ọ jù wá lọ ta ni ìbá fẹ́ ọ jù wá lọ tẹ́lẹ̀. Ìyẹn kọ́ ló máa sọ not how far but how well. Alukurani náà ló sọ fún wa brother wa kan sọ lálẹ́ yìí nígbà táwọn èèyàn pé tó mo sáti ẹ̀jẹ̀ ká ló rí dáadáa bí ó bá yá epo tí a brother kan ní tòun ò tí ì yá nísìn 100 years òun sì lẹ́ẹ̀kan náà ní gbogbo wá bú ẹ̀rí 100 kìnnì alukurani níwà mọ́nú amírìnwó núnà kìsì ń fẹ́lẹ̀ kálíkì afẹ́lẹ́ àtàkìlì alukurani ní the more you live the harder you live. Bẹ́ẹ̀ni ẹ bá ṣe ń kù sí bẹ́ẹ̀ la máa dín dáadáa kù fún ẹ ẹ̀mí rẹ ó kù lójú rẹ ò ní rí bí ọmọ ọmọ ó kù lójú èèyàn ọmọ ọmọ ó tún kù lójú èèyàn ẹ mo fẹ́ kẹ́mi mi ó kù gbogbo àwọn bàbá wa tí wọ́n gbàgbé òkà gbẹ́kúdé tí wọ́n gbàgbé ẹ̀tẹ́ tí ẹran ti jẹ́ bò wọ́n padà ń wọ́nà tí wọ́n a àfìgbà tí wọ́n wá àwọn èèyàn tó mọ̀ ń pa ẹ̀kan ẹlòmíín jẹ́ra mọ́lẹ̀ wọ́n yí ààrẹ padà ikú náà ló padà gbẹ̀yìn nígbà tí kú ó bá wá gbẹ̀yìn ẹ má jẹ́ gbọ́ lẹ́nu ẹnìkan pọ̀dọ̀ ni mi kò tí kàn mí kò sẹ́ni tí ó lè kàn kò sí ẹni tí ó lè kàn ìhun tí kí kálukú yín ó tètè ṣalápá ń tètè òun náà ni wọn ti wí fún yín nínú súrà tó lè bá kára Quran chapter 2 verses kini verses 197 177 kí ló wí ìmọ̀ràn tí mo bá fún yín nu ayé ayé ìmọ̀ràn méjìlá ló gbà yìí ibi tí ń pariwo sí mi sínú ìmọ̀ràn méjèèjì látàyà yẹn gbà mí tó gbà yìí ìmọ̀ràn yẹn ni kẹ́yẹ jẹ́ kí mi pẹ̀lú yín jọ tẹ̀lé irú ẹ̀ ni àtìlẹ́gẹ́ni tẹ̀lé onímẹ́sàlẹ́bẹ̀rà kí bá lálẹ́ má ṣe kú wàlẹ́ má gírí wàlẹ́ àkínnàlẹ́bẹ̀rà mani amánàbẹ̀là
7: amánàbẹ̀là
4: a lè kú olórí amánàbẹ̀là ẹ̀ tí lè fi mọ́ torí tó bá jẹ́ pé alìmọ́nù bìlá gangan la fẹ́ sọ nípa ẹ̀ wàláyà lè tú ìtẹ̀ tán tí lè fi mọ́ torí pé tá a bá padà wọnú ìmọ́nù bìlá gbogbo wa la padà bára wa lẹ́ni tó fẹ́ níwájú ọlọ́run ọlọ́run ni ẹ lè rí bíra kankan dá yorùbá ló sọ mẹ́ lẹ́sà lè bíra ẹ lè rí ara kan dá ó ní kì í ṣàrà dídá ní ara ń dákọ́ a tún wá lu ìwùjú àkún kí bá lálẹ́ má ṣẹ́ríkì wà lè má kéríbì ó ní kò kọjú síwájú kò kọjú sí gábàsì báyìí kò dúró lọ gbárí bí wákàtí mẹ́ta kò má yíra po ó tún ṣe yẹn tán ó tún wá kọ ojú sẹ́yìn báyìí ó tún lọ gbárí àbó tí ẹ forí kanlẹ̀ àwọn arìnrìn nǹkan wí ó ní ẹ̀kọ́ ni pàtàkì ó ní ohun tí jẹ́ dáadáa lọ́dọ̀ ẹ̀mí ọlọ́run tó lè mú èèyàn tí ó fi páàsì mani
7: amánàbẹ̀là
4: mani ẹnikẹ́ni kì bá àjọkùnrin kì bá àjọbìnrin kì bá àjọmọdé kì bá àjàgbàlagbà kì bá àjẹni tí ń ṣayé kì bá àjẹni ayé ń ṣe mani amánàbẹ̀là àfẹ́ ni ó bá lè nígbàgbọ́ sọ́lọ̀ wàláhì mo fi gbogbo ẹnu sọ àtẹ̀mí mo dúró yìí kò sí gbàgbọ́ lára mi sọ́dọ̀ lọ. Àtòrí ti bá nígbàgbọ́ sọ́lọ̀ ìnílàlà ẹni tí a lọ jà lánàá tó ní rìn ó mà ti bẹ̀rẹ̀ sí í dára nù.
7: Àní
4: ìmánu bìlà ẹni tí ó bá ní ìgbàgbọ́ sọ́lọ̀ yóò tán sára ọlọ́run pátápátá inú ìgbàgbọ́ sọ́lọ̀ ọlọ́run ò gbọ́dọ̀ sóore fún bírọ́dà wíwì kì máa wá kú èrè ọlọ́run nínú ẹ̀mí mi pé mo dẹ̀ ń ṣiṣẹ́ ṣáájú ẹ̀ náà àwòkọ́ báwo ló ṣe tó fi jẹ́ pé òun ni ọlọ́run kọ́kọ́ dá lóhùn ta ni ikú èrè ọlọ́run ló wà
7: kò sí
4: ta ni rẹ́ nìkan tọ́lọ́run sóore fún tí ikú èrè ọlọ́run a ó ṣe máa jẹ́ lágbájá ẹni tí ó nígbàgbọ́ sọba tí
7: lọ́lọ́run
4: yóò ti gbà pé ayàtá fàáyíká fún wa lẹ́ẹ̀kan nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ kàsídà ó ní ti dáadáa bá bó tọ́ sọmọ èèyàn ó ní yóò pé ọlọ́run ṣe wo ó ń ṣùgbọ́n tó bá yẹ pàbùrú kan ló bá kàn nísìnyí ni ó mú gbèsè nù yìí ẹ dákun ẹwọ ọjọ tí a jí ni kírun ṣàṣàlá títí ṣàṣàlá tù mí tí ṣàṣàlá tù ní tó ń kádìẹ pọ mọ ní ń tadìẹ ní ń kó wọlé àwọn ọrẹ sọ fọlọrun pé báwo ni tí ẹ ṣe kan ṣe wá pọ tó yìí ẹ wá wò jẹjọ tọlọrun ní kọ kẹmẹrin ọmọ àbọ àárẹ tí ó béèrè pé ọlọrun wo lèyí o ṣáwàlọ́wọ́ ayẹkẹ́ lóye lẹ́yìn tọ́sí ẹ̀dá kò sí òtí tọ́sí ní tẹ́lẹ̀ baba ti mi o ti lo ti wo fi nbere pe se wo lo ye ko ta lo ye ko ku kan
5: 16 years back
4: if bo bi ti ri lara nu bi ti ri lara nu al imanu billah igbagbo lara olohun o gbodo gba pe bo re ti to sowo e to ndada atonda kino statement of account wo ninu yara to ndare ni taburu na ba de ma je nikan gbo o gba pele pele na ni o ni soro rara toro sanosi fe nikan kan ladu popo re yi po bawo lo lawo o se wa to ma wa pari
7: mani amana billah
4: ai ni gbagbo solo ina tu ala kan ti o to nkan mi sele laarin wa ta sora wa do ta ara wa te yan ba ni gbagbo solohun o ti mo pe gbogbo ohun to wa pata to si lo pata o mo pe ko se ni o se tojo olohun lo
7: wali yaumil akhir
4: balaw idanwo olohun orisirisi ona ni ba wa ti e je lo ti pera won olugbagbo ododo ina je ju eleyi saarin won ki won ton fe se
6: aba
4: elo mi eyan jo mo re mo lado e lati gba na atale o igbagbo wa na lo lo al iman billah

Ọlọ́run ọba a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ àti àánú tó ní sí wa. Nítorí pé kìí ṣe mímọ̀ ṣe o, àánú nìkan náà ló fi ń gba àwa o. Nítorí àwa nímọ̀ àmọ̀ lámọ̀ dájú wípé ọ̀pọ̀ ojú náà ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. A máa wá jẹ́ pé mímọ̀ ṣe wá ní. A máa jẹ́ wípé ọpẹ́ kan la máa dú, a máa jẹ́ káàwẹ̀ kan náà la máa gbà ní. Anu lo fi ngba, wow, we thank you for your love, your grace and mercy.

0: kúlẹ̀ mi ò bá wà lọ́jọ́ òní. Èmi èrò pẹ̀ lásán tá a ṣe lé nìyàn.
1: Òjò tó rọ̀ sí ibà pẹ́ yẹ lẹ́mí pọ̀ má dì ayé.
0: Tí ò bá sí pé elédùá ọlọ́run ọba adẹ́dàsẹ̀ dá ó fi ìfẹ́ mi Adéyinka Ọlásùnkànmí pẹ̀lú nǹkan tí mo gbé dání tí mò ń ṣe. Ó fi sọ́kàn ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ̀ mọ́ ń gbọ́ mi lójoojúmọ́. Despite the fact pé most of our programs, most of what you lis ten to on Ajisebeya Radio are repeated on daily basis. What you lis ten today is what you are going to lis ten to again tomorrow again. And you still stick with us? And because you've made up your mind that you've already chosen Ajisebi Oyo Radio to be your dependable companion, ẹgbọ́n ta lo kòlò èmi lọ́yọ̀ o, ta lo kòlò èmi Adéyinka Ọlásùnkànmí, ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ gbèje èèyàn níwọ̀n ọmọ mi nílùú Ọ̀yọ́ o. Ọ̀yọ́ tá a tún jọ ń gbé yìí ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ gbèje ẹgbẹ̀jọ èèyàn ni wọn mọ̀ mí o. Támòkòtò mi lọ́yọ́ tẹ̀yìn wá fi ń gbọ́ mi láti ilẹ̀ òkèèrè, wọ́n ń gbọ́ mi lọ́wọ́ láti Canada, wọ́n ń gbọ́ mi lọ́wọ́ láti United States of America, wọ́n ń gbọ́ mi lọ́wọ́ láti America, London, United States, United Kingdom, Ivory Coast, Abidjan, Benin, Nàìjíríà wa ní àhínà. Wọ́n ń gbọ̀ wá láti Ghana, Tunisia.

báyìí wọ́n ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ láti Italy orílẹ̀-èdè ìtàló àwọn ti ìtàló lọ́hùn. Ṣé mímọ̀ ṣe wá ni? Ṣé mímọ̀ ṣe ni? Sọ̀rọ̀ ni mo mọ̀ sọ. Ẹyẹ ìjájọ sọ, let's reason together. Ẹjájọ pèrò pọ̀ ná. Sọ̀rọ̀ kan ni mo mọ̀ sọ ni. Abédè kan lẹ̀ ń gbọ́ ní àyín tẹ̀ gbọ́rú ẹ̀ rí ni. Sẹ́fẹ̀ kan lẹ̀ mọ̀ ń gbọ́ lọ́dọ̀ wa ń bí tẹ̀ gbọ́rú ẹ̀ rí ni. Àmọye àwọn tán bẹ́tà wa tán da jù á lọ. Ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ àti àánú Ọlọ́run, pẹ̀lú ìfẹ́ tẹ ní sí wa, ẹ sì tú sí wa pé ní wákàtí àti àsìkò yìí o, èmi gangan ní àsìkò yìí ẹ chúùsì ẹ ti pinnu pé ní àsìkò yìí lọ́wọ́lọ́wọ́ yìí èmi gangan náà lẹ́fẹ́ gbọ́, iléeṣẹ́ ajíṣe bí Ọ̀yọ́ náà lẹ́fẹ́ gbọ́. Ṣé ọ wá jẹ́ pé èdè kan ni mo mọ̀ pé bí ọ̀rọ̀ kan wá ni mo mọ̀ sọ tí ò bá ṣe fẹ́ pẹ̀lú àánú Ọlọ́run ọba Olódùmarè. Ọlọ́wọ́ gbọgbọrọ bí ọwọ́ àṣọ òkèpè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ ń tá jẹ́ ká tó mọ̀ jẹ nǹkan láti inú àpò òdùkẹ́ mọ̀ mọ́ wa ló ti mọ̀ ń tá jẹ́ nílé ayé àyín gbogbo nǹkan tá jẹ́. Ẹbí máa ń sọ pé omi ti ẹja tí ó mu kò ní sàn kọjá ẹnu rẹ̀. Gbogbo ń tá jẹun nílé ayé àyín o. Kò ní kọjá wa o. Èèyàn bá wa sáré kọ́sọ́ra rẹ̀ dọ́kọ̀. Ọkàn ráàkì sórí aré sísá ni. Iṣẹ́ bọ̀ ń sóògùn bá a ṣe wáyé párí òun náà là máa rí o. Adéyinka Aláwí Ìjanu èdè bábẹ́ èdè ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà kọ̀ọ̀kan bí ẹni tẹ ọmọ ọba Aládéjì gajigan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ mò ń bọ̀ ná. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

wàhálà ìta láyẹ̀ pàkútì bá ti mú àparò mi Adéyinka Pẹ̀mbọ bí awo erin. Tí ò bá sí Ọlọ́run. Egbé ni fún èèyàn èèyàn tó fi èèyàn ẹlẹ́ran ara bíi ti ẹ̀ ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ńlá wá fi gbọ́kàn wálé Ọlọ́run ọba. Ọlọ́run ti ń tọ́jú èmi ní Nàìjíríà níbi ní ń tọ́jú ẹ̀yin tẹ́ ẹ wà níbẹ̀ náà. Níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn gangan. Italy, Ireland, UK, US, Canada, Australia, Nàìjíríà, Benin, Ivory Coast, Ghana, Gambia, Libya. Ifun, Russia, wọ́n ń gbọ́ wa láti Russia náà, wọ́n máa ń gbọ́ wa dáadáa níbẹ̀. Kódà àwọn a máa gbọ́ wa láti Chinko, China lọ́hùn. Lọ sí wa ó kà wáyé ni o àánú ló fi gbà wá o adúpẹ́ adúpẹ́ pé òkun alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọlá rẹ ga ọba tó ga ju gbogbo nǹkan tá a lè mọ̀ fi ṣàkàwé gíga rẹ lọ.

ẹyin tèmi ẹ má bínú tá sọ rẹ báyìí ló kù tẹ fi mọ gbádùn wa lóòrèkóòrè ààyìn lóòrèkóòrè ṣùgbọ́n oríṣiríṣi ẹyin oríṣiríṣi oríṣiríṣi òkè ayin ni ò já rítọ̀ ọ̀hún ni ò jẹ ti mọ gbọ́ wa aláì ẹnu rẹ ń jọra wọn lọ ó ń jọra wọn tán lọ tẹ mọ gbádùn wa lóòrèkóòrè lásìkò lákásìkò ní gbogbo ìgbà. Ètò náà ń tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ tásọ́rẹ́ báyìí náà ló kù tètò ó fi tò tán. Pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yìí nílé ló kò pẹ̀ lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀jì oṣù yẹn mọ̀jì oṣù yín o. Ọ̀rọ̀ yín náà ò ní sú ọlọ́run. Àtẹ̀yìn náà tẹ́tùn ẹsẹ̀ máa bá wa dá sí tẹ́yìn náà máa kún wa lọ́wọ́ nípasẹ̀ yìí. Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà kò ní dẹ̀yìn náà dáàbò káàtà yín o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé ló kò pẹ̀ lẹ́yìn odi. Látòrí Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn Bàbá Fàtáì Làmídì tó ń gbé lọ́wọ́ Londo State. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá Àbọ̀dẹ Hospital lọ́yọ̀ọ́ ń bí ọmọ wọn Nìbàdàn. Asiru Ahmadu Afa Glo tó ní Estiri Multipurpose Pension láti ìlú Pàpó. Ọmọ ọba aládìgbò lùmú ìdí ni Adékunlé Adégòkè yìí sí Àkàbí ọdún Evangelist Moses Àkàndé Akíntúndé. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Afolábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Bàbá mi bá Siru ọmọ Adéníran. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà $1 àjàní ọba. Tóbi dórí bàbá mi Fàtá Ìbánilélé Olúṣọlá lamẹ́ríkà náà. Alájà Adémọ́lá Ariwọlá Alájà Adé Ariwọlá láti Amẹ́ríkà náà. Sunny Success Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn láti United Kingdom lọ́hún. Tóbi dórí bàbá mi dáadáa. Lukman Fọlárin Akinlóye láti London lọ́hún. Pẹ̀lú ẹ̀yin tẹ̀ mọ́ ń fiṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́. Látòrí Abdulrahman Abdulbasir ti graphic designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixie Brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì. Rotí Ìmẹ̀jì ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njẹ́ Ẹ̀núdùnjúyọ̀. Graphic designer wa kẹta tóbi dórí furniture wa best icon furniture tóbi dórí télọ̀ wa àwọn tẹ̀ mọ́ ràn sọ́ sí àlọ́run. Tí wọ́n yìí gbowó lọ́wọ́ wa. Àrọ̀ Wolf Culture lókè òròkí lọ́yọ̀ aláàfin wá ń bí. Pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ tá à rántí orúkọ yín. Àbúrò Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àbúrò wọn ti ń gbé Lẹ́kọ̀ọ́. Ayab Dominion mi mo fi ṣèwọ nọ́mbà yín mo kọ yín gàgà o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ rí. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń ṣe láṣẹ ń ṣe tún ṣe. Adúpẹ́ o iná ò ní tanwo yín láíláí fà bàdà. Ọlọ́run ọba yóò mọ kún ẹ̀yin náà lọ́wọ́. Kẹ́ ẹ tó kọ ha Ọlọ́run ti bẹ́ẹ̀yin náà lóhun. Yóò mọ mint yín God will meet you at every point of your need. Adúpẹ́ adúpẹ́ pé òkun o. Ẹ ṣe o títí láíláí làwọ́ máa ṣe dúpẹ́ ọpẹ́ olóore àdánidátán ni. Ẹ kú ìtọ́jú wa ẹ̀yin tí a ẹ kú ìtọ́jú wa o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú gbogbo wa àtẹ̀mí àtàwọn olólùfẹ́

wọ́n nìkan náà láàmọ́ sìn títí ayé wa ọ́ a ti ṣe ìpinnu pé ìwọ́ ọlọ́run ọba nìkan làwọ́ ọmọ sìn ẹ̀ làwọ́ ọmọ bọ̀ títí láéláé títí ayé wa.

bí mo ṣe máa ń sọ nínú àwọn ètò adé tí máa ń gbọ́ tẹ́lẹ̀ tí mo máa ń sọ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run ọba nìkan náà lálágbára ọlẹ́ ni wá o ọlọ́run ọba ni.

gbogbo àwọn tí wọ́n ti ń dúró tí wàá tán ràn wá lọ́wọ́ kọ́lọ́ mọ́ bá wa ran àwọn náà lọ́wọ́ kí wọ́n mọ̀ wá lẹ̀ mọ́ láéláé fà bàdà lókè lókè lọ́wọ́ afúnigbé òkè lókè náà ni kí wọ́n mọ́ lọ lókè lókè náà lẹ́yẹ fọ̀hún. Gbogbo àwọn tí wọ́n máa ń pè fún wa tí wọ́n máa ń fi wá sínú àdúrà tí wọ́n máa ń ṣe máa ń fa àjẹ̀gbọ́n káàkiri yìí. Abíkọ́lọ́ ọmọ bá wa sọ wọ́n máa bá wa sọ ẹnu rẹ̀ tádùá yín ṣe ń gbà lórí wa. Ọlọ́run ọmọ ọba ayọ̀ máa wà pẹ̀lú ẹ̀yin náà wà nínú nísìsẹ́ nísìsọ́ o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé owó lẹ̀ fi ń ràn wá lọ́wọ́ tẹ́ ẹ̀ fi ń gbé iṣẹ́ wa yìí lárugẹ tẹ́ ẹ̀ fi ràn wá lọ́wọ́. Gbogbo bá a ṣe ń kó gbogbo ẹ̀ jọ irinṣẹ́ à ń ṣe gbogbo ẹ̀ à ń kunlé à ń ṣe gbogbo ẹ̀ ara jẹnẹrétọ̀ ara half engine sí jẹnẹrétọ̀ tún gẹ́ jẹnẹrétọ̀ ṣe gbogbo ẹ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ táwa náà ń dá bí ẹdùn táwọn èèyàn fi ń débi dán àjí ṣe bí ọyọ adéyinka ọmọ ti gbìyànjú. Tí a mọ̀ pé ìrò mi wa ti ń jó ẹ̀yin ló nílù tí ń bẹ nísàlẹ̀ odò tí ń lùlù fún wa. Ẹyin náà ẹ̀ ní wálẹ̀ láéláé àṣírí yín ò ní tú o. Àṣírí yín ò ní tú o. Àṣírí yín ò ní tú o. Ayé ò ní le mọ́ yín o ẹ̀ ní rogun òfin pínpín o. Ọlọ́run ọba yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́ o. Láni nǹkan kan kì í níwo ẹṣin o gbogbo àìní tiyín náà ọlọ́run ọba yóò máa bá àìní tiyín náà pàdé o. Owó tẹ̀ mọ́ wa ń fún wa náà iná ò ní tánwó yín o. Iṣẹ́ ń ṣe yín ò ní dì ṣẹ́ mọ́ yín lọ́wọ́ o ẹ̀ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọmọ.

gbogbo àwọn tán ti ràn wá lọ́wọ́ tá a ṣe máa ń ka orúkọ wọn kalẹ̀ tí mo ti kà lẹ́ẹ̀kan wọn ṣùgbọ́n àkàǹtúkà náà mo máa ń fowókọ wọn ṣe tọ́rọ àwọn náà dúró tì á káwọn èèyàn máa mọ àwọn olóore ẹlẹ́rìí tá a bá tún rí nínú àwọn tá a bá gbọ́ wa tán mọ̀ wọ́n ò fi lè máa bá wa kí wọn wọ́n máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ̀ ọmọ ràn wọ́n lọ́wọ́ ẹ ní wàlẹ̀ láéláyé o ẹ ní wàlẹ̀ láéláyé ẹ ní ringi sọnù bí o ṣe bí ọmọ Fata Ilamidi lọ́wọ́ Londo State bàbá Fata Ilamidi ọmọ Ọ̀yọ́ tán gbé lọ́wọ́ Londo State Madam Funmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Àtàbúrò wọn tí mo fi Ahab Dominion save nọ́mbà rẹ̀ tí mo kọ́ tí wọ́n. Tájọ jẹ́ fómìlì kìkan náà ṣùgbọ́n ìlú Èkó làwọn ń gbé. Tóbi dórí Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ aláàfin bí ọmọ wọn nílùú Ìbàdàn. Artist Michael Awusola ń jẹlò láti ìlú Abuja. Adégòkè Isiaka Abiodun ọmọ Baládìgbò lòmú ìdíni Adékunlé. Evangelist Moses Akande Akintunde. Asiru Ahmadu Afa Glu tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó. Afolabi Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Bàbá mi bà sírù ọmọ Adéníran. Àti wọ́n ń gbélé kó ọmọ Ọ̀yọ́ aláàfin ní bàbá. Láì gbogbo ẹ̀yin tẹ́ wà nílé òkè láì ní ẹ̀yin tẹ́ ràn àlọ́wọ́ ìkiri òkò délé òkè. Abudé ń tún mi òkun Abudé ń tún mi ọ̀sà iná òní táwọn òyìn òkè. Tí mo tún fi fò fẹ̀rẹ̀ dé ọ̀dọ́ bàbá Sàmínú ọmọ Adé pọ̀ jù lámẹ́ríkà ọmọ wọn lè rúwọ́ ojú òkò. Agbẹdúdú orí òkè ilé ọmọ àkọ́kọ́ gàgàrà ti kọ́lé ru àgbè ní dájọ́ wọn. Bamilọmọ Mùsí Olómo Apààrán Ebú Dọ́là Àjàní Àjàní Ọba lámẹ́ríkà. Tóbi dórí bàbá mi Fàtá Ìbàǹdélé Olúṣọlá lámẹ́ríkà náà. Tóbi tún dórí bàbá mi dáadáa Alájì Adémọ́lá Àríwọlá lámẹ́ríkà náà. Tóbi dé ọ̀dọ́ Sunny Success Odùọ́lá ọmọ Òkúndàrè ní Yúróòpù lọ́hùn àwọn ti UK nu. Àwọn ti European àwọn ti UK lọ́hùn. Tóbi dórí bàbá mi dáadáa Lúpọ̀n fọ láàrin Akinlóye láti UK lọ́hùn náà lọ́hùn London lọ́hùn lọ́hùn. Pẹ̀lú àwọn tán fi iṣẹ́ ṣe wọ́n ràn wá lọ́wọ́ ní Nàìjíríà ń bí. Látòrí Abdulrahman Abdulbasid Graphic Design Awa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixi Brand Graphic Design Awa ẹlẹ́ẹ̀kejì. Roti Image ọmọ wọn nìlọrin àpọ̀njẹ́ ẹnu dùn jùyọ̀ Graphic Design Awa ẹlẹ́ẹ̀kẹta. Àrọ̀ Wolf Culture Tailor wa ti máa ń ránṣọ sí àlọ́run táyé fún lówó kankan. Tóbi dórí Best Icon Furniture lókè òròkí lọ́yọ̀ wa níbí. Pẹ̀lú gbogbo àwọn tá máa ń fà dúà ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá a rántí dákọ̀ wọn tí wọ́n máa ń ràn wá lọ́wọ́ àwọn tá a rántí dákọ̀ wọn táwọn náà máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá máa ń fà dúà kún wa lọ́wọ́ Ọlọ́run ọba yóò wà pẹ̀lú ẹ̀yin náà gbogbo àwọn tí ó ràn ẹ̀yin náà lọ́wọ́ Ọlọ́run ọba yóò ràn àwọn náà lọ́wọ́ máa mẹ́yìn ṣe jẹ́ aláràn lọ́wọ́ tiwa kọ́lọ́run ọba kọ́ máa ràn ẹ̀yin náà lọ́wọ́ gbogbo àdáwọ́lẹ̀ ẹ̀yin kọ́ máa yọrí sí rere nílé lóko pẹ̀lẹ́yìn ó dí.

0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Torọ́ mọ owó tà sí ṣe wọ́ owó tẹ̀sẹ́ wọ́. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wá lé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sún wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wa yìí sú nígbà kọ̀ọ̀kan adúpẹ́ lọ́wọ́ rẹ o.
1: Ìwọ tó ní kú àti iye, your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọlá ńlá àtàánú rẹ ni.